0: Elves Radio 89.3 FM. Níbẹ̀ gangan lẹ wà.
1: Ẹ kú ojúmọ́. Wọ̀nyí ni àkọ́kọ́ ìròyìn tó ṣúyọ láàárọ̀ tòní láti ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà Láàbí Avenue, Olúyọlé Estate, Ìbàdàn. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni oníròyìn yìí. Ìjọba àwọn ti mú ọdún 2030 gẹ́gẹ́ bí eléyìí tí wọ́n fojú sùn láti rí pé àwọn gbé ìgbésẹ̀ léyìí tí ó mú okòwò àti ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tún lè dandan ìsè. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń gbájúmọ́ ìgbésẹ̀ láti lè rí pé àwọn mú olùdókòwò wọlé sí orílẹ̀-èdè yìí. Ẹ ti ṣe mínísítà fẹ́tọ̀ ààbò orílẹ̀-èdè Nàìjíríà Jẹ́nẹ́ra Christopher Musa ìlọ jẹ́ pé ó ń gbèrò wípé kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ní òye ìmọ̀ ìdánilẹ́kọ̀ọ́ iléeṣẹ́ ológun láti lè ní ìmọ̀ kíkún fún àwọn nǹkan tí ìfarajìn tó ń ṣàmúlò fún ààbò orílẹ̀-èdè yìí. Àtúntò ìwé òfin tí wọ́n ń gbèrò lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ìlọ jẹ́ pé wọ́n ti taari sí ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ìgbésẹ̀ àwọn aṣòfin àti ìbuwọ́lù àwọn aṣòfin ọ̀hún eléyìí tán múra láti wọlé fún ìjókòó ìlépadà. Àjọ tó ń rí sí ètò ìdánimọ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè tí a mọ̀ sí NIMC ti tako ọ̀rọ̀ tó ń jà ràìnràìn lórí ṣíṣàmúlò nọ́mbà ìdánimọ̀ ọmọ orílẹ̀-èdè yìí tí a mọ̀ sí NIN láti gbé àwọn ìgbésẹ̀ tó tako ètò ààbò àti ṣíṣí àṣírí àwọn nǹkan àkọọ́lẹ̀ míì. Ẹgbẹ́ àwọn tó nílé epo lórílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ pé ó ti pàṣẹ fún àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ jákèjádò orílẹ̀-èdè yìí láti ṣe àyẹ̀wò sí àwọn mítà ìta epo wọn. Àwọn ọmọ wẹ́wẹ́ nílẹ̀ Iran padà sí ilé ẹ̀kọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù tó ti ti àwọn ilé ẹ̀kọ́ pa lórí làásìgbò ogun lè tó ń lọ ní agbègbè Middle East. Èyí ló pé kókó ìròyìn tó ṣúyọ láàárọ̀ tòní ẹ pàdé wa láago mẹ́jọ lórí àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ́. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún yín. Àmì
2: to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.

ó yá kí n tó fún yín láwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lénìí. Ẹ mọ̀ pé Nations League, UEFA Nations League, àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ pọ̀ tó máa wáyé lénìí. Àwọn qualifier AFCON kọ́ ó máa wáyé lénìí bákan náà. Ẹ jẹ́ ń wọnú ìròyìn lọ, mo gbanú ikọ̀ Barcelona. Ó yá Rafinha ti sọ̀rọ̀, ó sọ̀rọ̀ lórí olùkọ́ni rẹ̀. Olùkọ́ni Hansi Flick, oníṣẹ́ rí Hansi Flick tẹ́ ń wo òun. Òun ló yí mi padà o, gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù. Ẹ mọ̀ pé mentality mi ó kù díẹ̀ káàtó. Àmọ́ ní kété tí mo ṣiṣẹ́ pẹ̀lú Hansi Flick, ó yí gbogbo nǹkan mi padà. Ẹ wo mo dúpẹ́ lọ́wọ́ rẹ o. Ó yá Estevao. Estevao agbábọ́ọ̀lù ikọ̀ Chelsea. Ó yá wọ́n bí léèrè o, wọ́n ní ọ̀gbẹ́ni Estevao wà ń bí. Kí ló lè sọ nípa olùkọ́ni Xabi Alonso? Oníṣẹ́ rí Xabi Alonso yẹn, olùkọ́ni tó mọṣẹ́ ni, olùkọ́ni tó dáa ni. Ojoojúmọ́ ni mo sì ń gbìyànjú, mo ń gbìyànjú agbára mi. Àmọ́ ẹ mọ̀ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ àwọn olùkọ́ni sí, àwọn mọ ìfẹ́ inú wọn ṣe. Gbogbo nǹkan tó yẹ kí n ṣe gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù, gbogbo ẹ̀ lèmi ṣe nínú ikọ̀ Chelsea o. Àmọ́ mo mọ̀ pé tó bá yá tó bá pẹ́, àǹfààní máa wá fèmi náà láti jẹ́wọ́ ara mi fún olùkọ́ni Xabi Alonso. Ó yá òdínú ikọ̀ Real Madrid. Kylian Mbappe ti sọ̀rọ̀. Ó ní Kylian Mbappe, oníṣẹ́ rí Michael Olise. Mo rí ìròyìn tó gbé jáde wípé ikọ̀ Real Madrid, nífẹ̀ẹ́ sí Michael Olise. Oníṣẹ́ rí jẹ́ kí n sọ òótọ́ tó wà ńbẹ̀. Oníṣẹ́ ìmọ̀ pé Michael Olise agbábọ́ọ̀lù ikọ̀ Bayern Munich ni. Inú ikọ̀ Bayern Munich tó sì wà, ó lè gbafe, ó lè ṣe nǹkan ribiribi nínú ikọ̀ Bayern Munich. Ẹ bá ń wo Michael Olise, agbábọ́ọ̀lù tó dáa ni. Àmọ́ lọ́wọ́lọ́ba èmi ò lè sàn kankan parẹ́ o. Ṣé Real Madrid máa gbé àbí wọn ò ní gbé? Ó ní èmi ò lè sàn kankan o, nítorí ibi tó wà inú rẹ̀ ń dùn lọ́wọ́. Ó yá bákan náà agbọ́wọ́ iwájú ikọ̀ Real Madrid. Mo ń sọ̀rọ̀ nípa Carlos SP. Ó sọ̀rọ̀ nípa Ballon d'Or. Oníta bá ń sọ̀rọ̀ nípa Ballon d'Or. Ó ní kò sẹ́lòmíì mọ́ o ju Kylian Mbappe. Ó ní Kylian Mbappe ló lẹ́tọ̀ọ́ láti gbà. Dibu Martinez ti sọ̀rọ̀. Ó lè mi ṣe bí Lionel Messi ti rìtáyà ni. Àmọ́ inú mi dùn o, inú mi dùn fún Lionel Messi wípé yóò láǹfààní láti rìtáyà fún ìgbà ìkẹyìn. Nígbà táwọn bá ń gbàfẹsẹ̀wọnsẹ̀, ìyẹn lórílẹ̀-èdè Argentina, bóyá Andy Robertson ti sọ̀rọ̀, agbábọ́ọ̀lù ikọ̀ Liverpool nígbà kan rí. Ó sọ̀rọ̀ nípa Florian Wiss. Oníṣẹ́ rí Florian Wiss tẹ́ ń wò yẹn, ó ní special player ni, èmi mọ̀ dáadáa, agbábọ́ọ̀lù tó dáa ni. Ó ní àmọ́ṣẹ́ rí ìdíje Premier League, ó máa jáwé sóbì o, tó bá fẹ́ káwọn èèyàn gbóríyìn fún ọ. Ó yá bákan náà, olùkọ́ni Jürgen Klopp, ẹ mọ̀ pé ó ti di olùkọ́ni orílẹ̀-èdè Germany. Ẹ mọ̀ pé orílẹ̀-èdè Germany àti orílẹ̀-èdè Netherlands, wọ́n máa kojú ara wọn tá a bá ń sọ̀rọ̀ UEFA Nations League. Olùkọ́ni Jürgen Klopp ti wá sọ̀rọ̀. Ó ní mo mọ̀ pé Xavi ni olùkọ́ni orílẹ̀-èdè Netherlands. Oníṣẹ́ rí èmi o, mo mọ àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Netherlands, mo mọ̀ wọ́n ju Xavi fúnra wọn lọ. Yá inú ikọ̀ Manchester United mo wọ̀ lọ, Wayne Rooney legend Manchester United. Ó sọ̀rọ̀ nípa àwọn agbábọ́ọ̀lù Manchester United o. Oníṣẹ́ rí àwọn agbábọ́ọ̀lù ti máa yù kójọ. Ó ní wọn ò dáa rárá o, Ó ní kò ń ṣe ibi tó yẹ kán wà ni wọ́n wà o. Ká ní wọ́n dáa ju bọ́n ṣe wà yẹn lọ ni, wọn ò ní sí ní ipò tán wà. Ó ní ẹ̀yin náà ẹ wò ó. Mayu máa wà ní nọmba 13-14-15. Ó ní nígbà táwa ń gba lábẹ́ olùkọ́ni sa Alex Ferguson. Oníṣẹ́ rí wa nínú ipò yẹn ni, ṣe rí wa ní 13-14-15 ni. Ó ní fúndì èyí, èmi ò rí wọn pé wọ́n dá o. Wọn ò fi ibì kankan dá, ìwà wọn ò dá, wọn ò gbáradì dáadáa, ìfẹsẹ̀wọnsẹ̀ tán gbà wọn ò mọ̀ gbá. Ó ní gbogbo nǹkan ni ò dá nípa wọn, Wayne Rooney ló sọ bẹ́ẹ̀.

bóyá bákan náà Kylian Mbappe. Ó bá wọn níròyìn sọ̀rọ̀, wọ́n sì bí léèrè pé ọ̀gbẹ́ni Kylian Mbappe wà ń bí. Ìdíje ife ẹ̀yẹ àgbáyé ìyẹn World Cup tí ó wà disappointed. Ó ní ṣe rí àwa orílẹ̀-èdè France a gbìyànjú a sa ipá wa. Inú wa ò dùn bá ṣe láǹfààní àti gbà. Àmọ́ nígbà tẹ́ ń wò fẹsẹ̀wọnsẹ̀ tá a gbá, ṣèbínú gbogbo yín dùn. Ó ní kan tó bá èmi nìyẹn o. Ó ní àmọ́ mo lè garanti yín, mo lè fọwọ́ gbá àyàlẹ́ mẹ́ta. Ẹ wo ìfẹsẹ̀wọnsẹ̀ tá a fẹ́ gbá, àbí competition tá a máa lọ, àwa máa ṣe dáadáa o. Ṣé ẹ rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní World Cup yẹn? Ìyẹn ti dàfẹ́ ẹ̀yìn o. Ẹ gbàgbé gbogbo ẹ̀, ẹ wo future làwa ń wò. Ó yá bákan náà olùkọ́ni orílẹ̀-èdè France, wọ́n ti gba olùkọ́ni Zinedine Zidane. Ó ti wá yan àwọn agbábọ́ọ̀lù bíi mẹ́rin tó máa jẹ́ captain orílẹ̀-èdè France. Àkọ́kọ́ ni Kylian Mbappe. Èkejì ni Ousmane Dembélé, ẹnì kẹta ni André Rabiot. Jules Koundé ló fi ṣe kẹrin. Ó yá bákan náà Cristiano Ronaldo, ó ti sọ̀rọ̀ o. Ó ní tí orílẹ̀-èdè Portugal ò bá nígbàgbọ́ nínú òun, ó ní láti èní lọ, òun lè forílẹ̀-èdè Portugal lẹ̀. Àmọ́ ní kété tán ti fún un ní call-up, tán ti pè òun padà, ó níyẹn fi hàn pé wọ́n nígbàgbọ́ nínú òun nìyẹn.

Oya ki n to lo laaro teni e je n lo nu transfer gist ki n fun yin lawon transfer gist to wa nbi o ya dinu iko Barcelona e mo pe Barcelona le titi amo won le won o le ba won ti wa pada leyin re Barcelona ti jade o won ni se Julian Alvarez agbowo waju iko Atletico Madrid won ni January transfer window to nbo won lawon oni kan fi se mo o won lawon oni lo fun Julian Alvarez oya Alvarez ti wa nwo boya iko Paris Saint-Germain abi iko Arsenal ba ma gbori wole o abi won ni gbori wole oya bakan na iko Liverpool won lawon oni ta awon oni ta Florian Wirtz fun iko Bayern Munich iyen to ba di January transfer window ẹ̀yin báyà ìtẹ́tí ẹ máa gbọ́ o tó bá wù ní ẹ gbówó wá ó wù ní ẹ lọ break bank ṣe rí Julian Alvarez kò sí fún títà báyà ti wá ń wò pé tó bá di sọ́mà tí ń bọ̀ tó bá ṣeéṣe kí Mikel Olise kó darapọ̀ mọ́ ikọ̀ Real Madrid àwọn máa fi ju Florian Wirtz rọ́pò rẹ̀ ya bákan náà Chelsea ti gbójú lórí Lami Kamara agbọ́wọ́ àrùn ikọ̀ Mónákò Chelsea ti wá sọ pé ṣe rí Alex Scott agbábọ́ọ̀lù ikọ̀ Bournemouth àti Adam Wharton wọ́n ní ọ̀kan nínú àwọn méjèèjì làwọn máa fi rọ́pò Lami Kamara táwọn ò rí gbé ní sánmà tó kọjá.

ya bákan náà Aston Villa wọn láwọn máa fẹṣẹ rẹ lójú sí wọn sọrọ Emi Buenda ẹmọ pé 29 years old ni wọn ní pẹlú bó ṣe ń ṣe dáadáa àwọn máa fẹṣẹ rẹ lójú sí o ó yá pápápá Luke Shaw ó ṣeéṣe kí Luke Shaw fi ikọ̀ Manchester United sílẹ̀ ìyẹn ní sáà tí ń bọ̀ ìyẹn ní sánmà nígbà tíṣẹ́ rẹ̀ bá parí pẹ̀lú Manchester United. Ó yá bákan náà agbọ́wọ́ ẹ̀yìn ikọ̀ Real Madrid tẹ́lẹ̀ rí. Mò ń sọ̀rọ̀ David Alaba ẹmọ epo fi ikọ̀ Real Madrid ní sáà tó kọjá. Ó fi ikọ̀ Real Madrid sílẹ̀. Ó yá Udinese ti wá gbé o. Wọ́n ti gbé e tán. Wọ́n ti gbé David Alaba ẹmọ pé 34 years old péré ni. Ó ti darapọ̀ mọ́ ikọ̀ Udinese. Oya left back Crystal Palace mo so nipa Tyrick Mitchell 27 years old o sese ko darapo mo iko Manchester United tabi iko Liverpool oya agbowo waju iko Aston Villa ayalo make me fine kan yalo lati nu iko Chelsea mo so nipa Alejandro Garnacho àwọn ikọ̀ ti ń wò ó ìyẹn àwọn ikọ̀ bíi mẹ́ta lórí nínú ìdíje La Liga wọ́n ló ṣeéṣe káwọn gbé láti inú ikọ̀ Chelsea ìyẹn tó bá parí lónìí rẹ̀ tán nínú ikọ̀ Aston Villa. Yá bákan náà ikọ̀ Bayern Munich àwọn ti wọ́n ti ń fìfẹ́ hàn o ságbọ́wọ́ àárín ikọ̀ Nottingham Forest mò ń sọ̀rọ̀ England midfielder Morgan Gibbs-White

0: Sama kira wa ipe ako juma, ako juma, ako juma ma. Ode odubi, mi gbo bita tila anfane, hati ma gwa ikan ni West Radio 89.3 FM. Futaro to ni, ema jire lo po ele, afere bojo jire ni sare. Bema jire, bema o jire, beyo lulu fe wa nikan ni West Radio 89.3 FM. Bati jire, abushe bushe. Ojuma wo, ojuma eyi, ojuma eye, ojuma eshe logolo, ojuma ni oje fun wa. Ibanujẹ o kere to bi oni je ti wa o a o ni rohun gbe sona bi o se bi omo ikan ta je la nwa a ni pade ikan ti o je wa lati olo iledumare e ka bo sori akoto eto agbeyewo royin agbomagbe ikan ni West Radio 89.3 FM ikan ni kan ga agbomagbe tokun fun omi ogbon imo ati oye ati mo ba se ma se lori eto e to je pe awon iwe eroyin ojojumo le wa la ma lanfani lati gbe yewo to ye pe awon koko koko koko to di koko eroyin la ma lanfani ati gbon yebeyebe to de je pe lami totan benu kulu na won mo lori ofe lati ba wa yin na gbugbo awon ebi ti eroyin o mba ti fe dabi pe o ta koko mo alayo lati so fun pe ogbeni olale kan so ni abani yin na of Africa won bembi laaro to ni e ba ki awon Nigeria ko ojumo
1: e ko ojumo atokun e ko ojumo yara le ore yin ololufe yin olale kan san ni don ki yin laaro e
0: e se o
1: gbogbo yi tan fun mi yen olan lo ni yo mo bda ti ri o
0: a yin na na imole ayo adupe bi a ogbeni olale kan san ni ti se nki yin ko ojumo temi tope olawole omo ba sha plain mc nundo si na lanfani lati kiyin kaaro ojumo laaro to ni betin gbo wa yi e le ma lo si kan ni Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page a wero yin tajo lanfani ati tuwade to ni wero yin dele trust ajo wade taaro ni wero yin vanguard bembi wero yin punch na o lanfani ati wade to ni back na wero yin the guardian o wa nbi o to fi dori iwe iroyin Nigerian Tribune. E ba je kin mu lati oju iwe iroyin Nigerian Tribune to jade fun ti aro to ni ti se ojobo ojo 24 osu kesan odun 2026 ni ta gbangba iwe iroyin Nigerian Tribune le to jade laro to ni ebe in lati wo eleyi to je pe o njeyo lapa ibe o npe ti wike nsoro ni ojo ewe 24 iwe iroyin Nigerian Tribune ipe kini se ri o be si salaye oniruru ona ti awon gomina gomina to kora won jo nigba won to pera won ni G5 o ona ti won sise be ti won fi mu ko ba de ba atiku lati sise be jawe olubori ninu eto ibo to waye lodo 2023 e ba ni ojo ewe 24 iwe iroyin Nigerian Tribune le to jade laaro to ni bakana ni oju iwe iroyin mo se lanfani lati wa ni oju iwe 23 iwe iroyin Nigerian Tribune page 23 lati lanfani ati rika lori awon lasigbo le tan ni pe o njile si o ninu egbe oselu NDC lori pe kene ege bi igun le ti won pe ni OK movement e bi won se tako awon dari ninu egbe na ati alaye lori ko se je pe won duro lori ele to ni se pelu ilana ti o rogbo kule nkan kan o e ba ni oju ewe 23 iwe iroyin Nigerian Tribune to jade laaro to ni oju iwe iroyin na ni asutu lanfani lati wa to ye pe ele to ni se pelu ti IPO iran salaye awon ona ti awon mo lede Nigeria tan fi le rira le ba ni oju ewe 28 iwe iroyin Nigerian Tribune to jade laaro ni mo tara sasa mo tun taju kan mo ri iwe iroyin the guardian to jade laaro ni o to ye pe ele to do bi akole gadagba gadagba nbe ni lo je pe o soro lori bi are tinubu bi o se lanfani ati si nibi eto UNGA to je pe ipade gbugbo awon adari lagbaye ti nlo lowo to ye pe oniruru oro ina so pe o bere si ni jeyo lori ele to je pe o ni se pelu awon kan ati ele to rogbo kule ele ti won fi pe awon eyan latoke okun pe e ba da soro o je pe erika ni ojú ewé kẹfà ìwé ìròyìn the guardian tó jáde láàárọ tòní bákan náà ni ojú ìwé ìròyìn ohun ibẹ ni a ti ń wo eléyìí o ní ojú ewé karùnún ìwé ìròyìn the guardian rẹ pé ìjọba ìpínlẹ ondo námọ ni pé wọn ń ṣèkìlọ lórí pé kíni lórí àwọn nǹkan tí wọn ń ṣe jáde tó jẹ pé ó jẹ ayédèrú ní ìpínlẹ náà ẹbà ní ojú ewé karùnún ìwé ìròyìn the guardian tó jáde láàárọ tòní lójú ìwé ìròyìn the guardian náà mo ṣe láǹfààní àti tún jókòó ká o jẹ pé àwọn ìròyìn míì iná ṣàlàyé wípé ọmọ ọláwọlé kàmí o rẹ pé lórí ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 àjọ olómìnira tó ń bójútó ètò ìdìbò lórílẹ̀èdè yìí àti ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀èdè nàìjíríà ìyẹn inec àti igp ló jẹ pé wọ́n ti sọ̀rọ̀ lórí eléyìí tó ní ṣe pẹ̀lú ètò ààbò àti àwọn nǹkan tó nílò láti fi ṣe iṣẹ́ lásìkò ọ̀hún tó bẹ̀rẹ̀ sí ṣàlàyé wípé ẹnikẹ́ni léyìí tí ajé ìwà ìbàjẹ́ bá ṣímọ́ lórí ni ó mọ̀ láǹfààní láti fi mú kó ata òfin o ìyẹn ló wà ní ojú ewé kẹta ìwé ìròyìn the guardian tó jáde láàárọ̀ tòní ní ojú ewé kẹta náà ìní shetima ló ti ṣàlàyé àwọn nǹkan léyìí tó jẹ́ pé ó ti làálẹ̀ olóde ti fún àwọn ètò orílẹ̀-èdè nàìjíríà níbi ìpàdé àjọ àgbáyé eléyìí tó jẹ́ pé ó ń lọ lọ́wọ́lọ́wọ́ òun náà ẹ bá ní ojú ewé kẹta ìwé ìròyìn the guardian tó jáde láàárọ̀ tòní bákan náà ní ojú ìwé ìròyìn ohun lórílẹ̀ tó tún ní ṣe pẹ̀lú ti ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 náà mà ní o tó jẹ́ pé ìjọba àpapọ̀ ó ṣèkìlọ̀ lórí pé kíni lílo ìlànà ilé tó jẹ́ ti ẹ̀sìn ẹlẹ́sìnmẹ̀sìn àti ìpínyà létí ẹlẹ́yàmẹ̀yà lórí ti òṣèlú ní ìjọba àpapọ̀ ó ṣèkìlọ̀ lé lórí bákan náà ìní ọ̀rọ̀ tún jáde lóye ojú ìwé ìròyìn the guardian yẹn kan náà léyìí tó jẹ pé àwọn kan ló jẹ pé wọn mọ láǹfààní ò tó jẹ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó jẹ pé àjọ ppdc ló ń pè fún ìgbésẹ̀ òfin lórí rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà léyìí tó jẹ pé ó tó bí 1,000,000 gẹ́gẹ́ bí wọ́n ṣe ń retí àpé kán tiẹ̀ gbé ṣe ìgbẹ́jọ́ fún wọn o ẹ bá ní ojú ewé 28 ìwé ìròyìn the guardian tó jáde láàárọ̀ tòní bákan náà ní ojú ìwé ìròyìn ní ojú ewé kẹfà ìní ẹtù ti láǹfààní àti tí rí eléyìí ká o tó jẹ pé lórí ètò ìdìbò 2027 náà mọ̀ ní o ẹ mọ̀ rainbow coalition iná mọ̀ ń ṣàlàyé o wípé ìyẹn ó ń ṣe bẹ́ẹ̀ ó ń ṣe ìdánwò gẹ́gẹ́ bí àwọn gómìnà tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú apc ẹyẹ bí wọ́n ṣe lè láṣẹ lórí àwọn nǹkan àlò lórí ètò ìdìbò ni o ẹ bá ní ojú ewé kẹfà ìwé ìròyìn the guardian tó láǹfààní àti ragba búyọ láàárọ̀ tòní ẹ kí n tún lè bẹ́ẹ̀ kí n náwó gan ìwé ìròyìn daily trust lè tó jáde

0: àǹfààní àti ìrẹ́lẹ̀ yìí ní ojú ewé kẹtàlélọ́gbọ̀n ìwé ìròyìn daily trust. Ibẹ̀ ni àlàyé ti jáde wípé àwọn awakùsà mẹ́rin nọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ tí wọ́n kú sínú kòtò tó yá o ní ìpínlẹ̀ Plateau. Bákan náà ní ojú ewé kẹrìnlá ìwé ìròyìn daily trust tó jáde, ibẹ̀ ẹni sọ́tàánú ti láǹfààní àti máa bá àwọn olóṣèlú sọ̀rọ̀ tó ṣàlàyé o wípé àwọn ẹni tó fẹ́ lọ sí ìrìn àjò pé tí wọ́n fẹ́ lọ múra lọ nǹkan ní ilẹ̀ mímọ́, ẹ má lo àwọn owó tẹ́ ẹ jí kó láti ràn wọ́n o. Sọ́tàánú ìlọṣẹ bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀ fún àwọn olóṣèlú. Ẹ bá ní ojú ewé kẹrìnlá ìwé ìròyìn daily trust tó jáde láàárọ̀ ọjọ́ tòní. Ìwọ̀n yìí àti àwọn àràbàdà ìròyìn míì lẹ́la àǹfààní àti fetígbéyàwó rẹ̀ láàárọ̀ tòní o. Ẹni bá jí kó bá wa jí ẹni tó sù wípé àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́ tún ti gbéra sọ, ìyẹn ní ìkànnì West Radio 89.3 FM. Tí tó lọ sọ́dọ̀ ọ̀gbẹ́ni Ọlálékan sọ ni ojú ewé 19 ìwé ìròyìn Vanguard léyìí tó jáde láàárọ̀ ni. Ibẹ̀ iléeṣẹ́ tó ń rí sí pípọn àti gbígbọ́ epo NMDPRA wọ́n ní wọ́n buwọ́ lu ATAA eléyìí tó jẹ́ bíi metric tons epo pẹtiróòlù fún kíkóró òkè ojú tán lè kó wọlé fún ìdá mẹ́rin ọdún 2026 ẹni pé metric tons mélòó 830,000 metric tons ni o. Ibẹ̀ gan ìlàwà gbà wọlé láàárọ̀ tòní. Ọgbẹ́ni Ọlálékan sọ ni ẹ̀kọ́ ojúmọ́ lẹ́ẹ̀kan sí.
1: Ẹ̀kọ́ ojúmọ́ lẹ́ẹ̀kan sí àtọkùn.
0: Ẹ ṣeun. Eléyìí tán náà kó wọlé yìí, epo ń pọ̀, ó yẹ kí nǹkan tún rọ̀ ṣọ̀mù kó ṣe jọ́mú lórílẹ̀-èdè Nàìjíríà, ó ṣe àtúrú ríbẹ̀.
1: Ẹ ṣeun àtọkùn. Bá ṣe ń bèèrè tòótọ́ ni, kí Ọlọ́run darapọ̀ mọ́ wa. Ẹ̀kọ́ bá èmi lójijì. Kódà mi ò takò. Ìdí dẹ̀ ni pé èmi mọ nǹkan tí ó lè ṣẹlẹ̀ tó bá jẹ́ pé ẹnìkan ṣoṣo ẹnìkan dundúlo ló wà ní ìgbọnu ọ̀rọ̀ epo ní orílẹ̀ Nàìjíríà. Nǹkan tá à ń rí lọ́wọ́lọ́wọ́ báyìí kò yẹ ká máa rí lórí ọ̀rọ̀ owó epo. Ó yẹ kó epo já wálẹ̀ ju nǹkan tó wà báyìí lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n ọ̀tọ̀ ni ọ̀rọ̀ ìyẹn. Nǹkan tó fà yẹn òkè ẹnu ara kan tó dẹ̀ fà á ni pé apá ẹnìkan ló fẹ̀ẹ́ ga jù tó bá dé ọ̀rọ̀ àti rí epo ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n bí NMDPRA ṣe wá sọ pé àwọn sì fún àwọn importers ní àyè láti kó wọlé yìí, àwọn kí ló máa bá síbi Dangote ń ṣe nǹkan tó tó fún wa kankan kò rí bẹ́ẹ̀ o. Gbogbo epo tí Dangote ń ṣe Nàìjíríà kò ló ń ta Nàìjíríà o. Ọ̀pọ̀ ẹ̀ òkè ta ló ń ta sí. Àlàfo dẹ̀ ti máa wà ńlẹ̀ ní Nàìjíríà tá a bá sọ wípé kí ẹnikẹ́ni má tún gbé epo wọlé. Ojú ẹsìn nǹkan tó máa wà nílẹ̀ Nàìjíríà ò ní tó mọ́ torí ó ti tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú àwọn kan láti sọ pé okè fún oṣù méjìlá o a máa gbé iye epo báyìí sọ́dọ̀ yín. Tó bá ṣẹlẹ̀ pé pẹ̀lú bí ìyẹn ṣe wà ńlẹ̀ o, ìjọba láti pàṣẹ NMDPRA tún wá sọ wípé àwọn ò ní gbà kẹ́nikẹ́ni gbé epo wọlé, epo máa dà wọ́n gógó Nàìjíríà lójú ẹsẹ̀ o. Alákọ̀ọ́kọ́ ní ṣe rí. Ẹlẹ́kejì ìyá lọ sókè gangan gere gidi nítorí wípé tí nǹkan tán béèrè fún ìyá mòlú tán fẹ́ lò tó bá ti ju nǹkan tó wà ń ta lọ nǹkan tán pẹ̀lú supply lọ dandan ni kó wo kíní yẹn gbéra sọ.

0: pẹ̀lú ṣẹ́ kan lórí ẹbù fọpo ẹ̀ tó jẹ́ pé ìdá tó tún gbé sínú ọjà nàìjíríà tẹ́tẹ́lẹ̀ kan tún já lọ sílẹ̀ rẹ́kẹrẹ́kẹ́ tó bó ń ṣe àwọn iṣẹ́ àṣẹ àkànṣe kan ní ẹbù fọpo ẹ̀ ẹ bá wò pé inú àkókò bẹ́ẹ̀ yẹn pé kò sí àyè kò sí àǹfààní náà fáwọn kan láti máa gbé epo wọlé ẹjọ́ kí ni bá ṣẹlẹ̀ sí nàìjíríà nínú àyẹn tó bá ṣẹlẹ̀ bá ti rí bí rìfáínẹ́rì mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà tó ń ṣe ẹ̀hẹ́n àwa lè máa sọ pé ní àkókò yìí o ẹ filẹ̀ bẹ́ẹ̀ yẹn a máa tó bùkátà ara wa ìṣúná lọ́wọ́lọ́wọ́ báyìí apá ò ti kà.
1: ọ̀dà kí n tó kò lórí ó ṣe lépo kò ṣe lépo ìjọba àpapọ̀ tún ṣàlàyé wípé epo tó pèsè oil production wípé láàrin oṣù mẹ́fà.

0: fẹ́ntẹ́lẹ́ ọ̀rọ̀ tí mo sọ yìí kò fẹ́ kẹ́ máa di mo ṣe ń sọ o nílẹ̀ tó mọ́ láwọn ẹ̀bá ibo tó kéré ju nàìjíríà tẹ̀mí adélé ni ìyẹn dẹ̀rí báyìí pọ̀ tọ́pọ̀ kan tó pè ní 4 litres fóyín bẹ̀ 4 litres gerege ni. tí ò dín ní ìbàjẹ́ nbpr sọ láti ìjẹta ti bẹ̀rẹ̀ yẹn wípé àwọn ilé epo nàìjíríà pé ibo tí wọ́n ń tà ò pé ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ ẹ̀ kódà sọ ní ti fún ìfètè ìdánwò nǹkan tí èmi wá ń sọ ni pé ká tiẹ̀ pé ó pé o kò pé o ká fi yẹn sí ẹ̀bẹ̀ kan ǹjẹ́ yìí mọ̀ pé ní ìgbà àkọ́kọ́ nínú ìwé ìtàn orílẹ̀-èdè nàìjíríà àkókò tí a wà yìí ni àkókò tó jẹ́ wípé jálá epo kan yẹn lítà kan ó wọn ju dọ́là kan lọ. dọ́là lè tó mọ́ láàárọ̀ báyìí 1328 náírà ní dọ́là kan. láti ọ̀dọ̀ dangote wa epo ti ń bá 1325 wa. wọ́n ti gbẹ́dọ̀dọ̀ tí yín ó dínwó jù lára ìtẹ́ máa rà á ó gbẹ̀rún lé 400 ni ó gbẹ̀rún lé 1400 ni ìyẹn ní èkó nìbàdàn lógún tẹ́ bá ti ń tẹsẹ̀ bọ̀ sún èkìtì ondo ó ń lọ sókè sí nítorí àti gbédé èkó àti gbédé ogun kì í ṣe ó tẹ́wàá fi gbé dúgùlẹ̀ fi máa gbédé èkìtì àtọ̀sùn tẹ́ bá máa fi dé zamfara borno akwa ibom tẹ́ bá fi dé abia state a ti ń sọ̀rọ̀ 1500 tí dọ́là dẹ́wà ní 1328 ṣe rí pé kò ju ìgbà àkọ́kọ́ rẹ̀ nínú ìwé ìtàn 1960 tí petrol lítà kan máa wọ́n ju dọ́là lọ. mo ṣe sọ lẹ́ẹ̀kan fún yín bíi $4 ni wọ́n ń ta epo ní amẹ́ríkà náà ta gallon kan tẹ́ bá fi 1.5 ṣí ní nàìjíríà
1: fẹ́ra
0: 4 litres ẹ fẹ́ ta 1.5 ta fo average price pé tẹ bá da pọ̀ níbi tó ti 1 àti ibi tó ti kéré jù ká parẹ́ sí 1.5 ní nàìjíríà 6,000 naira ni ìyẹn já sí.
1: towó tó dẹ̀ táwọn èèyàn dẹ̀
0: ní lamẹ́ríkà dẹ̀rẹ̀ báyìí tẹ bá fi ṣe lọ sọ́tún sọ́bọ̀ kò rọrùn ju 5.5 lọ ṣe rí bẹ́yẹn wípé ibo tí wọ́n ní nàìjíríà ibo ṣe wọ́n ní amẹ́ríkà lọ ká wá sọ iye tí wọ́n pa ní amẹ́ríkà minimum wage ti federal government wọ́n gbé kalẹ̀ $7.25 kápẹ́ ní 10,000 naira fún wákàtí kan owó ìṣẹ́ tó kéré jù nìyẹn fún wákàtí kan bí 10,000 naira nìyẹn tó bá ṣẹlẹ̀ pé ẹ̀fẹ́ nira yín lára ayé fàmílì tí ètò ọ̀yà yìí jẹ̀lẹ́ńkẹ́ lẹ́fẹ́ jẹ ẹ̀ṣẹ̀ṣẹ̀ wákàtí mẹ́jọ lójúmọ́ ṣe weekend o sátidé àti sannde ilé ilẹ̀ ti fẹ́ lò
1: lọ́jọ́ kan gòlè family one week nàìjíríà
0: tẹ bá ṣe 40 hours ẹ ti ṣe $290 lọ́sẹ̀ kan níwọ̀n ẹni pé wíyẹ lọ́jọ́ kan 10,000 per hour ṣe ń gbọ́ mi tẹ bá fi ṣe 80,000 nìyẹn ẹ ti lé owó ọjọ́ kan ti lé owó oṣù kan nàìjíríà
1: kábíyèsí ọlọ́run ẹ wá ní ká máa repo jà wọ́n
0: yẹn lọ ìyẹn nìyẹn ní ẹ̀bẹ̀ kan ẹ wá ṣiṣẹ́ tó kéré jù bẹ́ẹ̀ tí ẹ fẹ́ lápọn kò sí wàhálà kankan ẹ ṣe 40 hours ìyẹn ni pé ní monday to friday ṣe 88 hours ẹ ti pa $290. tẹ́ ẹ bá ṣe ìṣirò yẹn bẹ́yẹn ní
1: ọ̀sẹ̀
0: nù lọ́sẹ̀ mẹ́rin
1: lójúoṣù
0: kan bẹ́yẹn ẹ ti pa $1,160. tẹ́ ẹ bá ṣì yẹn sí náírà láàárọ̀ bá ń lọ 1.5 million
1: kábíyèsí
0: ẹ tún pa 1.5 million kó máa ra epo ní iye tó dínwó ṣe tún pa 70,000. ẹ jọ̀ọ́ ṣe ń ṣe wá dáadáa náà bí wọ́n ṣe wá ń kà ṣe ń ṣe wá lóore náà bí wọ́n ṣe wá ń jàǹbá.
1: ìkàdáadáa ni
0: kò ti dàbẹ̀.
1: ọ̀dà bẹ́ẹ̀ ṣe ń yí sí àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́lẹ̀ ń gbọ́ láti ìkànnì west radio 89.3 FM ká tó kò lẹ́ka ọrọ̀ ajé torí inú ẹ̀ máa ń dùn tàbá mú àwọn ìròyìn láti bí àwọn tó ní ṣe pẹ̀lú owó kálẹ̀ mọ́ bí àwọn owó wa dé
0: last week ẹlẹ́rìí ẹ̀sìn ní gbìn òwe
1: tó bá ti fẹ́ dé bẹ̀wà á kú lórí ẹ̀
0: kó tó gajara lọ.
1: NGX yìí ta mọ́ ilé ojoojúmọ́ Nigeria Exchange Group yìí wọ́n ní NGX Market Capitalization pé ó ti wọ
0: 163.06 trillion
1: asatale ana
0: kò bá àwàlò yìí nǹkan tó fọ́ àti pé capitalization tún gbéra sọ pẹ̀lú bí 360 billion ní àná yẹn. Ṣé mo túmọ̀ nǹkan tí wọ́n ń sọ yìí?
1: Kò yé mi náà.
0: Ìtumọ̀ nǹkan tí wọ́n ń sọ ni pé ìpín ìdókòwò àwọn iléeṣẹ́ tó wà ní NGX lẹ́ni báyẹn ní Stock Exchange lẹ́ni báyìí, iye ẹ ti ń lọ sí bí 163 trillion naira. Kókó ni pé kó ba lè yá àwọn èèyàn dáadáa, iléeṣẹ́ kan wà, iléeṣẹ́ yẹn nílò owó. Iye tá a fi lọ sí báńkì kò fi yá owó, ó lóun lọ sí báńkì. Pé yá làwọn fẹ́ tàbí ìdá iye kan nínú iléeṣẹ́ wọn fáwọn aráàlú. Àwọn aráàlú á wá kó owó tí wọ́n lápò ara tí wọ́n, wọ́n á lọ sí Stock Exchange yẹn o, wọ́n wá ra ìdá iléeṣẹ́ yẹn.
1: Bí IPO.
0: Apt Dangote Adafun yin.
1: Àwọn ẹ sì yà ń bẹ̀rẹ̀ tó àwọn èèyàn gbàgbọ́ pé àwọn lè tibẹ̀ di bilonia náà.
0: Ok, ti gbọ́. Kókó tó wà nílẹ̀ báyìí ni wípé èyí tí àwọn iléeṣẹ́ fi máa lọ sí báńkì láti lọ ya owó, ọ̀pọ̀ wọn sáré lọ sí Stock Exchange. Ìdí ni wípé interest rate lóòótọ́ wọn já wálé lẹ́jọ́ mẹ́ta yìí, ṣùgbọ́n ìranù gbà níbi tó ṣì wà. Adẹ́tẹnubọ̀ ẹ̀jẹ̀ fún mi ní àkókò díẹ̀. Èyí tán fi máa lọ sí báńkì láti lọ yá owó, àwọn èèyàn gbádùn pé kán lọ sí Stock Exchange kí wọ́n ta shares ara wọn, ìyẹn ìpín ìdókòwò wọn. Kínní yẹn náà gba làákàyè o, iléeṣẹ́ kan ta shares ẹ láti ọkọ mọ iye percentage tó fẹ́ tà lára shares ẹ. Ìpín ìdókòwò iléeṣẹ́ kan jẹ́ 100%. Ṣé 1% fẹ́ tà 100% yẹn ni àbí 10%? Bẹ́ẹ̀ bá mọ iye ìpín ìdókòwò tó fẹ́ tà, ẹ bá rọ lówó shares ìwé yẹn wà láàgìkàjẹ kan yìí ni. Mo lẹ́nu kan ń sọ báyìí, mo rí níbi ìjẹta àbí nǹkan lórí íńtánẹ́ẹ̀tì pé òun ra ìpín ìdókòwò báńkì kan ní 20,000 naira ní ọdún 18 sẹ́yìn. Pé ìpín ìdókòwò yẹn ti já sí 5,000 naira lẹ́nu báyìí, kò ṣe mathematics dada kó tó rọ́ọ̀lù ni. Wọ́n ń ta gbìndọ̀, wọ́n ta ṣe ọ̀nà sáré lọ rọ́ọ̀lù, wọ́n á fọwọ́ ẹ̀mú tí last ni. Bí mo ṣe ń sọ lọ, èyí táwọn iléeṣẹ́ fi máa lọ yáwó lọ́wọ́ báńkì tẹ́lẹ̀ pé interest rate ti báńkì máa gbà lọ́wọ́ wọn ga gan. Ó ga gan. Ẹja kù dàgbà ọ̀dọ̀ àmọ̀lú. Kí ni ìdẹ́rùbà tó fi dé Amẹ́ríkà fi ń lu àmọ̀lú jìbìtì o? Ìyẹn shares company pé káwá ra stock, wọ́n máa fi ń lu àmọ̀lú ní jìbìtì ní tààràtààrà. Ọ̀pọ̀lọpọ̀ ló wà lẹ́wọ̀n lamẹ́ríkà lẹ́ni báyìí torí kàtàn ṣe nìyẹn. Kókó ni pé wọ́n ń ṣe abọ́sibọ́ sí ìlú tó jẹ́ pé kò fẹ́ sí àyẹ̀wò tó ní agbára ẹ̀lájú ní nǹkan tó ra shares. Ní nǹkan bí ọ̀sẹ̀ yìí wọ́n ní pé wọ́n gé ṣe interest rate wálẹ̀ láti 26.5% sí 23%. Mo kí wọn lóòótọ́ torí 3.5 wọ́n pè ní 350 basic points, ìyẹn ní bí 3.5%, 100 basic points is 1%.
1: Okay.
0: So 350 basic points yẹn is 3.5% tí wọ́n yọ ní orí interest rate. Mo kí wọn, ọ̀gá ìyá kinní kan ènìyàn rẹ̀ ò lè mú kinní kan, ẹnìkan ìyá rẹ̀ ò lè mú kinní kan. Ṣùgbọ́n ìpínlẹ̀ wà yẹn kì í ṣe ibi tó yẹ ká wà 23%, kì í ṣe pé àlè gòkè àgbà lórí ẹ̀. Àwọn manufacturers kan ti jáde pé kò lè ṣe nǹkan kan, torí síbẹ̀ náà àwọn tó fẹ́ dáṣẹ́ sílé wọn ni lọ yáwó. Tán bá lọ yáwó wàhálà ni fún wọn. Tí èèyàn bá fẹ́ ga, àwòkọ́ṣe tó ti ga lèèyàn máa ń tẹ̀lé. Ẹ ká wá wo àwọn orílẹ̀-èdè tó ti ga káwọn kan ti interest rate wà lọ́dọ̀ wọn. Ní EU lẹ́ni, European Central Bank ló máa sọ èyí tí interest rate jẹ́. Èmi ni France, èmi ni Germany, èmi ni Portugal, Netherlands, nǹkan bẹ́yẹn o, abẹ́ EU gbogbo àwọn yẹn wà. Nílẹ̀ tó mọ́lé ní báyìí 2.65% ni. Ìyẹn ní pé tó bá yá 100,000 euros, ẹ fi san 100,000 yẹn lódidi lọ́tọ̀. Èlé tó máa wá gúrẹ́ tẹ̀ máa sọ fún báńkì ó jẹ́ 2,650 euros. Lamẹ́ríkà àti UK lé ní báyìí 3.75 ló wà. Ìyẹn ní pé tẹ bá yẹ $100 àbí £100,000, $100,000 yẹn sàn lódidi, ẹ wá sàn lódidi jẹ́ $3,750 lé lórí. Ní China 3% ni, ní Japan 1.25% ni. Ìjọ wo lẹ́yìn òní sáré lọ yáwó ní báńkì tó bá mọ̀ kan tó ń fẹ́ ṣe, torí èlé tẹ fẹ́ san ò ní lára. Ṣùgbọ́n ní ibi báyìí 23% ni, ìyẹn ní pé tẹ bá yẹ 100,000 ẹ fi san 123,000. Ẹ jẹ́ wá sọ nǹkan fún yín. Kábàlì mọ̀ pitikini nítumọ̀ dé. 3.75% tí wọ́n ṣe ìgbèdé lamẹ́ríkà Federal Reserve Central Bank ti wọn ló ń jẹ́ bẹ́ẹ̀. Trump ń fara kí ni. Bí ẹ ṣe máa dán nǹkan burúkú bẹ́yẹn o, kilomita 3.75 ṣé mo kí tó sọ ó ní gbogbo orílẹ̀-èdè àgbáyé pátápátá pé àwọn làwọn a máa gbé wọn pẹ̀lú nǹkan tó ń ṣe yẹn mo fẹ́ fi ọ̀rọ̀ yìí bá ìjọba nàìjíríà náà ni ìtumọ̀ yẹn bẹ́yẹn ni pé ó máa rọrùn fún àwọn aráàta láti lọ ra US government treasury bill àbí bọ́ǹdì wọn tọ́lá tí mo gbé lórí 100,000 táwọn bá gbé wá o àwọn fi pa 1,307 àwọn fi pa 3,750 bí interest rate jẹ́ 3.75% yẹn Trump ń kí pé owó máa wọlé tó máa di gbèsè síjọba àwọn lọ́rùn nǹkan bẹ́yẹn tí Trump ń fara kí tí ààrẹ tó rí ẹ̀ pé tó nǹkan tó ń ṣe tó fara kí bẹ́ẹ̀ pé gbogbo àgbáláyé gbà àwọn làwọn máa gbé wọn lórí ọ̀rọ̀ economy ni àwọn ìjọba tí wàá fi yíyan gan pẹ̀lú interest rate pẹ̀lú treasury bill àti bond tó ń lọ sí bíi 10-20-23% ẹni tí ẹ wà ní 3.75% ó ń kí pé nǹkan burúkú ṣẹlẹ̀ sóun àbá wa ń fi 20% yẹn gan pé iṣẹ́ bá lè kẹ́ bá lè rí bẹ́yẹn wípé owó ń wọlé ara àǹfààní ẹ̀
1: economy ń dàgbà
0: economy owó ń wọlé wọn fi ń gbà tó ju owó tán gbé wá lọ ọ̀rọ̀ yẹn ṣó yé yín ní nàìjíríà lè ní báyìí ẹ tó bá ra bọ́ọ̀dì nàìjíríà àbí interest nàìjíríà tó kìí ta lọ́hùn ó kéré tán lè ní wàá débi 16% lórí ẹ̀ trump dẹ̀ ń kí lórí 3.75% bẹ́ẹ̀ má dánwò ó ti pọ̀ jù àwa wá ń yan gan owó ń wọlé wọ́n ń gbówó kékeré fún wa fi ń gbowó ńlá lọ́wọ́ wa àwọn òwà dèdè ráwù ọmọ gan àti fi ń yan gan bí iṣẹ́ owó tí ń wọlé bí mo ṣe ń sọ̀rọ̀ ọ̀tọ̀ ni ayé ìyẹn ṣe rí ngx tó gbéra yẹn kìí ṣe nǹkan tó jẹ́ pé ó yẹ kó gbéra rẹpẹtẹ bẹ́yẹn torí kìí ṣe pé company míì tuntun wọlé sí nàìjíríà tó bá ń ta shares àwọn tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ń sá fún interest rate bank àwọn ló ya lọ sí ibẹ̀ tó lọ bẹ̀ ṣe ń ta shares ẹ wá béèrè lọ́wọ́ mi pé shares company kan lẹ́ǹkan mark wọ́n là ń fẹ́ dibẹ̀ di millionaire àbí ẹni yẹn ní refinery àbí cement náà ó ní cement factory náà nàìjíríà àbí tọ́lẹ̀ ti ń ta shares láti ọdún gbọ̀ngàn àwọn mélòó ti ti ara cement ẹ̀ di millionaire ìbéèrè yẹn kó máa lókì lọ́kàn yín nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ lọ́jọ́ ẹsẹ̀ ni pé ní ọjọ́ yẹn kó tó bọ́bẹ̀ sí ń ta shares yẹn o ṣe ń gbọ́ mi gbogbo owó tí wọ́n value ẹ̀ kó tó bọ́bẹ̀ sí ń ta shares yẹn bí $36 billion ló já sí ọjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ shares yẹn láìpẹ́ 3 hours value ẹ̀ ó fò sí $51 billion
1: kábíyèsí
0: ẹ bá máa gbọ́n gbọ́n ẹni tó wà lẹ́nu gbọ́n náà á fọwọ́ kí nìkan jà ló sọ̀rọ̀ fílẹ̀ mú yé sọ ìyẹn dáadáa ni ẹlọ́ra ṣe àṣẹ.
1: pẹ̀lú ṣe ń yìí sí ìkànnì kànga gbọ́mọgbẹ́ west radio 89.3 fm náà ní láǹfààní àti wà àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́ náà ni ẹ̀ẹ́dẹ̀ láǹfààní láti gbọ́ bẹ́ẹ̀ tí wàá ń gbọ́ wa yìí ẹ lè darapọ̀ mọ́ wa ní ojú òpó facebook west radio 89.3 fm fan page west radio 89.3 fm fan page ìkànnì mo tún wò tó fara jọ kírẹ́dìtì náà ń bí o. NISA NIRSAL pé wọ́n buwọ́ lu credit guarantee tó tó ₦100 billion.
0: Ẹ ṣe NISA lára àwọn iléeṣẹ́ kan tó wà lábẹ́ CBN ni
1: wọ́n
0: máa fi ń gbowó jẹ́ tí wọ́n fẹ́ yá àwọn èèyàn lówó kọ́tọ́ tún sọ báyìí ni pé wọ́n fẹ́ gbowó yà síta ní máa lọ sí bíi ₦100 billion kókó ni pé ta ló fẹ́ gbà.
1: Ó fara jọ orú ilé tí ẹ tún sọ lẹ́ẹ̀kan pé dípò tí àwọn ilé iṣẹ́ wa fi lọ yáyùn.
0: Ilé ìjọba tẹ̀ ló lélẹ̀.
1: Ok.
0: Wọ́n fẹ́ yá àwọn olùdókòwò lówó.
1: Interest orí ẹ̀ ò lè ga náà nìyẹn.
0: Kò ṣe ní ga. Nígbà tí ga. Bí ò bá tiẹ̀ wá ga, ó ga o kò ga o. Àwọn olùfẹ́ gbà bóyá ìyẹn náà fẹ́ gbé fún. Torí pé ẹ̀jẹ̀ MC noodles máa gbé bẹ́ẹ̀kẹ́ pòṣẹ́ MC spaghetti.
1: Mo bá ya kí mo fẹ́ fi sán.
0: Àkẹ́tà fi ṣe náà ni. Tábà ṣe fẹ́yàwó tuntun lábẹ́ ìṣẹ̀lẹ̀ fi ṣe kókó ni pé ìjọba ọ̀ṣẹ̀ máa dúró nǹkan bí eléyìí síta ṣùgbọ́n ṣe láwọn ń bẹ síta náà àwọn ṣe ń béèrè sí pé ta ló gbà ta lè gbé fún ṣé ti san padà abẹ́ kan bùnú àwọn kan lówó tẹni pé ẹ fún wọn lò ní èmi ń béèrè ni ṣùgbọ́n ohun tó pamọ́ lójú èèyàn kedere lọ lójú ọlọ́run.
1: Kódà ẹ jẹ́ kí a wọnú àwọn ìròyìn míì lẹ́yìn tó jẹ́ pé ó farapẹ́ ti ètò òṣèlú ní orílẹ̀-èdè nàìjíríà. Ẹ lè máa drop comment yín o sí ojú òpó Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page. Ẹ jẹ́ kí n mú láti ojú ìròyìn Vangard tó jẹ́ pé ó láǹfààní láti jáde láàárọ̀ ọjọ́ tòní. Iléeṣẹ́ ológun ọmọ sàrọ̀kan ni àti ẹni tí ṣe mínísítà fẹ́tọ́ ààbò wípé gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ó yẹ kí wọ́n lọ sí bẹ́ẹ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ gẹ́gẹ́ bí ológun.
0: Iṣẹ́ ológun.
1: Pé ká lè mọ.
0: Àwọn ń kojú. Kódà ó sọ débi pé ká rí àwọn gẹ́gẹ́ bí Jésù Kristì tó fi ọ̀gẹ́ tó fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ fáráyé.
1: Ṣé ẹ̀ gbọ́ ọ̀rọ̀ ló sọ?
0: Ọ̀rọ̀ ńlá ni, ọ̀rọ̀ gidi dẹ́ẹ̀ ni, ọ̀rọ̀ ń bẹ ń bẹ̀. Ó pẹ́ tèmi ti máa ń sọ nínú kulu pé aláwàdà kan lọ́bẹ̀rẹ̀ nìyẹn. Mi dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ yẹn. Nígbà tó ti jẹ́ Chief of Defence Staff ni mo ti máa ń sọ aláwàdà ni. Sọ́kúsọ tó sọ yìí kò ṣẹ̀ṣẹ̀ máa sọ. Ó ti sọ nígbà kan rí pé ká lọ máa kọ́ mọ́ ṣe ń ja tàpáńdò kábà lè máa mọ bí a ṣe máa dáàbò bo ara wa tí àwọn ará bíi bá dé. Kí wọ́n á ṣe tiẹ̀ o. Ó lóun fẹ́ rọ̀ wá wípé ká kọ́ nípa iléeṣẹ́ ká kọ́ nípa bá ṣe ń ṣe ìjà ogun pé ta bá ṣèyẹn pé a lè mọ rírì iṣẹ́ àwọn pé ká má jẹun pé ká tún máa rìn bẹ́ẹ̀ náà láì jẹun. Ká máa ṣe bá ká máa ṣàwo láì jẹun pé àfi lè mọ nǹkan táwọn ń ṣe sọkúsọ ọ̀rọ̀ bá lọ sọ. Aláàkọ́ ni pé sálárì ẹ̀ tó ń gbà ṣáájọ́ ń gbà ni. Ìbéèrè kìíní nìyẹn. Ìbéèrè kejì ni pé ṣé ọ̀nà tá a fi mọ rírì iléeṣẹ́ ológun nìyẹn àbí kí ààbò tó gbópọn wà nílùú. Ṣé ọ̀nà tó fi mọ rírì iléeṣẹ́ ológun nìyẹn àbí kí ààbò tó dáa kó wà nílùú. Mo máa ń sọ̀rọ̀ kan kó rẹ̀ sí tí mi ti lè sọ̀rọ̀ yẹn. Nínú ìwòye tèmi Chief of Army Staff ti Nàìjíríà ní Kain Dambasa olórúkọ ẹ̀ lábẹ́ Yar'Adua. Àwọn kan ti wá tán ti lọ tọ́gbẹ̀rẹ́ olóyìnbó yẹn o. Ṣùgbọ́n nínú ìwòye tèmi wọn ṣe nǹkan tí ó yẹ kán ṣe. Mo ṣe sọ pé nínú ìwòye tèmi o Dambasa o ni Chief of Army Staff tó Kain. Torí nígbà tó ń wà níbẹ̀ aríbó ṣe lábẹ́ àṣẹ Umaru Musa Yar'Adua. Ṣé mo kàn tí Commander in Chief náà bá ṣe. Kì í ṣe pé Dambasa o náà nínú ìwé tèmi kì í ṣe bó wà spectacular bẹ́yẹn. Bí Ṣẹ́gun Adéníyì ni Press Secretary Yar'Adua. Kì í ṣe wípé òun náà wà spectacular bẹ́yẹn. Tó táyìnbá máa sọ àwọn àlọ́ ló dáa jù náà presidential spokesperson. Kò tó fà á ni wípé ẹ tí ó pèrè ní ọ̀gá tiẹ̀ ṣe ń gbọ́ mi o. Òun fúnra ẹ̀ gan-an láṣìírí. Nígbà kan ó rẹ bàbá yẹn kó tó di pé ó tiẹ̀ jẹ́ pé Ọlọ́run. Lórí presidential media chat báyìí ló ti sọ. Wípé òun ní pericarditis inflammation of the heart cell heart membrane. Ó fẹnu ara ẹ̀ sọ ni. Ẹjọ́ irú agbẹnusọ ààrẹ ẹgbẹ́ yẹn irọ́ kí ló fẹ́ pa. Nígbà tẹ́ ń tó ń sọ̀rọ̀ fún gan ti bọ́sítà gbangba tó sọ wípé nǹkan báyìí ló ń ṣe òun pé òun ní kídìní òun nígbà òun láwo pé kàtọ̀ sí kídìní gan pé háàtì gan ń ṣe òun. Irọ́ kí wá ni spokesperson fẹ́ pa. Ẹgbẹ́ yẹn sí ẹgbẹ́ ààrẹ tó ń sọ nílé ẹjọ́ wípé ẹ rí dájú wípé àwọn kan tí mo ti ṣe sẹ́yìn ò bọ́ síta o. Torí tí wọ́n bá bọ́ síta á mú ewu tó lágbára bá mi. Ẹjọ́ spokesperson àwọn méjì ewu ni tiẹ̀ ewu láyé ẹ̀ dánú àwọn méjì ni. Mi fi ká máa sọ̀rọ̀ òdì ni. Ẹgbẹ́ ìtìkọ́ tí mo ń tọ́ láti sọ. So nínú ìwòye tèmi kì í ṣe pé Dambasa náà mi lè sọ pé òun náà wà spectacular bẹ́ẹ̀ ni sí
1: pé
0: ẹni tó bá ṣiṣẹ́ gangan ni mo fẹ́ gbórí ìyẹn fún ṣùgbọ́n kí nǹkan tẹ̀mí sọ ni pé ìgbà ilẹ̀ mi ti rọ́wọ́ jà Nàìjíríà mi ń gbòòrò last. Ọ̀rẹ́ tó dá Boko Haram sílẹ̀ ọdún mo fi ń sọ lójú ojú táyé yìí báyìí ṣòkòtò báyìí náà fi bá wọn àwọn ológun Nàìjíríà. Ṣòkòtò wọ́n ti gba ìwúlẹ̀ ọ̀rùn ẹ̀ ṣòkòtò nìkan ló kù díẹ̀.
1: Níbi
0: tán lágbára dé. Ọwọ́ báyìí náà fẹ́ mú ọwọ́ náà fi fà á ṣòkòtò ilé báyìí Muhammad Yusuf lórúkọ ẹ̀. Nísìnyí báyìí Sambisa ó ti dìgbò ayọ̀. Gẹ́gẹ́ bí Nàìjíríà ti yànda Sambisa fún àwọn ará mi ni. Nàìjíríà ti yànda gbogbo bọ̀rọ̀ ẹ̀ kí lórúkọ ẹ̀. Nàìjà èyí tó pọ̀ ju Nàìjà báyìí ọba bá ti yànda ẹ̀ fún wọn ni. Kaduna lẹ fẹ́ sọ ni Sokoto ni Zamfara ni Katsina ni Kebbi ni. Ìpínlẹ̀ Ọ̀yọ́ wa ní báyìí ni gómìnà sọ ní ìjọba àbíjọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ ní ìjẹta àbá náà ni. Pa àwọn ará ìjọba ìbílẹ̀ oríire pé wọn ò jẹ́ káwọn lọ sílé ìwé mọ́. Àti ìyànda oríire náà fáwọn ará mi ni. Bí mo dẹ̀ ṣe máa ń sọ àwọn ará bíi ṣì wà nínú igbó yẹn torí Sunday tọ̀hún àgbẹ̀kẹ́ lọ ṣe ní orílẹ̀-èdè local government. Ara àgbò yẹn náà ara reserve yen de lo mu ile ti orilogbe local government de ona igboho na ti lo ya ni igbe ti si igboho na ti lo sise buruku yen won sise ta be sise tonu city won de pada sibanti ba ka ni won ti fo gbogbo awon yen mo ni ka ni wi pe ibi to wa wu ile le rin si Nigeria ko si bandit ko si terrorist ko si pakaleke ko si ho lori titi Nigeria ni awa la ma ki won ta ma yin won danbaza o ni ka ki ohun awa la mo riri e ta n gi dora won bi won ngba to ba nbe ko si wahala sugbon nisin yi bayi won te be nu iwe temi akọ failure ni e wa ni ka ma fi bi panu ka ma je ka ba le mo tumo ke ten se so ku so oro gba niyan se se e bo se ye ko se se ma so fun wa be ka ki e awa ta ma so fi ohun omo oko ni e ko se daada ku se ta ko ta kun ko omo niyan awa ta ma so be niyan sugbon o n se ranu o tu wa n so wi pe aye ka ma ki e fun kini o ki e fun ba ti jalu si meji ikan lowo ijoba ikan lowo awon arabi abi be ko
1: oda
0: se ko ri be so ku so oro gba lo so
1: e seun ogbeni olalekan san ni ijoba ipinle ogun won lo fe se good good meje ati ya ya mefa fun egbe awon obirin to je pe won lo si bi egberun meta o le ni irinwo ati marun le la dota o 3,855 women group o
0: and a fair house is
1: billion of 5.6 billion fun won
0: only seri iru awon kan bere yi aba e ma kan ma gira wa ni gogo kan ma wa jalo bo fun ra wa gbogbo ni mo fi le so wi pe iru awon wa bele bayi iwa buruku gba se ki joba ma se ni won ti oju oni ka mesan ka lele
1: gan wo
0: election bo ni nkan osu meta merin e wa ko 6 billion joba elefe half awon kan ta ni mo bi support group na fe kowo fun sẹmẹ to wa nu ohun awon to fe gbowo yen sẹmẹ to wa na awon to fe gbowo yen
1: awon ti o sise fun won
0: na awon omo egbe lo fe gbowo
1: kabiyesi olohun
0: yi te fi wa nawo egbe abi te fi nawo ara yin ele fe ko si lapo ijoba 6 billion naira
1: se pe ipinle ogun lowo to toyun
0: ogun state ide gbẹgbẹ wa lọwọ lẹyin lagos awọn lolojun southwest
1: lọna wọn dẹ n yọ kuru
0: o n yọ kuru o n dẹ kuru
1: kabiyesi
0: kódà nínú ìwòye tèmi o ni ìpínlẹ̀ tó gbé ọ̀nà ti dáa jù ní nàìjíríà tí mo ti dé ogun state kẹwa trailer wọbẹ tẹ bá dé padà ẹ wá di ẹsẹ trailer yẹn ni ẹ wá di ẹsẹ àyẹwò àyàwó lọjọ tẹ bá lọ lálàkọ̀kọ́ tẹ padà wálé orí ìyá yín wà lẹ́yìn yìí ni tẹ bá padà lọ síbẹ̀ lẹ́ẹ̀kejì ẹsẹ̀ ni kí wọ́n tó yẹ máa yàwọ́ irú mi lẹ́ẹ̀bẹ́ yẹn lẹ́wọ́ kó 6 billion ẹlẹfẹ kò fún àwọn ẹgbẹ àwọn obìnrin kan ta ni òpin àwọn táwọn máa jó tẹlé wọn máa kọrin tẹlé wọn lẹyìn náà gbogbo yẹn kí wọn lọ sí tọwọn ṣe ìpàdé òṣèlú tọwọn lọ ìpolongo òṣèlú irú ọkọ bẹyìn ò dáa kò dáa 6 billion pọ 6 billion naira tá a fi ṣe solar farm bí solar panel nìkan lẹfẹ tó lọ àti inverter àti kílórúkọ àti battery tẹ́ẹ̀dẹ̀ lóòdù ẹ̀ tẹ́ẹ̀ pé ojú owó gangan lẹ́fẹ̀ fi ṣe ni nǹkan tá a bọ́ síta ń bẹ̀ ó kéré tán tí ò bá power odidi ogun state university díẹ̀ làkù gbogbo àgọ́ òwòye yẹn gbogbo university ọlábísẹ̀ ọ̀nàbàjọ tí ò bá gbé gbogbo náà bẹ̀ tán tẹ́gbẹ́ for the next 10-25 years pé kò ní nílò pé ẹ̀ tún náwó kankan lórí mọ́ díẹ̀ ló máa kù ìtẹ́ ìfi ronú bẹ́yẹn ẹlẹ́fẹ́ kanáàlì mẹ́fà àwọn kan tí ò ládírẹ́sì ní ẹlẹ́ṣẹ́ ń kọ́lá òpò ronú pè wá ni èmi ò gá o mi ò gá
1: ìyẹn pé personal gain oníkàlùkù
0: kò jù bẹ́ẹ̀ lọ bàbá
1: lókù tá à ń fún
0: un báwọn náà ṣe ṣe àwọn 3000 kìnnì kan support women group yẹn báwọn náà ṣe ṣe àwọn nígbà tí forúkọ wọn sílẹ̀ ṣé ń kéde nígbà kan bóyá ẹ bá forúkọ sílẹ̀ ẹ bá gbowó ṣẹ́ni tábẹ́ ṣe kẹ́kọ̀ọ́ ilé bẹ́tẹ̀ fẹ́ ká lọ mọ́ òṣèlú wọ́n máa ṣiṣẹ́ bí nǹkan tẹ́ fi sọ rí gbogbo àwọn apá kan ní òṣèlú ni bóyá ẹ sọ gbòkè o ìwọ tó bá jẹ́ pé pẹ̀lú NIN àti BVN o ó fi hàn pé o ò ṣiṣẹ́ kankan for the last 3 years ṣé ń gbọ́ mi o wá forúkọ sílẹ̀ fún wa ní BVN ká wo BVN tá a bá rí BVN àmọ́ bí o gbé wa bí o ní ṣiṣẹ́ bó ṣiṣẹ́ ṣé wọn ìyẹn bẹ́ẹ̀ yẹn kò sí pẹ́ẹ́nì kan fẹ́ sápamọ́ síbẹ̀ kò sí pẹ́ẹ́nì kan fẹ́ jáde kò sí pẹ́ẹ́nì kan fẹ́ rọ àwọn ẹgbẹ́ kan síbẹ̀ kò sí pẹ́ẹ́nì kan fẹ́ kú síbẹ̀ nǹkan tó general ni ani yen le fi se ni bayi a ki won employment benefit wa loyinbo o le fi ni me to di eden ti o ni se o ka ka beye gbadun ṣùgbọ́n ní ìgbà yìí ẹ̀lẹ́ṣẹ̀ ń kọ́ la ẹ wá níbi women's group 3,800 kìíní kẹ̀kẹ́ fẹ́ pín 6 billion fún wọn ọlọ́run rẹ̀ jọ́dá o aláì ọlọ́run rẹ̀ jọ́dá ọlọ́run rẹ̀ jọ́dá.
1: ọ̀dà ẹ̀yìn ẹja dọ́dọ̀ wíkẹ́ lórí àwọn nǹkan tí ń wí yìí
0: nǹkan tí wíkẹ́ ń wí
1: gbogbo àwọn ọ̀rọ̀ tó ṣà ń sọ káàkiri já mẹ́nu bàkà tó lọ sẹ́ka ìpolongo ọjà.
0: ẹ ṣe èyí tí ó wà nílẹ̀ báyìí ọ̀nà méjì ló pín sí. alákọ̀ọ́kọ́ òun àti àwọn gómìnà kan lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti wọ kẹ̀m̀bẹ̀ kan náà báyìí. ẹlẹ́ẹ̀kejì ni bọ́n ṣe ṣe ètò ìdìbò 2023 tí tinubu fi wọlé gbogbo ẹni mo fi lè sọ tinubu wọlé election yẹn aláìrọ wọlé òṣèlú òdì náà ṣe òṣèlú abadi òṣèlú burúkú náà ṣe ṣùgbọ́n wọlé tọ́gbánikan máa ka ọbálọ̀tọ̀bálọ̀ tí ó wọlé adẹ́ṣàlàyé méjì fún yẹn. ẹ̀kẹ́kọ̀ọ́ ti bí àwọn gómìnà bẹ̀rẹ̀ aláàkọ́ wọn pè kínkan ní progressive governors forum ìyẹn orúkọ tí wọn àpèyẹ oro àwọn gómìnà tó wà ní abẹ́gbẹ̀ òṣèlú apc ló ń jẹ́ bẹ́ẹ̀ wíkẹ́ náà ní ti ọ̀pẹ ní rainbow coalition àkójọpọ̀ sumari oríṣiríṣi èbó iná láwọn agbẹ́ tó bá ti di nǹkan ilé báyìí kókó bẹ̀rẹ̀ ní pé rainbow coalition yẹn ojú ẹgbẹ́ òṣèlú apc o ojú ẹgbẹ́ òṣèlú apc o tó wọ́n ṣàti fẹ́ràn ààrẹ bọ́lá tinubu fẹ́ kó máa ṣe lọ o lè jẹ́ ọmọ ẹgbẹ́ progressive governors forum láti jẹ́ gómìnà o lè láti jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú apc kò tó lè darapọ̀ kókó tí wàá di bí election ti wàá di báyìí adàgbé owó ta buwa náà fi ń ṣe election nínú ìwòye tèmi arábìnrin ti ń jà sówó ni pé tó bá délẹ̀ tán ta ló máa gbé orí lọ́wọ́ ta ló ń ṣiṣẹ́ ta ló lóhùn jù ta ló ń pariwo ta ló ń ṣiṣẹ́ jù ń gbòòrò. àwọn gómìnà rí i pé torí lóòótọ́ àti lódodo àwọn gómìnà kan náà wọ́n jà sí wike lórí ọ̀rọ̀ yìí wọ́n dẹ̀ rí i pé yẹ́bẹ́ aláriwo ni pé kó wà jẹ́ pé òun làárẹ̀ máa rí làárẹ̀ máa ní pé ọwọ́ ẹ̀gbọ́n fi jẹ́ kó jẹ́ ọ̀gá re-election bí kí ṣe lọ́kọ́ fún ní dg ẹ̀ tẹ́ bá gbowó fún lọ́gà nǹkan táwọn gómìnà ṣe parọ́ síta nìyẹn pé kí wọ́n tó di ẹrù burúkú ru àwọn láti ẹ̀yìn káwọn tètè parọ́ síta torí tówó bá dé tààtọ́ tí ò dọ́wọ́ wọn wọ́n padà nù nìyẹn ìyẹn nìyẹn ní apá kan ní apá kejì ni pé owó gan ti ń jáde o nǹkan bíi oṣù kan oṣù méjì sẹ́yìn ìyá gan bẹ́ẹ̀ láàrin ẹgbẹ́ àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú apc igun kan fi ẹ̀sùn kan igun kejì pé ó ti lu 800 billion ní pọ́ńpọ́ 800 billion tánà gbé fún wọn pé kọ́lá fi máa polongo ní ìpínlẹ̀ wọn pé wọ́n ní kò pín kárí ìyẹn wà lẹ́lọ́tọ̀ ṣẹ́ni ti wíkẹ́ ní tiẹ̀ kókó bẹ̀ ni pé ó fẹ́ fa ojú ààrẹ mọ́ra kí ààrẹ ṣe àtìlẹyìn fún láti rí pé kándídéètì ẹ̀ fún rivers state ìyẹn wọlé ìyẹn nìyẹn lẹgbẹ kan ní ẹgbẹ kejì ni pé tó bá ṣẹlẹ pé ó tú pé ààrẹ ti wá wọlé o pé nǹkan tó ń fẹ wọn rí o ṣe ń gbọ mi o kán bá tún lè fún ní nǹkan tó tún ní kí mi pé ààrẹ oríṣẹ takuntakun tí mo ṣe fún yín lọjọ sí àwọn gómìnà náà dẹ̀ rí báyìí ẹ ká máa ka ọbí wọn ó pùsọ̀ dé máa sáà kejì ló wà yìí ó fẹ́ lè ṣe ní president ó náà ń jà fún yẹn fẹ́ gba yìí lójú ààrẹ abdulrasaq abdulrahman òun náà ti ṣe tán ó lọ sí senate náà ni ó náà fẹ gba bóyá senate leader ló fẹ jẹ ẹni o bóyá kan ni o ó ń dúró de yẹn dàgbà bí ọdún náà sáà kejì lòun náà wà àwọn mẹta tó ń jà pẹlú wíkẹ nìyẹn sáà kejì wọn náà wà wọn ń jà fitafita kọ máa lè rí nǹkan gbà lọwọ ààrẹ ní second term ẹgẹ tiẹ ìjà yìí kì í ṣe ìjà tèmi kì í ṣe ìjà tèyín ìjà ara wọn ni ẹyìn kẹtẹmí kan sọ níbi ó fi rẹyìn táàrẹ jẹ ó fi hàn wá táàrẹ bá jẹ àgbà dáadáa nínú òye tèmi o ẹ kó tipa méjì kan ti parí ẹ torí àtigun kìíní àtigun kejì wọn ní tiẹ làwọn ṣe àdúrà ààrẹ lórí ọrọ yẹn ìjà rẹ ti bẹ ó ti bẹlẹ rẹ wọn ti gbẹran lórúkọ bàbá ara nìkan ti gba gbèsègbèlè orí rédíò kò yẹ kó dé bẹ wọn ti sọrọ burúkú síra wọn ìyẹn nìyẹn ìkan kejì tó tún sọ ní ti 2023 election tó láwọn kan sọ pé peter obi wọlé gbogbo ẹni mo fi lè sọ ó ṣe dáadáa ní south east ó ṣe dáadáa ní south south ó ṣe dáadáa lẹkọọ ó ṣe dáadáa ní middle belt láwọn states kọ̀ọ̀kan ní middle belt ṣé ẹ̀ náà fi jẹ́ president nàìjíríà ni zamfara sókó tó 3% wọ́n lè fẹ́ wọlé pẹ̀lú ìwà ìfẹ́ wọlé pẹ̀lú ìlú yẹn kò lè work láíláí katina bẹ́yà 4% àbẹ́bẹ́ sóòtẹ̀ tó 4% yà àwọn yorùbá bẹ́ẹ̀ less than 1% ọ̀dẹ̀ ló wọlé president nàìjíríà ẹni tó bá ló wọlé ò mọ̀ kẹta pé nàìjíríà ẹ̀yìn kùlé ẹ̀tọ́ orí ojúmọ́ ló pè nàìjíríà kọ̀rẹ́bẹ́ nàìjíríà fẹ́ ó jìn ojú nǹkan tó ń rò yẹn lọ mathematics ìṣèlú president nàìjíríà ó yé mi jù nǹkan báyìí lọ láyé kò wọlé mo lè fi gbogbo ẹnu sọ pé kò wọlé.
1: wọ́n lè pẹ́ta bá gbogbo ìpínlẹ̀ tó wà ní àwọn ibi tó ti wọlé tó ìpínlẹ̀ tó wà ní àwọn ibi tó ti ní 3%
0: tí bá sọ àwọn ọ̀rọ̀ kan ó lè jọ pé àwọn tẹ́bì kan síbì kan ìbò ìpínlẹ̀ ọ̀sùn lélẹ̀ tó lọ yìí tẹ bá jẹ́ pọ́lẹ́ méjì ṣe ń gbọ́ mi ó ju bo south east lọ bẹ́ẹ̀ so tó bá lọ 100% ti bẹ́ẹ̀ gan-an tó bá dá agbá mi wọ́n wá ti òfin southwest tó ń kéré lẹ́gbẹ̀ẹ́ southwest tó ń bẹ́ lẹ́gbẹ̀ẹ́ northwest kánò nìkan ṣe 2.6 million ìyẹn nìkan ti ju àwọn region kan lọ nàìjíríà ó ti ju ogbó àwọn kò dìbò káma máa fi ìsọ̀rí gbégbé ilé ìjẹ́ ṣùgbọ́n mathematics ní kínní tó bá mọ̀ dáadáa wà káma múra ṣeré ni bàbá lóhùn ló wọlé ò rẹ̀ wọlé ó bá sọ̀rọ̀ kan ó ní wípé ní 2023 yẹn pé peter obi ṣe pé wike ẹntẹ́gbẹ́ tí ló bá ń bí ọ̀rọ̀ máa ń fò jáde lẹ́nu ẹ̀ ni ó 2023 yẹn ó ní peter obi gangan kọ́ ló díje ó láti kú gangan ló díje gẹ́gẹ́ alátakò ó lóun làwọn rí gbé alátakò ṣe mo ti sọ yẹn rí inú kúlù yìí tipẹ́tipẹ́ pé peter obi ò contest 2023 nínú ìwé tèmi àwọn kan ó dẹ̀ dùnmí pé àwọn àgbàlagbà yorùbá ló ṣiṣẹ́ burúkú yẹn nù àyẹn ní 2023 tí wọ́n wọ selection yẹn torí pé wọ́n fẹ́ yẹ́ kẹ́nìkan wọlé àti wike fẹ́nuarẹ mo ti sọ́ọ́ rí bíbá yí pé if not for peter obi àtúkù bá tinubu pa 2023 ni wike fẹ́nuarẹ sọ ń jẹta pé tí bàyẹ̀ ṣe àwọn ọmọ pé south south àti south east pé zone pdp ni pé pẹ̀lú ìgbà tàtúkù máa rí ní north tó bá jẹ́ wọ́n ti south south àti south east yẹn o pé ìrọ̀rùn láti wọlé ìwà náà tinubu pa ni ara nǹkan tó fà á tó fi ti peter obi jáde nìyẹn peter obi lẹ́kọ̀ọ́ south south ọkọ̀ south east ẹ̀pà ọ̀bùrú mọ́fà ti kú ṣẹ́rí ẹnìkan ti bú ẹnìkan sẹ́yìn ẹnìkan ti pẹ́ ẹnìkan ní kíníkan sẹ́yìn yìí onítùmọ̀ kò tó ṣèlú bá ń ṣe léni yìí mo fi lè bàbá kan àgbàlagbà ni òrìṣà rẹ̀ rí nàìjíríà yìí ṣẹ́ ń bọ́ mi o ibi tó ń gbé òjìnà sí ibà yìí omi ìfẹ́ sọ pé tó ti wá o ṣùgbọ́n pẹ̀lú ògùn ọlọ́run òun gangan ni ring leader àwọn tó ṣiṣẹ́ burúkú láti rí peter obi wo election yẹn 2023 kásìkò àbá wọlé nǹkan tó jẹ́ kí peter obi di candidate nìyẹn gbémi ṣe rí sí mo ń dá ọ̀tún tẹ́lẹ̀ bóyá ó mọ̀ nǹkan tó ń fòun ṣe àbí kò mọ̀ nǹkan tó ń ṣe àwọn kinní kan yọjú sí wáṣẹ pé ó mọ̀ nǹkan tó ń ṣe torí báǹkì ẹ̀ bíi rọ́lámọ́ orúkọ báǹkì ẹ̀ wọ wàhálà burúkú wàhálà ayérayé ló wọ̀ ní supreme court tọ́ni máa san owó tó lé níbi $200 million padà bí ogójì rí wọ́n lè lọ pé lọ́ọ̀yà kan wá ṣe ń bọ́ mi hàn ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ yóò tí ì pẹ́ o kò tí ì tọ́dún kan wọ́n lè lọ pé lọ́ọ̀yà kan wá lọ́ọ̀yà rẹ̀ gangan tẹ́ pé kò sí nǹkan tó ń ṣe ààrẹ òun lè máa rí ń bẹ̀ òun ló gba aṣẹ́ yẹn lọ́wọ́ peter obi supreme court wọ́n dẹ̀ yí kí ni ìyàpadà wọ́n ní báǹkì peter obi ò jẹ̀bi mọ́ ẹ wá fi yẹn sílẹ̀ ṣẹ́dọ̀ẹ́ kan mo lè sọ fún yín ní 2023 wọ́n fẹ́ ṣe primary 2022 wọ́n ti ṣe primary tí wọ́n tó lọ ṣe election gangan ní general ní 2023 ó kù díẹ̀ kan ṣe primary yìí ó ti hàn wọ́n ti kú lè máa wọlé ní pdp wọ́n dẹ̀ fà peter obi lọ́nu pdp wọ́n bẹ̀rẹ̀ sí labour party láì ṣe primary láṣẹ ọkàn wọ́n dẹ̀ fún ní tíkẹ́ẹ̀tì kwankwa so náà ní north wọ́n fà òun náà yọ kúrò ní pdp lọ sí nnpp lọ contest níbẹ̀ ẹ pọ̀ bá boro mọ́ fún opposition kí ni yẹn dá ọ̀rọ̀ these two individuals peter obi àti kwankwa so náà àwọn náà nínú adc ló wà nípò tí pdp wà léṣe wáyé gbogbo yín wà nù adc ẹ fẹ́ ṣe primary ó ku ọjọ́ mélòó kan kí general kí a ṣe primary adc àméjì náà tún jáde wọ́n wá jọ kóra jọ sí ndc
1: irú nǹkan tó ṣẹlẹ̀
0: ṣe ni wọn mọ̀ nǹkan tó ń ṣe ni wọ́n mọ̀ nǹkan tó ń ṣe àwa mọ̀ lónìí ká máa gọ̀ wọ́n mọ̀ nǹkan tó ń ṣe dáadáa mọ̀nàkà yìí wọ́n mọ̀ nǹkan tó ń ṣe wọ́n yá wọn lò àwọn náà fira wọn lẹ̀ fún ṣe burúkú ọjọ́ bára wọn ṣe.
1: kódà ẹ ṣeun ọ̀gbẹ́ni ọ̀làlẹ́kan san.
0: mo rẹ̀ ṣe sọ kì í ṣe àyíṣọ ọ̀rọ̀ mi wicket fẹ́ràn rẹ̀ sọ́njẹ ta bí nǹkan táwọn fi ṣe ní 2023 nìyẹn.
1: ṣé ó wá ń gbowó lórí àwọn ìrìn yìí ni àbó ní
0: àpọ̀jù. ṣé wicket àwọn ọmọ kẹta bára wọn tò àwọn ló mọ̀ mi ò mọ̀ ń pa ẹ̀ àwọn ọmọ kẹta bára wọn tò ṣùgbọ́n kí lè ti form pattern èmi tí ọkọ̀ sport pattern yẹn mo rẹ̀ ti parọ́ ọ̀rọ̀ yìí ẹ̀ńtọ́dẹ̀jọ́ porúbú ẹ̀ pọ̀ wike ó sọ ló la ẹnu agbẹ́ ó sọ lórí tvc ni mi kọ́ mo tẹ ọ́ bọ̀ lẹ́nu ó fẹ́ràn rẹ̀ sọ ni.
1: ẹ jáde òkè lọ kámú ìkéde àti ìpolongo ọjà.
0: ṣùgbọ́n kìnìún fẹ́ kẹ́ tó lọ gbọ́ jẹ́ má bínú àwọn nǹkan tó wọ 2023 ó yàtọ̀ sí 2027 fọ́múlà yẹn wàhálà yẹn ọlọ́run pé kò lè wọ́ọ̀kì lọ́tẹ́ yìí àwa ti rí ìdí ẹ̀ bọ̀dẹ̀ sọ fún mi kò lè wọ́ọ̀kì lọ́tẹ́ yìí láíláí.
1: ọ̀kẹ́ kágbà pé kò lè wọ́ọ̀kì lọ́tẹ́ yìí. ẹ ṣeun ọ̀gbẹ́ni ọ̀làlẹ́kan san ni ẹ já lọ sókè lọ́hùn kámú ìkéde àti ìpolongo ọjà nígbà bá padà dé a ṣe ojú òpólẹ̀
2: fẹ̀yìn tẹ̀ ń bọ̀ wá lé láti bá wa dá sí. Ẹ máa yí kúrò níkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga gbọ́mọ̀gbẹ̀ tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye. Àbọ̀ ò ẹ kú kalẹ̀.
3: How long will it take you to confirm payment? I have been waiting for the past 1 hour.
4: I'm so sorry. Our network is slow. I will just run out of data.
3: Same excuse yesterday. It is unacceptable. Please, you better switch to One Data Internet Service.
4: One Data?
3: Yes, One Data. One Data is an internet service provider with the best alternative and solution for unlimited speed. One Data provides fast and reliable internet service to organizations, homes, and places of interest in Nigeria. With One Data, you get to enjoy the premium internet service with dedicated unlimited internet speed at all times, 24/7 fantastic customer service and support, and you enjoy a 1 month free subscription when you make payment. Now is the time to say goodbye to downtimes. Sign up with One Data today on 0811-223-2671 or visit www.onedata.ng for more inquiries. One Data, unlimited speed.
5: Are you hungry for something delicious? Food that feels like home but tastes like pure luxury? Then welcome to Honeydew Restaurant, where every meal is made to make you smile. From our smoky jollof to rich ofada sauce to a variety of delicious soups like egusi, eforiro, and more, paired with your favorite proteins and hot, freshly made swallows, all made for you to enjoy. We also handle bulk orders in liters, fresh and ready whenever you need it, for delivery to your doorstep. At Honeydew, it's not just the food, it's the feel. With our beautiful ambience, perfect for your romantic dates, family outings, or your quiet, relaxing evening escape. Join us every last Friday of the month at 7 p.m. for karaoke night with Jayi Ola, and enjoy music, games, food, drinks, and free mocktails and cocktails as you sing your hearts out. Visit us at Plot 42, Block 8, Alaafin Avenue, beside Wells Radio, Oluyole Estate, Ibadan. For your doorstep delivery or inquiries, call or WhatsApp 0814-691-6635. 0814-691-6635. Honeydew Restaurant, where every meal is made to make you smile.
6: Boost your business with Wells Radio 89.3 FM. In a competitive world of business, strategic brand and product positioning is key to growth. Don't remain unseen in the shadows. Shine a spotlight on your brand with Wells Radio 89.3 FM today. Why Wells Radio? We are your state's number one family radio station. We connect with the heart of families in your state. As the smallest unit of the society, families trust Wells Radio for quality content and information. Visit us today along Alaafin Avenue, Oluyole Estate, Ibadan, a white and blue building just before Sharp Corner ensures your business won't go unnoticed. Advertise with us today. Call our marketing office on 0903-936-8185. Call Toby on 0803-509-3394. Ayo on 0706-840-7359. Take the leap today. Let Wells Radio 89.3 FM be the megaphone for your business success. You won't regret it.

0: Ẹ ṣeun tí ẹ ṣì wá ń bẹ̀rẹ̀ pẹ̀lú wa nìkan ni West Radio 89.3 FM lórí ètò àgbéyẹ̀wò ìròyìn àgbẹ̀mágbẹ̀. Ẹ jẹ́ ká ṣe ojú òpólẹ̀ 0916-893-1000. Hello, ẹ ti wọlé o. Ẹ káàárọ̀ sá.
1: Ẹ̀lú ẹ káàárọ̀ o.
0: Yes, sir, ó kọyìn o.
1: Orúkọ mi ni Mr. Samuel láti Liberty.
0: Ẹ ṣeun.
1: Ti Fàyànnà North Nigeria, mo fi yín o.
2: Ẹ káàárọ̀ sá.
1: Ẹ̀yin atọ́kùn Babolomi, mo kí ẹ̀yin náà.
0: Ẹ ṣeun.
1: Orílẹ̀-èdè yàrá àánú gbà ń bẹ̀.
2: Àmì Ọlọ́run.
1: Mo máa ń láìsí bí ọ̀gá máa ń ní àná náà yẹn. Kọ lónìí màá dìsàgbé pẹ̀lú yín.
2: Ẹgbẹ́ ayé sá.
1: Níwòye tèmi náà o.
2: Ẹgbẹ́ ayé sá. Ẹgbẹ́ ayé sá.
1: Níwòye ní ti Àtíkù kẹsọ̀ yìí.
2: Yes, sir.
1: Àtíkù gangan ló lù sí chance ara ẹ̀ ní 2023.
2: Ok.
1: Ṣẹ̀mẹ̀ pé nígbà tí wọ́n sọ nǹkan tẹ̀lé náà ni because mo wà ní Ògúnlẹ̀sì House. Nígbà tí wọ́n wá fún outing kan níbẹ̀ tí Àtíkù wá ní Ògúnlẹ̀sì ní UCH. Tí wọ́n sọ tí Èyí Mákindé ń sọ ńgbà yẹn, ó ní òun support Àtíkù o, ó ní on one ground wípé ìfidàtọ̀ of IU kí òun lè kọ̀jẹ́ wípé chairman kò lè wá láti North. Kí presidency náà kó wá láti North, ó ní kò ṣeé ṣe. Nǹkan tó fa G5 nìyẹn o. Ṣẹ́rí chance Àtíkù láyé is 2023. Òun ni ò bá ti na Tinubu. Hands down ni ò bá na. Ṣùgbọ́n Àtíkù rè ni ìmọ̀rún nǹkan tó ń ṣe bóyá fẹ́ fi ṣe interest fún ìwọ àti Ayù ẹ wá jọ wà ń bẹ̀. Ó wà ní chairman. Ní ṣẹ́dẹ̀ tó ń sọ gbogbo alámọ̀ náà.
2: Mo fẹ́ bí yín question gan sa. Ta ni chairman Káyọ̀ Tóde sa? Kí ló fàtà ìfìdí chairman? Second Lucy ni chairman láti Rivers State. Wike ló fọwọ́ ara ẹ̀ lé lọ. Má ṣe lé lọ yẹn sá. Pẹ̀lú constitution PDP sá. Ṣé ẹ̀ ń gbọ́ mi sá? South South lè kí the next chairman ti wá. Ṣùgbọ́n Wike ò fẹ́ yẹn wọ́n ti lọ sí North against nǹkan tó wà ní constitution party wọn.
1: Ṣé
2: ibi táwa nìyẹn sá?
1: Mo mọ̀ pé wọ́n ti di kọ́tẹ̀ jẹ́ pé wọ́n ti lọ.
2: Ẹbí táwa nìyẹn sá.
1: Ó lè jẹ́ ẹbí Wike o.
2: Ẹbí South ni báwọn jẹ́ Mákindé
0: ṣe
1: tẹwárí nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé kó jẹ́ pé wọ́n ti drop Ayù ni tẹ̀mẹ̀ pé answer but opportunity Àtíkù ó ti sọ́nù 2023 o. Ó ti àwọn èèyàn ti gbọ́n ní ìsìn this time around. Ẹ máa dé tó bọ̀.
0: Ẹ ṣeun ẹ ṣeun àwọn èèyàn ti gbọ́n ní ìsìn wọ́n á tẹ̀wájú bí wọ́n wà. Hello.
3: Ọmọ bọ́bọ̀ champagne.
0: Ẹ mọ̀ káàárọ̀ sá.
3: Káàárọ̀.
0: Ẹ sá.
3: Olóòtú ni.
2: Àná gbogbo ẹbí.
3: Ṣé ọ̀pá.
2: Àbámu try.
3: Ṣé rí ọ̀rọ̀ àwọn olóṣèlú wa yìí. Ibi tán bá wa lọ yìí ọlọ́run á gbà fún ká máa gba lọ́wọ́ wọn. Nípa ọ̀rọ̀ epo ni fẹ́ kárí sọ.
2: Ok sir.
3: Olóòtú.
2: Bàbá.
3: Ṣé wọn pé ní time kan owó wa ju dọ́là lọ àbí ju dọ́là lọ.
2: Tààràtààrà.
3: Ibùn wọn ní 1980 $1.55 kọ̀wọ̀.
2: 85-86 nǹkan yìí dandé fún wa sá.
3: Ibùn kò kè káwọn àzúmi pé ní 1999 kan àdọ́gbà lé democracy lọ́wọ́ padà àjọ ẹ̀kọ́.
2: Bẹ́ẹ̀ni.
3: Èló nígbà yẹn kò sí $100.
2: Kọ́pàṣẹ́jọ́ tó dé 29 bàtó dé tó ṣe àwọn reform kan tó bọ́ sí 85.
3: Lọ́sùn tí a bá ti pààyàn gangan ni pé tó bá yíká àwọn ṣe ń mẹ́ntẹ́nì owó wọn tí UK mẹ́ntẹ́nì owó káwọn ọ̀dà pàṣẹwọ̀ mẹ́ntẹ́nì owó wọn làwọn náà mẹ́ntẹ́nì owó wa.
2: $4 kò tiẹ̀ kò tó 70 kọ̀bọ̀ ní tẹ́lẹ̀ sá.
3: Àwọn ọmọ bọ́wọ̀ jẹ́ o. Àwọn ọmọ bọ́wọ̀ jẹ́ ti lẹ́bù. Àwọn kóòtù tó ń tẹ́lẹ̀ pé àwọn ọmọ bẹ̀rẹ̀ mẹ́tìlì owó wọn máa bẹ́ tó wọ̀.
0: Bẹ́ẹ̀dà ẹ ṣeun 0916-893-1000. Hello, ẹ ti wọlé o. Ẹ káàárọ̀ o.
4: Ẹ kú iṣẹ́ ìlú.
0: Yẹ sá, ẹ kú ojúmọ́ sá.
4: Ojú ò ní kí ni láéláé.
0: Àmì o.
4: Olóyè sọ ní.
2: Bọ̀dá mi.
4: Ìmọ̀lẹ́ ayọ̀ ayọ̀nà North Nigeria.
2: Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ sá.
4: Àbọ̀ náà adájú lórí yín o.
2: Àmì àtẹ̀yìn náà sá.
4: Adájú lórí gbogbo wa.
2: Àmì.
4: Ẹ wo tí brọ́dà mi sọ yìí. Ekis gbà tí Fọ́sán dáàdì mi fẹ́ lọ sí London. Wọ́n gba fífà wọlé $1 to $1 ní ètì. $1 to $1 ni. Kẹ́rí wọ́n mọ̀ọ́mọ̀ bàálù ìjẹni. A lè máa fi lé ìgbógbó Nàìjíríà. òyìnbó òfin náwó fọlọrin ẹyin ẹ lọ sójú agbókẹ lọ wọ àwọn ọmọ onímọtò àwọn olóṣèlú wọn náwó lẹyẹyọ mọ.
2: Bọ́ndù ni.
4: 500,000 tó gbé dé àwọn olórin má fi ṣàánú fún un. Àní bọ́ndù 1,000,000 báyìí nínú láìlọ́n ló ń gbé lólórin lórí báyìí ṣe. Àwa mẹ̀fún làwa ń jìyẹ. Gbogbo owó tó ń gbé lólórí lórí yẹn ara wa láti yọ kókòkókòkò.
2: Pẹ̀lú ọgọ́lọ́run 20,000-50,000 tó ń gbà lọ àwọn onípáàkì onímọ́tò ni.
4: Wọ́n á ń gbowó ní bọ́ǹsì bọ́ǹsì lólórí lórí. Háfẹ̀ mílíọ̀n, 1,000,000, wọ́n á ná lẹ́yìn ẹjọ́ mọ́. Ọlọ́run bá wa tò ní ẹgbọ́n.
0: Àní ẹ ṣeun, ẹ ṣeun.
2: Ó fẹ́ kí ọ̀rọ̀ tí Bùràbùrà jí sọ yìí. 83-84 náà ṣùgbọ́n fi visa wọ UK tẹ́tẹ́lẹ̀ passport yẹn wọlé straight ni láì gba visa.
0: Hello.
5: Hello, ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sà.
2: Bàbá mi.
5: Ìyá ni ilẹ̀ náà.
2: Àmì bàbá.
5: Ọ̀pẹ̀ ọ̀rọ̀ padà.
2: Àmì bàbá.
5: Nǹkan kẹ́lì mi máa fẹ́ sọ.
2: Yẹ sà.
5: Ta ló fẹ́ túkọ̀ sí ìdíná?
2: Ẹni tá a bá fẹ́ ni sàtọ́lẹ̀ wá dẹ̀yìn fún wa sà.
5: Ìbéèrè kan tẹ́lẹ̀ fẹ́ bí ọ̀rọ̀ yìí ti tẹ́ nǹkan yẹn kò sí èsì ni ọmọ ń fa ẹ̀. Ó ń kà mí láàánú pé kí lóde ti mèsì sá lọ sí. I'm not
0: joking.
5: Mi ò ṣe náà. Bí mo bá dá wà búrò wo bàbá àti mi fẹ́ travel, wọn ò mà ní dá.
2: Wọ́n ta létorí ẹ̀.
5: Wọ́n ta kan. Wọ́n tún bẹ̀ wọ́n gan ni. Orí bàbá tó bí bàbá mi. Mo ń ṣe ẹ̀ṣẹ́ǹjì àwọn nǹkan tó ń ta àkàn fi ń kọ́lé. Bọ́ọ̀rọ̀ yẹ yìí nìsí. Àdẹ́mú Abẹ́mìrì kẹ̀kẹ́ ìgbà tí Túnde Èdè Àpọ́ndé àti Buhari. Ó ní kò sí tó ń jẹ́ URGW.
2: Bọ́lá
5: àwọn kan ló bá gọ́ọ̀mẹ̀ntì tó ti ṣe. Abẹ́ ti gbàgbé ni.
2: Mọ̀nà tíṣà.
5: 84. Ẹ lọ kí ló ṣe àwọn gómìnà ilé ohun tó lè máa ń bí mi nínú ìlú àwọn èèyàn ní gómìnà kan ṣiṣẹ́. Ẹ lọ òye tó ń gbà kọ nǹkan tí bàbá yẹn sọ lẹ́kẹ̀ẹ́ pé owó tó ń gbà lára wa gbogbo dọ́kítọ̀ kọ̀ọ̀kan ó dọ́pọ̀ ní kò bẹ́ẹ̀ pé wọ́n gba ọdẹ náírà ibo náà kọ lọ padà ń ṣiṣẹ́ fún. Ó sún mi o.
0: Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun. Hello, ẹ ti wọlé o.
6: Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sà.
6: Mo kí olóyè Sọ́jí ẹ̀ka àròsà.
2: Ẹ̀ka àrò my chief.
6: Mo kí bàbá ẹkúṣẹ́ olóòtú.
0: Yes sir, ẹ ṣé wọn.
6: Àkọ́ àsìkò yìí o.
0: Yes sir.
6: Ọlọ́ajẹ́ ó tu wà lára o.
0: Àmì Ọlọ́run.
6: Olóyè Sọ́jí.
2: Bàbá.
6: Mi lọ́rọ̀ tí mo fẹ́ sọ púpọ̀ láàárọ̀.
2: Ok.
6: Kwẹ́sọ̀ kan ni mo kàn fẹ́ bí.
2: Yes sir.
6: Ẹjọ́ ẹ má bínú torí ẹ̀ kì í gbọ́ tèmi yẹn. Gbogbo àwọn èèyàn wọn tó wà ní tán kúnlẹ̀ báyìí wọ́n fẹ́ contest. Èmi ò ráwọn èèyàn tó àti bọ̀ wọn àti ṣe bọ̀ wọn mélòó láti ṣe bọ̀ wọn náà tó gbádùn tó dá ní gbogbo àwọn tó kúnlẹ̀. Ẹjọ́ tá a ṣe wọ́n à lè restructure country yìí ni.
2: Kò sí nǹkan tí o ṣe ṣe
6: sáà. Ṣé kò ṣe restructure ni?
2: Kò sí nǹkan tí o ṣe ṣe.
6: Ẹ̀kú ètò question tí mo fẹ́ béèrè nìyẹn.
2: Kò sí nǹkan tí o ṣe ṣe ṣùgbọ́n tábàlà restructure tán kí ni kí la fẹ́ yọ ọ́nbẹ̀. Ṣé ọ̀rọ̀ restructuring ni bàbá olówó ló dá kìíní yẹn sílẹ̀. Nígbà tá a wà ní region south west ẹ̀yìn western region gbé àwọn èèyàn gan wọ́n rò bá region ló ṣe àwọn region tó kù kíní rí nbẹ̀. Àwọn olówó personality àwọn olówó yẹn gan ló ṣe ṣe yẹn.
0: Hello.
7: Hello, ẹ káàárọ̀ o.
0: Ẹ káàárọ̀ sà.
7: Aláàjì Mùkọ́dán, Jàkálẹ̀ mo kí aláàjì wa sán ní àṣìyẹ náà.
2: Bàbá ẹ káàárọ̀ sà.
7: Ní agbára ọlọ́run ní àṣìyẹ ọlọ́run gbogbo wàhálà tẹ̀mí ń ṣe fún wa ní Nàìjíríà àti gbogbo ẹyin tí Nàìjíríà máa gbogbo nǹkan sí ń lọ. Nígbà Nàìjíríà bá gbé tó bá dáa kò jẹ́ yìnyín o.
2: Àmì sọ àtẹ̀yìn
7: náà sọ. Gbogbo àwọn tí wọ́n sì ń gbìjà wà báyìí tí wọ́n ti ló ń tó báyìí di bàbá wa Tẹ́ńtàmbáláyà bàbá wa kò sì dàbí ọkọ wọn.
2: Ambassador àti Bàbá Adémilóyè.
7: Gbogbo wọn bá wọn mọ o. Ọlọ́run bá mi kẹ́ wọn lálẹ́kẹ̀ ọmọ o. Nàìjíríà ò tójú ìṣẹ́ ọmọ báyìí nípa lọ. Tó wọ́n á fàṣẹ pé mo fi gbàgbọ́ pàtàkì fún wa ní Nàìjíríà. Ṣé rí ẹ má jàrú pé Nàìjíríà yóò lè dá o. Ẹ má jàrú Ráńdílá Tákínà tó ń ní Ráhámà ti báyìí. Ẹ má ṣe jákàmọ̀ kí Ọlọ́run ọba lórí ẹ̀yìn ẹ̀dá o. So ẹ má fi dákan mọ Nàìjíríà náà lórí ẹ̀yìn ẹ̀dá Nàìjíríà yóò ga o. Ọwọ́ akẹ́kẹ́ ti da tora wa ti dàgbà kó sì ti da ní ẹ̀là ń bẹ lọ́run o. Lágbára ọlọ́run ní àṣẹ ọlọ́run ìjọba tí yóò tu àwa abẹ̀kọ́ náà la lati Olorun lati Al-Qur'an lati Bible lati awon eni Olorun Olorun mu jade fun alaife
2: Ola
7: dahula
2: wala ko ta
7: ila ila hadil hadi
0: Eshon Eshon Hello
7: Baba Champagne
0: e ka ro sa
7: a o le so ni
2: ara o lori bi
7: oro kan wa ti e si ayan le ko nipa pe ti won pe ti a ma se bi kini fun wa ti soja kun pe ni fun wa
2: bene
7: Kelly it's a good idea ja won pe life can be in confusing world ni the anything only shele e wo Iraq n go say Iraq e mo China fe o fe tori bo Taiwan so to bi pe a mo ko to le shele ko waju ta ban self defense ko bad se nge message ni ni ko sin ko to bad to bi pe sin boya awon fe lo fawon fe lo fab ko ma lo fun training bu ngo ben so do lo temi ko bad e wa video
0: e seun e seun awon faramo ta ni imo
2: ni pe kon ma se mi ni ko ja bo pe ya ma mo value military yen ko la ma value won
0: ra 0916893 1000 0916893 1000
7: hello sir daddy
2: yes sir baba
7: miss kola ji ni lata to like
2: yes sir
7: mo ko screen so le kan daddy ni eh orile di asita imi na ni ba o pa sita to daddy la won tin daga awa ta n soro ina awa na omode mi wa an kele gun ti ti lai jo ti mo ti gboju an ti anani emi ni o ni jo ti mo ti gboju
2: afi bayara dua sa aya fi bayara dua
7: ehn a ma ti anani emi ni o e wo nti won sori lede ti mo ka yi iroyin kan omo jo 12 years ti tin wa owo tawo bi e o fi jeun ninu ile 15 years age o ti won zu lara awon tan lo nse mining kan ke o ti won zu ri pe ba o bi o ti jeun e wo nto ko pastor ji ati ri pastor ninu awon tan ti to je ko won so ti nla ba awon lara ninu aye en ta tun le lo saba bi pe ti o ti mu wa ko wa soju ona abayo ka le bo ninu isoro aye ibo la fe ya ti kadi so le kan se ta lo wa fe yo wa apo olohun oba lo le yo wa ni iro pe eyan kankan wa iru kan kan ni won osi
0: eshion eshion ogbeni bolaji eyin ogbeni na lele kan san ni
2: baba
0: lara awon kan ti mo ri pe awon eyan to je pe won pe to je pe oro saba dare lori na ni pe ta ni o yo wa se olohun ni o yo wa olohun ni o yo wa yi olohun ni o so kale wa yo wa
2: olohun ni so kale wa
0: abi awa ti kona la pada wa gbara wa bi
2: awa funra le ma gbara wa alakoko ko si nkan to ni pe ki e ma le contest ki se ludo party lo n gba 100 million

0: Party of Shinkabaya, Kishigolum by 100 million. I cannot do that, Bua. It's just assembly, which your rep, which your senate, go mean any. So we do the president. Helen Kijini be Ali Malaria, who love Lana was Kuchesi. No, don't dig it all over. Should go do all the labor who work on it. Lana, you should make a lesser devil.
1: Very good, you tell she wrong.
0: She wrong. O se mu le ti ju awon isu mi lo ta ba ri angeli e ka wa le sadevu bi mo se ri nti mi ni
1: question question 0916893 1000 tabi 0915 3334 893 ore je 0911 3 many 893 lojo ko Facebook West Radio 893 FM fan page. Hello.
2: Champion.
1: Yes, sir.
2: Police money.
0: Hello.
2: Sherry pelu ilana ti awon ijoba olosilu lafe won le para won sile laye laye. Je no kan te so man ke wa ka president from ti se 100 million lowo te
0: pa. O na mo so boni gbogbo party ko lo 100 million baba.
2: So e ti mu gan jo ko mo kai pe o se owo se ma nanu party pe 3 billion mo ti ti lo fun ya po so e afa electoral ti INEC mo so.
0: Mirror, got an egg to bear, but on no jury and no so, because you wouldn't get not to bear, but on no jury.
2: Oh, yes, because you have what I mean. If they say, I was going to pay my fine, let's know what I was going to make out with the party. Because for the work, I want to. I will be
0: able to party. I did a party, Ellie, she, that's a she.
2: I'm going to go to the party.
0: Ṣùgbọ́n ìfọ̀n ayiná ẹ̀rọ jùmọ̀ PDP ẹ̀rọ jùmọ̀ APC
1: ẹ̀rọ jùmọ̀ APC ti mọ̀ lágbájúmọ̀ pé lè níṣẹ́ ibi àwọn tó lè gbowó fún wa yìí ni. Hello.
3: Hello.
1: Yes, sir.
3: Olóòtú ẹ̀mà kojúmọ̀.
1: Ẹ kojúmọ̀, sir.
3: Orúkọ tèmi ni Adélá ti yọ àìlú.
1: Ẹ ṣé o.
3: Ṣé rí àwọn ọmọ Nàìjíríà ló jẹ́ máa ń sọ àwọn olóòtú Nàìjíríà di àdélọ́kẹ́ fi dà anywhere in the world. Because wọn ní àǹfààní láti máa darí àwọn aráàlú tó ọmọ tó ń ṣe. Mi ìfẹ́ pè wá ní ewúrẹ́.
0: Àbí ẹni tó mọ́
3: mi ìfẹ́ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn á ti gẹ̀ẹ́tì bí mò ń sọ. Ẹmọkan tí ẹ̀gbọ́n mi kan tó wà lóńdó báyìí tó fi contest fún àsọ̀fẹ́rẹ́ ẹmọkan tó sọ fún mi. Ó ní tí bá fẹ́ ṣe àsọ̀fẹ́ tó yẹ olóògbọ́dọ̀ budget 500 million kan láti Jordan. Jáde kan ló bí wa o, bí sẹ́yìn ó wà lákúrẹ́ mo ṣe bá ń sọ̀rọ̀ ó sí ìwé ìṣòwò kiri o. Bí sẹ́yìn tí mo ṣe ní ìlú ìpàdé ní ìpàdé bá fún mi 2 million lára ẹ̀ ní ìṣúná ìmọ̀ adolówó. Ṣùgbọ́n ṣe wá rí àwọn olóṣèlú wọ́n sọ ṣe débi pé wọ́n fẹ́ fi lé ọmọ mẹ̀kúnù kúrò ní ibi òṣèlú ni. Ṣùgbọ́n ìjọ pé irú ìlú tí mo ṣe mo fẹ́ fi wà ní ó yẹ ká fi gbogbo iṣẹ́ ilé tó wà ní àwọn ilé ṣètì tó wà nílùú wọn ní ìfẹ́ dárúkọ wọn yẹn ó yẹ ká àlùkí lọ tèkè ẹ̀húbà. Àwọn kìlọ̀ tí èkìlọ̀ tí gbogbo ta pin ẹlẹ́bí sí àtúnlé àwọn lọ́wọ́ tá à ń gbé bẹ̀. Torí sọ́mà bẹ̀ dé gan tó bá dé ọ̀dẹ̀ náà fi síbẹ̀. Ọ̀tẹ̀ wá dé sí. So the job was money. Ṣùgbọ́n ká lọ fún gbogbo ẹgbẹ́ ìṣèjì wọn ká lọ gba lè ká ṣe tóṣe ká ṣe ká gbogbo ìṣèjì wọn ní gómìnà kan gbà ká fìyà sí ní wíṣẹ fún bàbá ká ṣe àpọ́jù kan jùkẹ́ ṣe méjì fún wọn ní wọn àgbà àwa láàmà gbé rẹ̀ ẹ̀rí kí wọ́n sàkó nàìjíríà ẹ̀rí kí kọ́ńtọ̀ pọ́lìtì ẹgbẹ́ kò ní wọ́n mọ́ ọmọ mẹ̀kúnú ó lè wá débẹ̀ ṣùgbọ́n ẹ̀rí ọmọ ìmáyíbá ní kìí bí 25 years nípa gọ́ọ̀mẹ̀ ṣàmà ní wọ́n fún tẹ̀lé káàkiri 23 years out of frame. Àwọn aráàlú ariwo gẹ́gẹ́ àti ìfẹ́ ló lágbègbè kan fún wa lórílẹ̀-èdè
1: yìí.
3: Ẹjẹ́ ká jára wa ẹjẹ́ ká jára wa ká gbára lọ́wọ́ nígbàjẹ́ fún yín o.
1: Àmì ẹ̀ṣẹ̀ ọ̀hún ẹjẹ́ àjọ́dí òkú Facebook Adéronke Akoredé Ọládélé ni wọ́n kí wa kó ojúmọ́ jáde sọ̀ nípa àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú APC ìpele tó ṣẹlẹ̀ sí wọn yìí bí ìgbà tó yẹ pé lọ́ọ̀kámà ni o pé ó ń láǹfààní àti mọ́ sọ fún ọ nígbà tí wíkẹ́ tó ń ṣe bẹ́ẹ̀ tó ń da inú ẹgbẹ́ òṣèlú ti ẹ̀rú fún àǹfààní tí wọ́n gbà náà pé inú wọn ń dùn ni o ìpè ó ti wá dé bá wọn báyìí o pé màkànmàkàn ìlòyè kan ó ti kàn wọ́n o ìpè ká wo bí wọ́n ṣe láǹfààní láti yanjú ọ̀rọ̀ lẹ́ẹ̀tọ́ de bá wọn sí o. Bákan náà lójú

0: láti ìkànnì West Radio 89.3 FM ìkànnì kànga dánmọ́gbẹ́ a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní báyò báyò nínú nítorí náà ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òwòye wa àti olùpè wa kì í ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o bí kò ṣe ìwòye wọn ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa.
1: Ẹ filẹ̀ ẹ má yí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.

nǹkan wọn gbogbo ayé ń dàgbàgbàgbà tí wọ́n kan yìí. West Radio 89.3 FM, kàǹga àgbẹ̀mágbẹ̀.

0: ẹ filẹ̀ ẹ má yí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
1: Orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ ohun rẹ̀ ni Mrs. D. A. Fashion ti Good Women Choir tẹ́ ẹ mọ̀ pẹ̀lú orin ọdún lọ sókè. Ibi tí a wà yìí òun là ń pè ní Wells Radio 89.3 FM kànga agbọ́nmàgbẹ́ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye. Mo ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin wípé ẹ kú ìmúra ọdún Kérésì àti ọdún tuntun. Ẹ̀mí wa ó ṣe ọ̀pọ̀ ẹ̀láyé lórúkọ Jésù Kristì. Ẹ máa gbọ́ Wells Radio 89.3 FM kànga agbọ́nmàgbẹ́ nígbà gbogbo. Orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ ohun rẹ̀ ni Mrs. G. A. Fashion ti Good

0: Mode wara wara bi eji ale. Mode wara wara bi eji owuro. Mode papa papa bi eji yaleta. Ide ta wa wole de yi a ni koloko maroko. Ide ta de a ni kolodo marodo. Be ba tin loko ten lodo yin e se agbe radio yin lowo nu. Tori ba meji ko. Tori pe eto ijoko ajogbon tu gori ero agbagbe ikanni West Radio 89.3 FM ni o. Ikanni kan ga agbo magbe to kun fun mi ogbon imo ati oye. Oni lojo ti Oluwa da awo ma yo inu wo ma dun ninu re leni ti si ojo kerinle logun osu kesan odun 2026 ina lo se dede pelu ojo kejila osu kerin odun ijira 1448 lo ko gbo awon alase ati apase ikanni West Radio 89.3 FM Bella tori oludasile to fi dori awon oga leka kokan oni me ro ta jo wa laaro toni sa adelere pelu gugu awon amugbalegbe engineer ini mo nkiyin pe e ku ile o e kaabo sori akoto eto ijoko ojogbon e mo jire lopo ile afare bojo jire ni sare be mo jire be mo jire be yo lolufe wa nikan ni West Radio ba ti jire abuse buse Iji ti mo wa ji laaro toni ise mo ba igba erin ninu gbo ti won fe yin loyin keke iji mo ji mo ba igba efun lodan ti won fi wo luwo igbagba moni igba ire ma fe yin loyin keke o igba efun ma fi wo luwo igbagba Omi ba balẹ ro mi anipa ojo balẹ ta siasia e mo pe ori oni balẹ ko ma ri nkan ye e ka bo sori eto ijoko ojogbon laaro ni o lo ko gbo awon ojogbon ta jo se ninu kulo ati awon ojogbon to nbe ninu ile re lanfani ati ba wa dasi laaro ni mo kiyin pe e ku ile e ku ojumo o ko mo ni janu omo Ori ki omo in lo se koko Temi to pe Olawole omo baba Chaplain MC Nodus mi oruko temi Omo ajade ma leju ayin re ni petu arodo ameja gboro lomi Iyen ilu petu Ijesha City Akere finu sogbon lemi o Asoro gbogbo ti ritiriri asoro gbogbo ti motimo Eyin lojo Eledumare lemi ti o le fo lai lai Olu omo wole de laarin awon pedepede Afijo Elede lemi Rapa la wale lede fi ubra shidre yo ba. Mokwe de bo wede la wale lede fi rome lede. Mba gede bagede mo rome lede mo niko ba rede. Ede mo jay lo ja kede anu. Mekwe gede ku yato se de kede. Tori ajide ni me si fele gede shoge. Kwede ta wa kwede fukra ba. Kwede entele ide anu e fi kwede. Mo sheli le rifu nye le kan. Iba ta wa lori e to agbe ya woro nye agbo magbe. Ipe... Atun malejo mi wa fun yin lori eto ijoko ojogbon. Alejo wa ti wa nkale. Oun la fi ni pe ki awon ojogbon ko si fun alejo nsuru na. To fi je pe a le lanfani lati biri oro kan abo mi lo wa alejo wa lori eto ijoko ojogbon. Wasi wisu kan o se. Alejo mi lori eto ijoko ojogbon laaro yi oludije sile asofin ile asoju sofin lelu abuja fun awon eniyan ibadan northwest ati north southwest iyen ta le pe ni iwo orun ariwa ati iwo orun gusu ipinle oyo nilu ibadan honorable Olariwaju Okesho Oto Ajoma lanfani lati takuroso lori awon kan to ni se pelu eto oselu orilede Nigeria eto oselu ni ipinle Oyo nipa ẹgbẹ́ òṣèlú Labour Party. Ètò ìṣèjọba ṣe bá ṣe ń ṣe tá ń ṣe lọ ṣe bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí. Ṣé bó ṣe ń lọ ṣe bẹ́ẹ̀ ló ṣe yẹ kó mọ́ lọ. Ṣé bó ṣe wà ṣe bẹ́ẹ̀ ló ṣe yẹ kó wà. Ẹ ti mọ̀ pé ìkànnì West Radio òjò bẹ́nìkan ṣọ̀tá ni wá. Ìjẹ́jọ inú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ni láti láǹfààní àti má le jù wá. Kẹ́yìn fúnra yín dẹ̀ gbóhùn látẹnu wọn. Kẹ́ lè máa mọ̀ nǹkan tó ń bẹ lọ́kàn àwọn tó ń díje làṣẹ mú wọn wá. Kẹ́ lè máa mọ àwọn nǹkan tó ní lákàá. Pé ẹni ó dẹ̀ lérò re o. Ẹni ó dẹ̀ lọ́kàn re o. Tá a bá lè fún láǹfààní ó dàbí pé ó mọ nǹkan tó fẹ́ ṣe. Ọ̀nàrẹ́bù ọ̀kẹ́ ṣòótọ́. Ẹ bá kí àwọn Nàìjíríà kò jú mọ́.
1: Ẹ káàárọ̀ gbogbo àwa tá à ń gbọ́ pátá. Mo kí wa kú ojúmọ́ lónìí, ojúmọ́ rẹ ló máa jẹ́ fún wa.
0: Àmì àmì àmì. Ẹ bá kí àwọn èèyàn yín ní agbègbè ibi tẹ̀ ní lọ́kàn àti ṣojú.
1: Ok, mo kí gbogbo àwa ará Ìbàdàn South West and Ìbàdàn North West. Mo kí wa pé a kú ìgbìyànjú o. Mo sì gbàdúrà wípé gbogbo ìgbìyànjú apáta lọ́lọ́run máa dé ládé. Mo dẹ̀ kí ẹ̀yin olóòtú náà ẹ ṣe ẹkúṣẹ́ takuntakun.
0: Ẹ ṣeun tá a pè yín tí ẹ̀yin náà tẹ̀lé láǹfààní àti ìjẹwà. Ẹ jẹ́ ká ṣe pápá pa torí tá a bá débi iṣẹ́ ṣíṣe là ń ṣe. Nígbà àsìkò bá dẹ̀ tó àwọn tó ń gbọ́ wa lé náà wọn ò fẹ́ dá sí ètò ọ̀hún láti jẹ́ kí àwọn náà sọ ìbéèrè tiwọn. Nínú orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí ẹgbẹ́ òṣèlú pọ̀ jáǹtí rẹ̀ tó jẹ́ pé gbogbo àwọn tó ti fi ọmọ òye lẹ̀ fún ipò ààrẹ gan gẹ́gẹ́ bí eléyìí tí àjọ INEC gbé bóde ó mọ̀ fẹ́ wọ bíi 18 tó túmọ̀ sí pé ẹgbẹ́ òṣèlú pọ̀. Kí ni Labour Party dálé lórí ká mú láti ibẹ̀? Kí lẹ gbé lọ́wọ́? Kí la lè pè ní ẹyin nǹkan tá a mọ̀ wọ́n mọ́ pé Labour Party rèé o, nǹkan mọ̀ ọ́n mọ́ rèé o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ẹ ṣeun gan olóòtú. Alákọ̀ọ́kọ́ ẹ ni pé Labour Party jẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́. Gbogbo ènìyàn pátápátá dẹ̀ ló ṣiṣẹ́. Bájẹ́ civil servant private organization gbogbo wa pátá òṣìṣẹ́ ni wa. Ẹlẹ́ẹ̀kejì ẹ ni pé Labour Party jẹ́ ẹgbẹ́ tó fẹ́ ìgbáyé gbádùn aráàlú. Ohun tá a dálé lórí nìyẹn. Tọ́ bá ń pè kan ní gbogbo àbí watch word èèyàn. Èyí tá a dálé lórí ni pé ìgbáyé gbádùn aráàlú. Tó ní ṣe wípé gbogbo policy gbogbo àwọn ẹ̀ka ìjẹ̀ka mọ́ra wọn báyẹn agriculture education àwọn ẹ̀kọ́ gbogbo ẹ̀ pátápátá ó gbọ́dọ̀ dálé ìgbáyé gbádùn aráàlú. Ìjọba tí a bá ń ṣe tí kò bá ti ń ṣe nípa ìgbáyé gbádùn aráàlú ó kù díẹ̀ káàtó nìyẹn. So eléyìí ni Labour Party dúró lé lórí láti ọjọ́ tí èmi ti darapọ̀ mọ́ wọn tí mo ti mọ̀ bẹ́ẹ̀ ló jẹ́ kí èmi náà dúró síbẹ̀. Tó bá yẹ kí ìgbáyé gbádùn aráàlú ni ó túmọ̀ sí pé irú ibi tó yẹ kí n wà gangan lélẹ̀.
0: Ọ̀dà ẹ já wá wo bí ojú ọjọ́ ṣe rí lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹkàn wo generally láì tako ẹnikẹ́ni láì kẹ́kàn wo ṣé eku ń ké bí eku ṣé ẹyẹ ń ké bí ẹyẹ ṣé ọmọ èèyàn ń fọ̀n bí ọmọ èèyàn bí nǹkan ti ń lọ yẹ níwòye tiyín.
1: Níwòye tèmi gbogbo ènìyàn pátápátá ló mọ̀ pé àwọn aráàlú wọ́n fi ẹ̀hónú hàn. Ó túmọ̀ sí pé ó ní ìrètí tí wọ́n ní látọ̀dọ̀ ìjọba. Ṣùgbọ́n tó dàbí pé ìrètí yóò tí wá ọkọ̀ tí kojú òṣùwọ̀n ọkọ̀ tí tó bí wọ́n ṣe fẹ́. So ní ìwòye tèmi pẹ̀lú bó ṣe ń lọ lọ́dọ̀ àwọn aráàlú a rí pé ó ṣìkù díẹ̀ nínú ìjọba tó ń lọ lọ́wọ́lọ́wọ́.
0: Tó jẹ́ pé kán tún jáwé sóbì díẹ̀ sí àwọn nǹkan tí wọ́n ń ṣe.
1: Bẹ́ẹ̀ ni àwọn ibi tí mo ti lọ fún irú interview báyìí. Mo ti sọ lọ́pọ̀ ìgbà wípé béèyàn bá ń ṣiṣẹ́ bí ò bá tí ì yọ wọ́n á ní kò ṣiṣẹ́ ni. Ṣùgbọ́n ọ̀nà méjì nìyàn ń gbà wò. Èèyàn lè sọ pé ò tiẹ̀ ṣe nǹkan kan ọ̀lẹ́ ni ẹ. Ẹni tó sì ń pè lọ́lẹ́ rè é. o ti jade ni bi ago meje o tun wole bi ago mesan ale to sa ngbiyanju pe ko le da bi o ba wa ti da to be iyan o tumo si pe ka pe ni ole kiyan to le pe yan ni ole excuse me kiyan to le pe yan ni ole ni boya to ba ba be to fi wonu sare yawa ni ati duro die na titi ki lo wa mu jade sugbon bi ina ba ti tan ni aso won ni eje o ti tan ni ekanna so a le so pe won o sise sugbon ohun ti mo le so ni wipe ko ti ma yo to debi pe awon ara ilu funra won gan o le so wipe ijoba yi o de wa lorun
2: o da eseun eyin nkan kan wa ti mo ni ma bi yin yahoo politics ta mo lo selu wa de ti wa ko wo wa o sele ni ase ka ninu royin laaro yi na ni nipinle ogun to je pe awon obirin bi egberun meta over 3000 ni joba ni awon fe pin 6 billion naira fun iyen ni kankan o ti nsele kaakire oja kan jona ni aipe yi oloselo kan 90 million lo gbe lo be igba ti won opin owo laarin ara won en ti 500 naira o kan now ni orile de Nigeria ninu eto oselu wa a n gbowo fun ni a n fun ni lowo tori awon eyan o gbagbo pe te ba ti ni labor mo ti ni mo ti wa o oke se o to do ko mi o won reti pe akonoribu to ku nbe yen owo nla kan apo bodo wa nbe mentality yen ti wa lori awon eyan nji o to be se o ye ko ri be
1: awe e seun gan olotu kin to tesiwaju ma tun oruko mi pe dada
2: okay
1: olarewaju oke sooto
2: oke ni ki soke
1: oke sooto ohun loruko mi
2: okay
1: gege bi bere te bere a ri wi pe gbogbo eyan laye lo ran lori philosophy everybody ati leadership ati followership on kaluku ala ni iwoye wa ati philosophy wa tan fi ran aye ohun ti mo ma so ni wi pe opo igba o seyin o ni bi won tin se bo bo won tin se bo yi o ni bi to ba wa de a wa wo pe ba se se bo yi ati bi ta ja si
2: so da be
1: to ba di je pe ko pe wa o tun mo si pe a ni lati tun iwoye wa se wi pe o da bi pe ona ta n gba ka ye wo ko ma je pe bi kan na la tun ma ja si so yahoo politics eyin le fun ninu meclature yen mo fe le so pe this is my first time of hearing yahoo politics sugbon ohun ti mo mo ni wipe on kaluku to fe dj lo ni philosophy ti e to nlo sugbon awa ti won fe wa ba awa na gbodo le woye ka si wo fin pe bon ba rin bayin kini nkan ti won toka si ti won juwe fun wa ti won so fun wa mo ba de rin bayi kini kan ton tun so fun wa ni da keji o ni lo fawa fura wa gan lati pe dofinu wa lati wo fi dada wi pe eni yi tori awon agba je eni to pe won ma woye won ma kiesi won tun ma kiesi bi eyan meji ba jo rin won a wo pe igba to n ba mi rin ki lo n sele si mi igba ta jo rin mo ki lo n sele si mi gbogbo eleyi o ni se pelu ti ilu wa ba ma da ati ti eto ijoba na ba ma se kini o to ba ma da.

0: ti gbọ́n látẹnu àlejò wa. Mo bá wa kọjú sí yín ẹ̀ta. Bó bá kọ̀yìn sí yín ẹ̀ta. Bó bá ku ọwọ́ ẹ̀yin nìkan ẹ̀tẹ́rọ ara yín pa. Kò sí bá a ṣe lè ṣètò. Bá bá fẹyin sọ́wọ́ ọ̀tún. Bá bá fẹyin sọ́wọ́ òsì. Ta kọ́wọ́ méjèèjì sẹ́yìn. Ta wá fi ẹ̀yìn rìn láti yìn dé ìsẹ́yìn. Ẹni tí ó yin ni yóò yin ni. Ẹni tí ò ní yin ni ò ní yin ni. Bàbá àfinà sẹ́nu wàásù. Tinú ẹmọ ẹlòmíì ni ó ṣe o. Ó ti kù sọ́wọ́ wa o. Ẹjẹ́ mú yín rìn. Ó tó di pé màá lọ sọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n. Ṣùgbọ́n ẹjẹ́ kí bàbá wọn nìṣàn kọ́ kí yín kú lé ná kẹ́ lè mọ̀ pé bàbá wọn nìṣàn bẹ nínú kulú. Ẹ bá ń ká àwọn Nàìjíríà.
1: Gbogbo ẹ̀yin ara lé. Gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n lórí ẹja mú tí ẹ wà níkàlẹ̀ ní àti gbóhùn wa ní West Radio 89.3 yìí. Mo gbàdúrà fún yín pé ayé yín ò ní ta.
0: Àmì o.
1: Mo kí yín, mo kì yín. Mo gbé dànsákátà fún yín wípé ẹ ti ẹ̀ ta wá nù. Dájúdájú, Ọlọ́run ò ní tẹ̀yin náà nù.
0: Àmì.
1: 89.3 FM West Radio. Níbi tí màmá wa olùdásílẹ̀ Lílẹ̀ Àbádọ́mọ́sí tí wọ́n ti gbé kalẹ̀ sí Olúyọ̀lé níbi tí gbogbo èèyàn sì ti mọ̀ pé ilé funfun Báláwo pẹ̀lú àwọ̀ búlù ni. Ẹni tó bá wọ ìkànnì yìí ni ó mọ̀ wípé nǹkan wà ńbẹ̀. Orúkọ tèmi ni Ambassador Wálé Ẹgbẹ́ Wùmí Bàbá One Nation. Mo tún ti dé o, mo tún ti dé.
0: Ẹ ṣeun.
1: MC Dodus, ò bá tiẹ̀ fún mi láyè kankan.
0: Ok.
1: Ṣe rí ọ̀rọ̀ àwọn tí wọ́n ń wa ọ̀kadà ní àpáta ni mo fẹ́ sọ o. Ẹ̀yin onímárúwá tẹ́ wà lápáta ẹ wà ní àpáta. Ẹ súnmọ́ ibí yóò ẹ̀jẹ̀ gbọ́ ọ̀rọ̀ wa o. Asúré tètè kò kọjá alé rí. Àrìn gbẹ̀rẹ̀ kan kì í sì sùn sọ́nà. Ẹ̀yin ọlọ́kadà. Ṣé ẹ mọ̀ yìí pé àwọn ọmọléèwé ṣẹ̀ṣẹ̀ wọlé ni ṣá? Àwọn ọmọ wọ̀nyí wọ́n kéré jọjọ kódà ọgbọ́n orí wọn kò tó nǹkan kan. A ò lè fi wé ẹ̀yin àgbàlagbà tó jẹ́ pé ẹ ti lóye tó pọ̀ nínú iṣẹ́ tẹ̀ ń ṣe. Kí ló dé tó fi já jẹ́ pé gbogbo ògbà láwọn gbọ́ kéèsì wípé wọ́n kọlu ọmọ kan wọ́n ọmọ ọlọ́mọ kan wọ́n gbé lọ sí hospital wọ́n lọ tọ́jú ẹ̀. Ẹ jọ ẹ̀yin tí ẹ̀yin alága tẹ́ wà ní agbègbè àpáta. Pàápàá ní ọ̀nà Amadé yẹn. Ẹ jọ ẹ bá wa sọ se. Ẹ bá wa sọ se ṣe bẹ́yìn náà bímọ. Ẹ bá wa sọ se. Mo sáré ṣiṣẹ́ ní pápápá. Kò ní kí owó tí ó wà lápò èèyàn kó dín. Mi ò sáré ṣiṣẹ́ ní pápápá. Kò ní kí èèyàn mọ́ ní owó lọ́wọ́. Kódà kí búrú jí èèyàn kó mọ́ tayọ láyé. Ẹ jọ ní tìtorí ìtọ́lọ́run. Ẹjọ́ ẹ rọra máa wa ọ̀kadà yín. Ẹ máa fi ọgbọ́n ṣe ẹ̀yin onímárúwá ẹ máa fọgbọ́n ṣe. Ẹ jèrè lágbára lọ́wọ́ Ọlọ́run. A ó rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbà ṣùgbọ́n ẹ jọ nítorí Ọlọ́run. Àwọn ọmọdé wọ̀nyí kódà bó ṣàgbàlagbà gan-an ni. Ẹni tí èèyàn bá kọlù kì í mọ̀ sí kékeré. Ìgbà wa wà léwe tí ó jẹ́ pé mò ń rìn lójú pópó pẹ̀lú ẹ̀gbọ́n mi lọ́dún náà. Kẹ̀kẹ́ lásán ni. Ayé ìgbà náà kẹ̀kẹ́ sì ó lóorin ńgbà náà. Bó ṣe kọlù mi tó, mo mọ̀ bí ara mi ṣe rí gẹ́gẹ́ bí ọmọdé ńgbà náà. Káwa tó sọ pọ̀ kadà, àbí márúwá. Ẹ jọ nítorí Ọlọ́run, ẹ jẹ́ ká sọ se. Ẹ̀yin alága tẹ́ wà ní ìgbọ́n nìyẹn. Ẹ̀yin ọlọ́gàá alákadà àti onímárúwá. Ẹ bá wa ọ̀rọ̀ kan fi sàdá ṣe lórí ẹ̀. Ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti rí tó bá mú mú kú mu kó tó gọ̀ ọ̀kadà. Ẹ jọ ẹ bá wa pè sákíyèsí kó rọra ṣe. Torí gbà míì wa yẹn ẹlòmíì ti lè dọ̀tí ojú nínú wọn. Ẹ jọ ẹ bá wa bá wọn sọ̀rọ̀ kẹ ṣe ìdánilẹ́kọ̀ọ́ kẹ gbé ìdánilẹ́kọ̀ọ́ dìde lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin Ọtímà iṣẹ́ kan yín o. eje ba wa mojuto agbegbe yen da do tori pe ise ti won gbele yin lowo nu enikeni te ba ti ri to wa wa ku wa o so ni maruwa ni o so lokada ni ejo iru eni be emu tofin emu tofin eje eyan olopa wa na ejo e sakesi nkan yi oju oni ti yin o ese
0: kenwa ambassador ojogbon wale egbewumi baba won ni

0: bá wọn nation ti gbà wọn mọ́ràn. Wá kù sí yín lọ́wọ́ láti tún gbọ́ o. Àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúwàbí. Bó bá dénú rẹ̀ yóò dòdìdì. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí màá fẹ́ sọ̀rọ̀ lé lórí. Kì í ṣèròyìn mọ́ o. Àwọn kan awakùsà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé mẹ́ta ó dín ní ogójì iná kú sí àhámọ́ lákàtà ìjọba nílé-iṣẹ́ ẹ̀ṣọ́ ààbò ara ẹni làbòlò. Nígbà tá a ṣèwádìí ọ̀rọ̀ ọ̀hún a taná wàdí rẹ̀ ní ọjọ́ kẹrìndínlógún oṣù kẹsàn-án àti ọjọ́ kẹrìndínlógún oṣù kẹsàn-án ọdún 2026 tá a wà yìí. Kíni àjọ NSCDC ìyẹn ẹ̀ṣọ́ aláàbò ààbò ara ẹni làbòlò wọ́n ṣe iṣẹ́ kan tó jẹ́ pé wọ́n gbé ìgbésẹ̀ tako àwọn afurasí ẹfa làsábẹ́ afurasí àwọn afurasí awakùsà tí ò bófinmu awakùsà lọ́nà kò tọ́ ní agbègbè kan lélẹ́yìí tí wọ́n ń pè ní MI Wushishi àti Lukoto nílùú Minna nípínlẹ̀ Niger. Èsì fìlédè nínú àwọn ìwádìí tá a ṣe wípé àwọn afurasí awakùsà tí ò bófin mu mẹ́ta ó dín ní 67 ni wọ́n kó ni gbogbo àwọn tó kó sí àhámọ́ ilé-iṣẹ́ àjọ sífù dìfẹ́ǹsì. Ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ méjì sí mẹ́ta ó dín ní 40 nínú wọn ìyẹn pé 37 out of 67 ó dá ọlọ́run ó jẹ́ ọlọ́run nípè nínú àhámọ́. Ṣẹ́ǹdé awakùsà ni wọ́n tán bá ń pè èèyàn ní awakùsà ẹ̀yìn bábá wa mọ́nímọ́ní àwọn bábá wa mọ̀yànmọ̀yàn ẹ mọ̀ pé iṣẹ́ ìwakùsà kìí ṣe fún ọlẹ́ iṣẹ́ ìwakùsà kìí ṣe fún ẹni tí ò dápé iṣẹ́ ìwakùsà kìí ṣe fún ẹni tí ò lókun nú. Fún awakùsà láti wá kú sí àhámọ́ láàrin ọjọ́ mélòó. Ẹ rí pé kíní ọ̀hún ó ti ń lárónú ó ti ní nǹkan kan nú ọ̀rọ̀ ń bẹ̀ ń bẹ̀. A wá gbọ́dọ̀ fọwọ́ bú ẹ̀kẹ́ torí pé kíni àwọn ọmọ tó kú sáhámọ́ yìí ewé ni wọ́n ọ̀dọ́ ni wọ́n wọ́n jí nǹkan tí wọ́n ń retí lọ́dọ̀ ìjọba ìjọba ò lè pèsè fún wọn wọ́n bọ́ta ẹja pèsè fúnra wa. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó dágbére fáyé nínú àwọn 37 yìí a gbọ́dọ̀ tanra wa ìmí máa wà tó máa jẹ́ pé òun ni breadwinner family ẹ̀ bàbá wọn nation ìmí máa wà tó máa jẹ́ pé òun nìkan ni àwọn òbí rẹ̀ bí ìmí máa wà tó jẹ́ pé ó lọ́mọ láyà tó ń fún lóúnjẹ tí wọ́n ń wojú rẹ̀.
1: Orílẹ̀-èdè Nàìjíríà
0: àwọn ẹni àwọn mú wọn wọ́n kó wọn sáàmọ́
1: nígbà ọ̀rọ̀ wá jáde a bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí
0: kí ló lè fà á kí ló lè fà á èèyàn 37 ó kú kẹ̀ nínú àwọn 67
1: ìwádìí wá jẹ́ oyé wa wípé inú àhámọ́ tó kó wọn sí ó fún atẹ́gùn ò wọbẹ̀ ibi tán kó àwọn èèyàn tó pọ̀ sí orú mú wọn wọn ò lè mí dáadáa
0: tó jẹ́ pé lára àwọn tó rí kó yọ tí òjọ́ lọ́hún pè ó ní kí àwọn lè mí díẹ̀
1: àwọn máa ní láti gun orí àwọn tó ti kú láti lè gbé ẹnu síbi sí tí tọ́ílẹ̀tì wà láti rí atẹ́gùn díẹ̀ fà. Àwọn Boko Haram ń bẹ o, àwọn bandits bẹ, àwọn kidnapper ń bẹ. A jẹ́ pé bóyá irú ọwọ́ tá a fi ń mú wọn rèé, bóyá kíní ìbá ti dínkù. Ẹni ẹ ṣàlàyé síwájú, ó ní pé àwọn ọbẹ̀ sí ní ń pariwo. Àwọn ń gba ilẹ̀kùn ibi tán kó wọn sí nínú sẹ́ẹ̀lì. Wípẹ́ wá o, àwọn èèyàn ti ń kú o, àwọn èèyàn ti ń kú o. Pé kàkà bí dípò tí wọ́n fi wá ṣe bẹ́ẹ̀ ràn wọ́n lọ́wọ́. Ìṣẹ̀nà tún mú kọ́kọ́rọ́ tán fi dọ́bù kọ́kọ́rọ́ tí ń bẹ lẹ́nu ọ̀nà. Ẹni yẹn wá ṣàlàyé síwájú. Ó ní kò pẹ́ kò jìnà. Àwọn ò mẹ́ni tó fin, àwọn ò mọ̀ nǹkan tán fin. Látàbẹ́ ilẹ̀kùn wọ́n fin nǹkan kan. Bá wọ́n nìṣàn látàbẹ́ ilẹ̀kùn ó ná fin kankan. Nǹkan tán wá fin ó ní bí kinní yìí ṣe wọlé ó wá ń wíìkì àwọn èèyàn. Ó ní àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń kòláàpsì. Ó ní èlé tí ò kòláàpsì wá bẹ̀rẹ̀ sí ń ṣìyàwó tó jẹ́ pé ó bẹ̀rẹ̀ sí ń gé àwọn èèyàn jẹ. Bàbá wọ́n nìṣàn. Ibi tẹ́ ti wá wọlé rèé. Orílẹ̀-èdè Nàìjíríà lóòótọ́ ìjọba wọ́n ti gbé àwọn ìgbìmọ̀ kalẹ̀ kan taná wádìí rẹ̀. Tá a dẹ̀ ń retí wípé àwọn tán gbélẹ̀ wọ́n á ṣe ìwádìí ọ̀hún bó ti tó àti bó ti yẹ. Ṣùgbọ́n tó dẹ̀ jẹ́ pé àwa náà a ní tẹ̀tì lórí ẹ̀ tó jẹ́ pé àwa náà ó mọ fọ́lù ẹ̀. Ibi tọ́rọ̀ ọ̀hún tó dé, ibi tó ń lọ, nǹkan tán bá bọ̀ ńbẹ̀. Níwòye ti yín ìṣẹ̀lẹ̀ yìí bàbá wọn nìṣàn. Àwọn ọ̀dọ́ wọ́n lọ iléèwé wọn ò ríṣẹ́ wọ́n lẹbí lára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹbí tí nǹkan àlùmọ́nì dẹ̀ wáyé ẹja wo Niger Delta kí ló ń bí wọn núbẹ̀. Wọ́n ní epo ìjọba wa ń wa epo, epo tí wọ́n ń wà nílùú wọn kò jẹ́ kán rómi gidi mú, epo tán wà nílùú wọn kò jẹ́ kí wọ́n rìn kan ọ̀gbìngbìn. Epo ọ̀hún ẹ̀dẹ̀ ń wá ẹ̀ ṣoore fáwọn aráàlú. Nǹkan àlùmọ́nì ó mọ bẹ lọ́dọ̀ wa a ní jẹ nínú àǹfààní ẹ̀. Ọ̀nàdà ní àwọn ibi tí nǹkan àlùmọ́nì wà. Iléeṣẹ́ dà wípé ó dá ẹ̀yìn ọmọ ìlú yìí o, a ní mọ fún yín àfẹ́kẹ́ mọ débi àwọn kinní yìí adáléṣẹ́lẹ̀ fún yín ẹ mọ ṣiṣẹ́ ń bẹ̀. Lára àwọn tó wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ọmọ kékeré kan tó jẹ́ pé fọ́nrán gbé àwọn èèyàn tó ń gbọ́ mi lé àwọn náà lè rí fọ́nrán òun. Ó rí ọmọ òun pé pọ̀ ọmọ kékeré ẹ wá wo ibi tí bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí ẹ wo ipò tó gbé ọmọ sí mọ́ wa kùsàkiri jọ ọba tó rí góòdù wà lóòótọ́ jẹun. Ojú ẹ lẹ fi wò ó bàbá wọn nìṣàn tí ó yẹ kó rí bó ṣe rí tí ó yẹ kó wà bó ṣe wà nílùú tó lọ́ba tó níjòyè tí ó yẹ kí ọmọ aláṣọ máa wà kísà tí ó yẹ kọ́mọ ẹlẹ́ran tún máa jẹgun.
2: O ṣé Ọlọ́run ó ṣá máa kó wa yọ lọ́rọ̀ orílẹ̀-èdè ni nítorí pé ọ̀pọ̀ ìgbà ni ó máa ń jẹ́ kàyéfì fún mi tí n bá gbọ́ ròyìn míì báyìí mo máa ń dilẹ̀ mú ni pé a sì láwọn aláṣẹ pé ìlú tó lọ́ba tó níjòyè ó ṣe wá jẹ́ pé gbogbo orú ìṣẹ̀lẹ̀ báyìí ó máa ṣẹlẹ̀. Àwọn ọmọ tí wọ́n kó yẹn tí wọ́n jẹ́ bíi 67 àbí ẹ̀kọ́ ẹ ó rí wípé àwọn ọmọ wọ̀nyí àìnítọ́ àtàìníṣẹ́kù àwọn òbí wọn tàbí àìtí ẹ̀rí jẹ àìrímu rárá ló sún wọn dérú nǹkan báyìí. Ẹ jẹ́ kí nǹkan kan fi nǹkan kan ṣàpẹrẹ. Ṣé ẹ rí ẹni tí ó ń tó ń jalè tí wọ́n pé ó lè ní eléyìí ń já o, ó yàtọ̀ sí ẹni tó ń struggle láti rí wípé òun fẹ́ jẹ́ èèyàn, ebi ń pa òun, òun fẹ́ jẹun. Kò sọ́nà àbáyọ tó bó ṣe yẹ kí kó mọ wáyé fún látọ̀dọ̀ àwọn òbí rẹ̀. Ṣé mọ̀ pé òbí mi wà kò ní. obi mi wa boya gbese ti ko je ko ni ohun akojo kankan omo si ri omo ni won ti bi le yi omo o jeun se wa mo pe omo to ba ti mature ninu won en to ba ku to ba mo pe ohun o je laye ina ni o fe je ko mo ba ku ma ni ounje ta n fe ru ki se pe ko ba ki se pe ko ba yo ko mo ba ku ni awon mo yi won wa gbera won si rupo be pe ka won mo ba ku won wa jade won wa ni awon wa ikusa kaakiri se wa mo yi pe to ba je pe iru nkan be iru nkan ta n so yi o ba lo je wi pe bi won se n wa ise iwakusa yen ti won wa a o ri wi pe ki se pe o wo awon ebi won na pe kan mo lo jade lo sise to le won a fo irin won a gbe koto won a gbe gbogbo e ko to di pe won ri nkan ti an wa nigba ma wa ba ri nkan yen tan pe okay won wa ri nkan yi tan won o se wa lo ta bo ti le je wi pe ona ti o to won fi wa
3: emi gan ni tan ba tu wa tan gan wa tu gba lowo won to da je pe won didi tu so fun awon pe awon bi o e mo de be o ebi o e ti mo lo wa kusa yin o gege bi foran ta
2: gege bi fe ehn nigba won ti ri abala bi to ye ki won ti ma sise ojo ti won pe kan ba ku kawon obi won kan ma ba ku because won sa jeun en ti o so ti o jo ti o ni ounje ti o ma je se awon kan won se ko ni ku ni
3: abi
2: so idi ni to fi da be pe awon mo yi wa wowo oro ko fi sada won la won o le gbe ban awon o le sada awon o le pa ayan nta won won wa wona pe awon fe jeun e wa ki gba te tun wa fe ko won ta ri pe okay oda na ona ti an gba se nkan yi ko boju mu e wa lo ko won sinu yara ko to po yara ko to po ti won si wa won wa le mi daada bo se kan ma mi igbe eyan 67 ba wa ninu yara kan e ja foro rora wa wo ka to dunbu ewure eyan 67 te ko sinu yara kan o da mi loju wipe ati mi won yo dogun elomi ti e ninu won gan ti le kraisan taisan ba wa lara re lasan gan awon to ba tun wa legbe re o tun gbe lara asan aisan yen mo ran ti daada pe teyan ba nwuko tabi ti nkan kan ba nse to ba lo si bi ti an ti se itoju awon tan wuko won so fun wi pe ko ma lo ibomu tori pe kini o iko to nwu yen ko ma ba fi ran eni keji re won so fun wi pe ko ma fi si bi sibi to ba fi sibi jeun awon ebi re won so fun won pe kan ma lo sibi ti ba fi jeun won so fun wi pe to ba ti fe jeun to ba ti jeun tan ko ma ri pe o n bo sibi to je pe ategun o ti fe si daada won so fun wi awon nkan ti o ma lo ti o je pe yo fi wa laafi ara mo n fi awon nkan won yi se akawe pe be eyan ba n saisan lasan gan won n fe ki eni to n saisan ko wa legbe eni keji ẹni tí ń sin lásán tí ń ṣe pèsè ẹni tó bá lọ́kàn jù kó wà lọ́nà tó jì bí irú ibi tó ti jókòó tèmi ti jókòó yìí tí n bá bẹ̀rẹ̀ sí sin léraléra ìwọ gan gbọ́dọ̀ fura pé sísin léraléra tí wí mò ń sin yìí ọ gbọ́dọ̀ wá wọ̀rọ̀ kó o wá nǹkan kan tó fi kọ́fà imú ẹ̀ ni nítorí pé atẹ́gùn rẹ̀ lè padà fẹ́ sọ́dọ̀ rẹ̀ kí wọ́n náà bẹ̀rẹ̀ sí ní sin so ikọ́ náà bákan náà mo fi ṣe àpẹẹrẹ ni àwọn èèyàn wọn yẹn wọ́n lè wà nínú àìsàn kan tàbí kejì kankan wa jáde pé àwọn fẹ́ wá jíjẹ mímu wọn ọ̀dà náà ok ẹni wọn wakùsù ìwakùsù wọn sì wọn lọ wakùsà ní ọ̀nà tí ò tọ́ abẹ́ẹ̀kọ́ ìgbà tó ti jẹ́ pé wọ́n ti wakùsà lọ́nà tí ò tọ́ ibẹ̀ bá tẹ̀ fẹ́ fòfin gbé wọn ẹ ò ní lọ ẹ pa wọ́n nìyẹn náà nígbà tẹ́ tún lọ fi wọ́n sínú yàrá kó tó pọ̀ yàtọ̀ sí yẹn ẹ tún wá lọ fún nǹkan sí wọn. Ẹ tún fi nǹkan sí wọn láwọn nǹkan tó jẹ́ pé ó lè tètè mẹ́mí wọn lọ ní kíákíá. Kì í sì ṣe ijọ́ kan dá ẹ tẹ́ ẹ mú wọn yẹn náà ni fi wà ń bẹ̀. Ijọ́ kejì, ijọ́ kẹta, wọ́n wà nínú àhámọ́. Ẹ̀dẹ̀ fi kíní yẹn sí wọn, ẹ̀dẹ̀ pa wọ́n bẹ́ẹ̀. 37 kọjá lọ. Ẹ jọ̀ nítorí ti Ọlọ́run, àwọn tí wọ́n jẹ́ òbí wọn, ṣé wọ́n lè ṣàdúrà fún wọn bí? Wọ́n lè ṣàdúrà fún wọn. Nítorí pé wọ́n pa wọ́n lọ́mọ àwọn ògo ọ̀la wa àwọn tó jẹ́ pé àwọn náà ní mission won ni fiction won ni awon afojusun laye pe awon na fe je eyan o le je pe ban se ko won yen ni si graduate ma wa nu won tan ti kawe kawe kawe gba won ri pe we koku si nkan kan ki la won o je esi mo pe lu yi ko si se fa won ko se be si se fa won ti yan kawe e re lomi to je pe kawe to ni masters e lowo elomi ni phd te ba loju popo ni isin e mo ri won ti won wa moto kaakiri en ti o si lagbara ti won o ri moto gbe fun ti o si nkan kan ti o ko driving ti o se nkan kan yo wa bi kan ti o ti mo se kini o ti mo
3: je
2: pe
3: a sa wa gbogbo ona
2: a sa wa gbogbo ona
3: ko sa le rowo mu na
2: se ko na lowo mu lo senu
3: ko na le je eyan laarin awon eyan
2: o se so idi ni to ba ti je pe ona ti won gba in so pe nkan tan se da but mo nso fun wa wi pe to ba je pe ona yen ti an gba o ku die ka to o ni ba se treat awon yen oda melo ninu awon Boko Haram ni won ti mu awon bandit melo ninu won ni won ti mu awon Fulani ti won to je kan mo daran woro ti won o fi daran won sibi ti pe ko won daran ti an fi ibon ti an gbe K47 kaakiri melo ni won lati gbo ko won ti mu lorilede Nigeria ti won ko won sinu ahamo be so igba ta ba ti riru awon te je pe apayan lawon yen ta ti mo pe gbogbo nkan tan fi gbe aye won tan fi nse niyan ki wa lo de fa awon omo lomo to je pe won wa ona ati je won le gbe bon won le sada won le payan awon fe fesi ojo aye won ojo ale won pe ta won ba ti bi ibere boya ati eje dun a je da fa won melo melo ninu awon te ti won se kalaye te ti mu ta ti mo pe nkan bayi le ti se fun won ninu ahamo ti won wa dipo be a mo so pe e dariji won mo ni won mo ni won kan lo dariji won e won ni se be mo won ti ronu pe wada ai mo ya won ti won ti ro tan so pe won ronu pe wada to si to ka ja won si ti pada si bi ebi won so o ku die ka to awon kan kan wa to je pe ijoba wa gbodo moju to orun to ku nle ta so pe ki election to de iru awon tan sese yi tan wa ni duty ngba na e je ka mo ibi ti e boro won de nitori pe en to ba ti ku ko le jimo e ri pe ninu awon ti an soro nbe na won ni kan nu won so wi pe awon sese gbese le awon to ti ku awon sese gbe mu sita lati ri pe awon mi se gbogbo igba ti won pariwo pe o ti ra won ko si nkan kan o kini kan kini kan o se gbogbo igba yen se won o gboro ariwo won ni lati le ran won lowo lati ko won ko nbe lati ko won lo si bo mi lati ma fi fun lati ma ko won si ta fategun kategun ma fe si won ka ti e so pe o da na e ti gbe won lo le ejo ka ni o da na e ni nkan kan te le se fun gele bi ran lowo fun pe kan ma fi de se ru nkan be mo te ba wa le se be fun won laarin ojo meta yen e ni akoko kan te le so pe o ya e bo ta ke de fi so se won ke ma so won kategun ma fe lu si won lara te e wo ke eyan ma je je meta di ni ogota meta di logorin eyi ko ma je be rara ko ma je 67 ni mo gbiyanju ati so won ko ma je be rara te eyan me marun te ba wa ninu yara kan fodi ndo ojo meta won yo su won
3: ben
2: ti won o jade rara ti won o de ronje ti won fe je ti won o ro mi ti won fe mu si oni su won ti won se emi ti won na ko ni gbe na pamo ka

0: ní ọgọ́rin ẹ́n ṣe mọ̀ pé àwọn kankan wà tó yẹ ká bójútó lórílẹ̀-èdè Nàìjíríà yìí tí ò sábòjútó kankan ò sí fún. So àwọn agbófinró tí wọ́n wà ní ẹnu nǹkan yìí ó yẹ kí wọ́n ṣe ìwádìí ọ̀rìn kíni wí lórí ọ̀rọ̀ àwọn wo ni wọ́n ṣiṣẹ́ yìí àwọn wo ni wọ́n pààyàn tí wọ́n látọwọ́ ara wọn torí ìwà apànìyàn nìyẹn.
1: Ẹ ṣeun bàbá wọn ni
0: bó ṣe jẹ́ nìyẹn.
1: Ẹ ṣeun ẹyin ìwádìí ṣì ń lọ lórí ọ̀rọ̀ ọ̀hún o tó jẹ́ pé àwa náà ń dẹ̀ ń tẹ̀ lé gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí ti ṣe ń lọ bábà ẹ̀ bá ṣe ń bọ̀ bó bá ṣe ń lọ sí níjẹ́ kí tíyìn ó di sí lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n ìjọba àpapọ̀ náà lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu wọn ti gbé ìgbésẹ̀ wípé gbogbo àwọn ọ̀rọ̀ tó bá lè ṣèrànwọ́ fún àwọn tó ṣiṣẹ́ ìwádìí ọ̀hún ni kí wọ́n mọ fi tó wọn létí. Ẹ jẹ́ kí a wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ bàbá wọn nation láàrin wike àti gómìnà Mákindé tó yẹ pé ọ̀rẹ́ ni wọ́n tẹ́lẹ̀ kòríkòsùn ni wọ́n tẹ́lẹ̀ wọ́n jọ ṣe G5 fún gbà yẹn ni. Onírúurú ọ̀rọ̀ ni ló ti ń bọ́ látẹnu wike sápá ọ̀dọ̀ gómìnà Mákindé wá sọ̀rọ̀ nípa 50 bílíọ̀nù owó ilẹ̀ wa náírà wípé ìjọba àpapọ̀ kí ó gbowó ńlẹ̀ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ dẹ̀ sọ wípé òun ò rí nǹkan kan o ìyẹn fún pápákọ̀ òfurufú. Ẹ wá jẹ́ àwọ òṣèlú pàápàá bó ṣe wá ń lọ yìí igun eléyìí a sọ̀rọ̀ síléyìí bá wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ gan ọ̀tọ̀lẹ́yìn òkò tẹ́gbọ̀ látẹnu APC ọ̀tọ̀lòkò tẹ́gbọ̀ látẹnu Accord ọ̀tọ̀lòkò tẹ́gbọ̀ tí APM ó sọ oníkálukú wá ń ju òkúta tiẹ̀. Ìṣèjọba ṣé kò tí wá fẹ́ máa dàbí gbọ́mi sí omi ò tó disagreement ara máa hágìwù a máa bára falàkádí ṣé gbogbo ẹ̀ náà ló jẹ́ lórí accountability pé ìkákùn yàwọ́ ìṣèjọba ẹni ó ṣe dáa àbí kò ṣe dáa àbí pé lórí pé ẹni bá ti lè bèèyàn jẹ́ jù ni ó lè yanyọ ojú ẹ̀ lè fi wò ó.
0: Ṣé o rí lóòótọ́ nínú iṣẹ́ òṣèlú wọ́n fẹ́ràn láti máa bara wọn jẹ́ ṣùgbọ́n náà bí bàjẹ́ yẹn kò ṣe bẹ́ẹ̀ dáa tó.
1: Ṣé wọn kó ti bẹ̀rẹ̀ láti tipẹ́tipẹ́ ká lọ pààyàn sẹ́yìn kúlé olóṣèlú
0: láyé wẹ́ẹ̀tì ẹ̀
1: ká ní pé òun ló pa.
0: Ṣé rí ẹ jẹ́ ká gbà pé ayé ìgbà wẹ́ẹ̀tì ẹ̀ ọ̀làjú ò tí ì dé tó nígbà náà bó o bá ọpá bó o bá bù lẹ́sẹ̀ lètò òṣèlú tí wọ́n ń lò ńgbà náà sótìyé nìsín àti kúrò láyé analog àti láyé digital. Now ṣe rí in táwọn èèyàn fẹ́ máa gbọ́ kọ́ ni wọ́n ń sọ pàápàá nǹkan tí wike ń sọ lẹ́nu àti pé kí ló ti ẹ̀ẹ̀kan nípa ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ gan sef náà.
1: Ibi tó ti wọlé ni pé gómìnà Mákindé máa ń sọ̀rọ̀ sí ọ̀gá rẹ̀ pé ẹni tó ń sọ̀rọ̀ yìí ó dẹ̀ lóye
0: báyìí. Ṣe rí ìsọ̀rọ̀ sí ara ẹni kọ́ ni nǹkan tí àwọn èèyàn ń wò láti dìbò fáwọn èèyàn. Lọ́wọ́lọ́wọ́ tí ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ lọ́sùn náà o. Ẹ wo gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀. Ẹ wo ọ̀rọ̀ bó o bá ọpá bó o bá lẹ́sẹ̀ àti ẹ̀gbúrò ẹni tó sọ̀rọ̀ gbà ọ̀rọ̀ àlùfànṣá ń gbà yẹn. Tó sọ̀rọ̀ against Accord pé tẹ bá ti rí wọn ẹ sá mọ̀ mú wọn fínfín mọ́lẹ̀.
1: Ó ti ń ṣe street light.
0: Àti ẹ̀gbúrò rẹ̀ mọ́. Ibi iṣẹ́ ìlú tí a jẹ pé à ń practice òfin gidi nìyẹn. Ẹ̀yin kọ́ ni mo fẹ́ sọ báyìí. Ṣùgbọ́n tí mò ń sọ lórí ọ̀rọ̀ ìrìn àjò yẹn ni wípé ẹ bá sọ ẹ bá bu ẹyin ẹni tó wù wọ́n tó wà aráàlú tá a pé káráàlú ó fi ṣàkóso sí wọn ni àwọn èèyàn ó dìbò fún. Bàbá Adélábù bàbá Pẹ́ńkẹ́lẹ́ Mẹ́sì ọmọ wọn ló wà lórí tí tó díje lẹ́nujọ́ mẹ́ta yìí àbẹ́ ẹ̀kọ́ bàbá wọn ni wọ́n pè ní Adégòkè Adélábù. Ìgbà tó rẹpísẹ́ǹtì Ìbàdàn ní àkókò ìgbà tá à ń sọ yìí àwọn ará àdúgbò sókè wọn kọrin tẹlẹ lẹyìn wa ni mọ kó wo wa náà.

0: igunu loni tapa tapa loni igunu mo kowo wa na se mo pe ki aralu to mo so pe mo kowo wa na se mo pe eniyan wu won o se daada fun won ni se mo wa nbe se wa ri ko siru ibaje ko siru ibaje mo tutun so ti e le so ti eni ti aralu ba feran to le sise won mo yin mu si won pa ko ni pe e ti e ri nkan kan ta e fe so nipa e now 50 billion te ni won fun eyan te ni e si wa come out pe ni to o ni won ba won buwo lu pe ki airport o wa o awon lo gba aye lodo are are awon are si ba won buwo lu sugbon ki ise awon ni won owo opinle oyo ni ipinle oyo fi gbabu ka ta re ki wa ni iru wike to ti o moju to ara re ti o mo nti nse lowo lowo bayi APC reject e lowo lowo bayi ibi toju ti nti bo niyan ti o ba fura ko ni wa relevant ni oselu mo kori pe PDP to lorun yan governor fun gan ni River State re gan governor be ko le boya o ti ta ibe yen fe APC mo sure o ti ta be yen fe APC to ba lo se tare tinubu o mo ranti pe ibi ti wo gan fi sile gan se o ti di baje
1: iwaju o fe se lo
0: ni isin iwaju o se lo eyin o se pada si eni to si wa nbu ni bi ni isin labe bo ti le wori awon eyan si tun feran re ta ba gbe si da ida 100 awon eyan si feran re koda awon na si fenu ara e so pe ohun ko lo n fe se gomina ipin lowo lowo bayi ki lo ni te doju ko hun abi e to fe se gomina ni Adekanbi abi eko bi ba Adekanbi lo fe se gomina ki lo ni te doju ko hun te doju ko en te fe se gomina ohun ti se sa kini o ti sa sa keji ohun ti gba promotion so emi o mo idi ti won fi doju ko arakunrin yi so ti ye nisin nitori wipe oselu ye ko da duro ni ko se pe ebu kini won ni ni aka to fe se ka ti so pe wike Oyo State lo ti fe gbe gba akoti ibo gege bi gomina mo fi sapere ni o in ti o to wa ni aka re lati fi ran ori lati fi ran ipinle Oyo lowo lo ye ko ma so se bi nisin lo mo kunrin kan dide bi nisin lati Labour Party abi gbogbo n to so patapata teyan ba reason pelu e eyan mo pe ori oro so ori oro so so ti ye nisin so idi ni to fi dabe ni pe kini iwo ni ni aka e je ki awon araalu mo nkan to wo fe se ki kan se pe mo sale de gba po ti ibo so ti ye nisin so ebu epe ija la ka di ko ye ko je pe iyen la fi ma se ategun oselu wa nibi toju la de yi lori lede Nigeria ko to wa so ka to wa so pe ipinle kokan so o je nkan ti o ti e ni itumo ti ko se nkan to je pe eyan gbodo ma gba ni gbo ninu agba o nitori pe nti ke nje lo defend bayi o nje tin je ko ma ba bo mo lowo abi se tin ba dibo tan ke o nje yen na ma ba bo mo lowo nitori pe ibi to wa ni Abuja lowo lowo ta nsoro lo ni nisin ibi ti wuye ke wa la Abuja bi gomina Abuja ni tori pe ba won gomina se ngba location lo na mo gba ti e
1: to le je pe ko sa ri daju pe o si ma te waju nbe
0: ko sa ri daju won le pade ore da se ba won megbe APC na wa nbe to je pe awon na o fe se jo awon na fe de won fe wa ni territory yen ka won na ma gbogbo wa Abuja awon na fe wa nbe sugbon iwo to kan ni opportunity nitori pe G5 kini re G5 yen si ni o fi help awon others sibe iwo joko o fi ran ara ti e lowo ni nisin la tun gbo pe Rainbow Coalition lo tun ti lo form e so se en to fe ran are lowo so ye ko ma je pe nkan ti won gbodo ma ba lowo asiwaju ati pe ka ma ro mo ra wa e wo odun kan wa mo ti e ti sorry na mo ti sorry to je pe ariwo e wa ni won pariwo kaakiri igboro akala ti fe wa pawo eyan kaakiri o kinikan indomi ni o elomi ni indomi gbogbo ilu daru o di gudugudugudugudugudu gbogbo nkan awon obitusita ni at the end of the day igba won o se iwadi ko si nkan kan to joru e won lo gbe eyin nikan won okun kan si lara won ni ebora ni won ni kini ni yo wa mo ba won kan je eh awon kan wa ninu egbe ohun awon kan wa ninu egbe okunkun awon jo nse kini kan ni awon jo nse ti bi awon se tohun se o ye ki ilu to ba laju ko ma ri be sa e duro kon kalu ko duro lonu egbe re ne ba wa laju yin lo beyin laju ju yin ju wa lo ipade dojo bo ibo orin to kunu ki so ni owe
1: e seun
0: bo se je niyan
1: e seun o ambassador ojogbon wale egbe wumi baba one nation e je ka se oju opule fa won to ngbo wa le ka wo biya ka gbe ipe kan abi meje ka tun to te waju 0916 893 1000 0916 893 1000 tabi 0915 3334 893 0915 3334 893 edelelo 0911 3 8 93 hello
2: hello ekaro
1: ekaro sir
2: ekwe to
1: no no to
2: amen
1: sir
2: mo dupe lowo en to soro yen akaye onijoba o
0: amen sir
2: ko di ko ti le pa je to seyi wa na ni
1: o ko yin o
2: adiko o ko ti mi ni baba tunde lati mobi ingo
1: eseun
2: iyo wa na ni ko wo baba se je dupe lo bo ko ba ti ko ta fi kin ti eru ko won to ni won gbe jade lori gomina n to se la wa n tele ni go yo yi awo oso lo se but wa lele pesi ise to se le omi pa je la gbo lo
1: ami eseun eseun eseun 0916 3 1000 0916 893 1000 hello e ti wole o e karo ami ami sir
2: baba o mi san
0: ya e karo sir o
2: ami o da yin lagba o
0: ami o ami
2: sir o wa yin ni teyin o
0: ami ami afeyin na sir
2: e ri won ni ba kun yan nu odo a se be nu ipo epa eni ma ayo ayo to ji yin se yi o se gudugudu meje yaya mefa lo your state o ma kekere ni odo si ni olohun o da lagba ibi to fe de olohun mu debe se ri bo se wule ko se to awon apc won nf re ni lare ni won se won go ebi gba kan na so pe en ti o se councilor en ti o se gba ti o sawo to ndu governor nba olohun gbe de fe se ko gbe de be be na lo olohun si ti to fi possible president ti toro ma kekere ni o gba won ti nbe nbe agbalagba ni won odun kilo re ti tinubu ti se ijoba bo iyawo re se sawon nikan won dale aye fun bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn yòókù náà ẹ jẹ́ káwọn ọ̀dọ́ náà bọ́ síta káwọn náà tráyẹ̀ agbára wọn wò tó ti yé yín ọlọ́ọ̀bà ni tún nàìjíríà ṣe
1: o. àmì o ẹ ṣe o ẹ ṣeun gan an hello ẹ ti wọlé o.
2: o ti wọlé.
1: ẹ káàárọ̀ o.
2: hello.
1: ẹ káàárọ̀.
2: ẹ káàárọ̀ bá yín òkè ẹ káàárọ̀.
1: ẹ káàárọ̀ sà ń gbọ́ yín o.
2: ẹ káàárọ̀.
0: ẹ káàárọ̀.
2: tí wọ́n lè fẹ́ mi yẹn.
1: bẹ́ẹ̀ ni o kọ́ yín bọ́lẹ̀ tí ń pè wáyé.
2: alago látúndé látàpẹtẹ ni.
1: ẹ ṣeun.
2: níbo ọ̀rọ̀ wíkẹ́ níbo fẹ́ sọ ọjáde ó fi ẹ̀ sọ fọ́ọ̀fù iná sọ̀rọ̀ ṣe ti pẹ́ àwọn àti àyàn sọ orí tẹ́lẹ̀ ó wá jáde ó ní gọ́vnọ̀ sèyí mákindé tún gba 50 billion nípa alákíá airport or bridge inú mi dẹ́dùn gọ́vnọ̀ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ òde ó ti jù wọ́n ní wẹ́ẹ́ dùn pé àwọn gbé lọ fún àpòfà pọ̀ fẹ́ ṣe wọ́n ní fẹ́ẹ́ dàgbọ̀ nígbà pé àpòfà with no cost. Sẹ́gẹ̀t kí ló kọ́pì ẹ̀yẹ wa kí ẹ̀yẹ ti gọ́vnọ̀ ti yẹ̀yẹ lọ́wọ́ ó sì ní kọ́pì kan wà lọ́dọ̀ federal government náà àbí. àpòfà with no cost kí wọ́n kọ́ yẹn ó ti kọ́kọ́ ti kó bá wọn náà wọ́n bá fún gọ́vnọ̀ ti imagine ní 100 billion ó lè sọ pé wọ́n fóun lówó tí àìsàn ti implicate ara wọn. Àpúrà with no cost mí pé wọ́n láwọn ò ní fowó tí ń di o àwọn àpúfò àwọn ò ní fowó tí ń di. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Ẹ máa gbọ́ ṣé ẹ rí ẹgbẹ́ tó fọ́kẹ́ pẹ́sẹ́ǹtì 50 billion ti kíkẹ́ ẹ̀ ní ti Bódìjà. Ṣé ẹ̀ ń gbọ́ mi?
1: Àgbọ̀yìn.
2: Nígbà tó ṣẹlẹ̀ January 2024 ọjọ́ ti ṣe ìkọ́nìkan tẹ́lẹ̀ o tẹ̀lé àwọn sẹ́ẹ̀tì míì náà o sẹ́ẹ̀tì promise wọn lówó gọ́vnọ̀ ṣèyí mákindé lọ pé nǹkan báyìí ṣẹlẹ̀ kí wọ́n fún ní 100 billion ṣé ń gbọ́ mi wọ́n ní 50 billion làwọn òògùn pọ̀ wà rí ìsìn kankan ti november so ẹ̀yìn ẹ̀wọ̀ jánáàjì november tí àwọn tí ká àfẹ́ẹ̀tì tí wọ́n wò wọ́n ràn náà láti gbà náà ni nígbà tẹ máa rí ìsìn owó ẹrí sí 30 billion wáyé tẹ́ ẹ̀ lè rí 50 billion ìjọba àpapọ̀ gan ohun gan jẹ̀bi ń fàyẹ ẹni èèyàn bẹ̀rẹ̀ 100 billion ẹlẹ́fun ní 50 láti jáná ẹ wá rí ìsìn owó ní november ẹfun ní 30 billion ẹ sì fáwọn ṣéètì yòókù lówó tí wọn béèrè kí ẹsẹ ẹsọ yẹ pé pd control state kò sẹni kòkù ṣé kankan náà ṣéètì yẹn náà tọlọ sọrọ ṣéètì ẹgbẹ fún un lówó nígbà àjà wá dé láti fi yẹyẹ gómìnà ẹ wá ń sọ gómìnà wá sọ wípé 30 billion nígbà tí ọba ṣe 50 billion kò ní tọ́ọ̀ṣe nítorí pé wọn fẹ́ implicate òun ni sẹ́ǹgẹ̀tì mi pé nígbà tí wọn bá lè rí 20 billion gómìnà wọn sọ pé nígbà táwọn fẹ́ gba 20 billion wọn ní káwọn ó mú kéèkì báàkì wà fẹ́ gbogbo ẹ̀yìn àti wọn wá nínú òwe kí ló dé tí ìjọba àpapọ̀ náà ò gbé ìgbìmọ̀ olùwádìí sílẹ̀ lé láti ìwádìí pé àwọn oníyàn fẹ́ gba kí sọ̀rọ̀ bí corruption of the highest order náà nìyẹn àwọn èèyàn máa fẹ́ pé lẹ́mìí gan mo jẹ́ gómìnà ìyìn ní 430 billion nítorí wọn fẹ́ fi implicate mi ni wáyé tí wọn rí 50 billion ẹ mú jà dá wọn lóhùn wíkẹ gbogbo àwọn kí wọn bá ń sọ̀rọ̀ ọmọkàn mọ́ fi wọ́n rẹ́rìn ni wọ́n kàwọn náà wọ́n ṣe gbọ́ ẹ lónìí ọkàn máa ń sọ̀rọ̀ bí wọn náà jẹ́ gómìnà ò lè ṣe jù bẹ́ẹ̀ lọ wọ́n ṣe 30 billion nígbà pé 50 billion wọn náà lágbára nípa wíkẹ ẹ má dà wíkẹ ló ń jàre ìjọba àtúnyẹ ọjọ ti gbé akínní jáde kán náà lọ gbé defense ẹ jáde kárí.
3: Ẹ já fẹ́ lómi láǹfààní ẹ ṣe o ẹ ṣe gan ni ẹ ló ẹ ti wọlé o.
4: Ẹ káàárọ̀
3: ẹ káàárọ̀
4: sá ọlọ́run àfin ṣe o
3: báwọn
4: ṣe kàn ní yógún
3: o àmì o
4: ẹ rí láti ìdò ni mo ti sọ̀rọ̀ mo fi dìrà mi láti ìdò ọlẹ́nu tó ṣòro akínde gan ẹ̀ akérèdọ́gbọ́n mọ́gbọ́n olùdókàgbọ́n tó ń la ọ̀dà gbòòrò tí ha ti ń pè é ní gbogbo olókàgbọ́n ló ti dàrú tán ẹlẹ́pọ́pútà tí wọ́n ní wọ́n ti sọ fílẹ̀ méjèèjì àrí kankan ọlọ́run fún ẹsẹ̀ ó dàwọ̀.
3: ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ̀lọ́ ẹ ti wọlé o ẹ káàárọ̀
5: ẹ káàárọ̀ sọ.
3: Yes sir.
5: Mo bá kún di anímọ̀ta ọ̀run sọ.
3: Láti bó sà?
5: Látọ̀jọ́.
3: Ẹ ṣe o.
5: Ẹjọ́ gbogbo àwọn ilẹ̀ tí gómìnà wa ta lọ́wọ́ bẹ́ẹ̀ sí ilẹ̀ àwọn tó ń bọ̀ lọ́wọ́ táwọn tí wọ́n ti wọ́n ti ṣèlú síwájú wọn lájọ́ wọn ti ta nǹkan kankan lẹ̀ ni láwọn fẹ́ wá dédé bá.
3: Ẹ bá gbọ́n sókè dákun ká lè gbọ́yìn dáadáa.
5: Ẹ jẹ́ pé àwọn tó síwájú wọn bá ti ta àwọn ilẹ̀ yẹn ni tí láwọn fẹ́ wá dé bá gbogbo ilẹ̀ gbogbo ilẹ̀ tó wà ń bàjẹ́ ni wọ́n ti ta.
3: Gbogbo ilẹ̀ ìbàdàn pátá
5: tó wà fẹlẹ fúnjọba.
3: Ok bá ní pé ibi tá à ń gbé ìwọ̀n òdì ìta.
5: Gbogbo ogun tí wọ́n lè gbogbo títí tó ń bẹ́lẹ̀ tó ń bẹ́lẹ̀ fúnjọba káwọn tó lọ níwájú wọn protect torí ọjọ́ iwájú gbogbo ìwọ́n ti pàṣẹ state ta. Àwọn èèyàn tí wọ́n ń gbàlẹ́ wọn wọn ò compensate wọn tó wà pọ̀ ara wọn lọ́wọ́ fáwọn èèyàn ni.
3: Jẹ́ bàbá ẹ dákun ẹ mọ̀ bínú eléyìí tẹ́ ń sọ yìí pé wọ́n gba àwọn ilẹ̀ àwọn èèyàn nǹkan kan wọn compensate wọn ǹjẹ́ ẹlẹ́rìí fún un.
5: Ọ̀rọ̀ tó wà bí ẹni ni ìjọba rí ìrọ̀lẹ́ èèyàn tí wọ́n protest tí wọ́n jáde tí wọ́n ní.
3: Ti sákúlá ròdù la gbọ́ o a gbọ́ pé wọ́n gba ilẹ̀ àwọn èèyàn o.
5: Ilẹ̀ àìmọye ọjọ́ àmọye àwọn ló ti wọ́jọba lọ kọ́ ìlẹ̀ gbígbà.
3: Ọ̀dà ẹ ṣeun.
5: Àmọye àwọn èèyàn ni wọ́n gbalẹ̀ wọn gbogbojọba ni wọn ṣe ìmọtalẹni nìkan ni wọn iṣẹ ara wọn ni wọn ṣe ìmọtalẹni nìkan ni wọn ṣe.
3: Eléyìí tí wíkẹ wá sọ ń kọ ojú wo lẹ fi wò ó.
5: Èsì wíkẹ sọ àwọn tí ò bá tẹlẹ wọn ò ní sọ.
3: Pé òótọ́ ni wíkẹ sọ.
5: Tí wọ́n gba 30 billion lówó tó dìjà ṣé wọ́n sọ ní nìkan kan pé ipa òfin àwọn òdòwò ni. Ìgbà yẹn tí fáfáràn ṣe sọ pé wọ́n gbowó wọ́n kọ́ dínà rẹ̀ wọ́n láwò gbowó kankan. Ìgbà tí wọ́n wá kọ́ ẹ̀rí jáde tó kọ́ tó tó kó evidence wa fún òwà nìkan kankan mọ́.
3: Ọ̀dà ẹ ṣeun.
5: Wọ́n ò wà transparency.
3: Níwòye ti yín. Ẹ ṣeun ẹ ṣeun.
5: Ṣé báwo la dìbò fún wọn lákòókò lẹ́nìkejì? Kánífọ́n ni ẹ ṣe lẹ́nìkejì lọ́ba ṣe lákòókò ni. A ní dìbò fún wọn lẹ́nìkejì.
3: Ọ̀dà ẹ ṣeun bàbá wa látọ̀jọ́.
5: Ìjọba àkọ́kọ́ wọn àti kejì wọn káwọn náà gbé sóǹdì wọn fún yín káwọn ń ṣe lọ yìí fún bẹẹ làwọn ṣe ṣe sọ alákọọkọ tó ń wá ni ká dìbò fún wọn lẹ́lẹ́kejì.
3: ẹṣeun fẹ́rọ̀ tí yé o ẹṣeun gan ẹṣeun bàbá náà ìṣẹ́fẹ́ sàn kankan.
0: ẹ ṣe rí mo fẹ́ kí ẹ mọ̀ pé kì í ṣe gbàgede òṣèlú la wáyé o gbogbo ẹyin tẹ ẹ bá ń sọ̀rọ̀ pátápátá ẹ mọ̀ ṣe rí ẹyin tó jẹ mo fẹ́ kílẹ̀ à ń kankan fún yín.
3: ẹ jẹ́ ká gbé pè é lọ́wọ́.
6: hello sir ẹ káàárọ̀ sá bàbá wọn lè ṣàti fídíò.
0: yes sir ẹ káàárọ̀ sá.
6: yẹ̀sà ẹ jọ mo kàn fẹ́ fi contribution tèmi sí ni pápápá bàbá tí wọ́n sọ̀rọ̀ pẹ̀lú ìtara ní ìsìn sàmà sà. yẹ̀sà ẹ jọ bàbá mi béèrè lọ́wọ́ wọn pé ṣé gómìnà wa gba ilẹ̀ tiwọn ni.
3: ọ̀nà mo ṣe ń béèrè àwọn ẹ̀rí.
6: wọ́n dẹ̀ sọ ibi tílẹ̀ wọn wà àǹdẹ kan dẹ̀ tó bá béèrè lọ́wọ́ pé position ni gómìnà wọn wà fún wọn. Ìbò ní iléeṣẹ́ wọn wà kan fi ń bá gómìnà ṣiṣẹ́ tí wọn fi mọ̀ pé gómìnà wa wà transparent because at least ìsìn ká ni mò ń bá bàbá wọn ní sọ ṣiṣẹ́ màá ti mọ kàràtà bàbá wọn ní sọ pé bàbá wọn ní sọ wọn transparent wọn ni kan fún mi ní 10 naira 2 naira ni wọn fún mi and then gómìnà wa ẹjọ́ yí wọn pé àwọn ni gómìnà ọjọ́ state. Aṣàkóso Ọyọ́ state ọwọ́ wọn ló wà gbogbo tí wọ́n dẹ̀ ń ṣe ó tẹ wa lọ́rùn eléetọ́ ní àwọn ló dìbò fún ìbò ẹyọ kan ni wọ́n ní àpáta dìbò fún wọn a complain ibi tí wọ́n dẹ̀ ṣe ń lọ ibẹ̀ làwa dẹ̀ ṣe ń lọ. àwa ò lè gbé nǹkan tá a ní sọnù káwa lọ gbé nǹkan tí a ní. I'm beside that Ọyọ́ state ìlú dáadáa ní state dáadáa ní. Mo lè sọ ọmọdé mọ láti ayé bàbá wa láti ọlọ́run bá wa tẹ́wọ̀n sáfẹ́fẹ́ rere títí débi tá a wà yìí. We have been blessed with governor. Kálukú ló nípa rere tí wọ́n kó. But Ṣèyí Mákindé bàbá wa wọ́n ṣe dáadáa ju àwọn ìyókù adẹ̀ fún nígbà wọ́pẹ́ ẹni tó ń bọ̀ ọlọ́run àtúnjẹ́ ó ṣe ju Ṣèyí Mákindé. But ẹni tó sọ̀rọ̀ ní ìsìn ẹ ti mọ̀ pé àwọn alájẹ bá.
3: ẹṣeun oníkàlùkù ló lérò ọkàn ẹ̀
0: ẹ̀ wo ọ̀rẹ́ mi sórí ẹ̀ tí mò ń sọ ni kì í ṣe pé ọ̀rọ̀ òṣèlú là ń sọ pàṣẹ but bí ṣe mọ̀ pé wíkẹ́ ló dọ̀rọ̀ lẹ̀.
3: ẹ̀ ó wọnú ara wọn náà ni ó wọnú ara wọn
0: ni ṣé wá rí n bọ̀.
3: hello.
7: hello.
3: yes sir.
7: Mo fẹ́ sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ ilẹ̀ sáfúláàrù ẹjọ́. Èmi ọ̀bà wà fẹ́ kẹ́ẹ̀dì tẹ́ ẹ rílẹ̀ jẹ́ gọ́ọ̀mì Switzerland ni. Nígbà àbúrò mi fẹ́ra lẹ̀ ń bẹ̀, àwa lọ find out local government àti ṣe wá nílẹ̀ yẹn tí ilẹ̀ ìjọba ni kí ló jẹ́ alọ́ra lẹ̀ síbò mí. Nígbà tọ́rọ̀ yẹn tẹ́lẹ̀ níṣẹ́ là ń yin lọ́run lógo tẹ́ ẹ rí ilẹ̀ tí wọ́n fi kọ́tàkúláàrù òdì yẹn ilẹ̀ ìjọba ni gọ́ọ̀mì ọ̀gbálẹ̀ nìkankan.
3: Ìyẹn pé àwọn tó nílẹ̀ bẹ̀ wẹ́ pé wọn ò ṣèwádìí kan tó rà á. Hello baba. Ọ̀dà ìyẹn ò ti rí ẹ̀sùn kankan bọ̀.
0: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ kì í ṣe pé ọ̀rọ̀ òṣèlú là ń sọ but ọ̀rọ̀ bí nǹkan bá ṣe yẹ kó rí ni là ń sọ nípa ẹ̀. Ẹ rí i pé I'm bringing it autonomy pé kìíní ó kàn kọ́mi ni ó já wọlé ni. Autonomy local government ẹ mọ̀ jẹ́ ká gbàgbé pé gbogbo governor ló affect you. Gbogbo àwọn governors yẹn ni wọ́n fọwọ́sowọ́pọ̀ o. Kì í ṣe governor Ọyọ́ state gan o. Ẹ rí i ni pé gbogbo 31 or 32 governors APC gan ló mú jù. So ti yé ní ìsìn. So tá a bá wá fẹ́ sọ̀rọ̀ pé bóyá wọ̀n fún local government ní autonomy ẹ̀rẹ́ sáà ní ìsìn. Ìyẹn tún dá dúró wípé ṣé Ṣèyí ń dá owó wú fúnra ẹ̀ ni. Níwọ̀n ìgbà tí ẹjọ́ sì ti wà federal government ló yẹ kó yanjú gbogbo nǹkan yẹn kó pín owó fún kó pín ti state fún state kí local kó gba tiẹ̀ náà nígbà tẹ́jọ́ tí wọ́n ti dájọ́ lórí ẹ̀. So bó ṣe jẹ́ nìyẹn. So bàbá wa sọ̀rọ̀ ibi tá à ń sọ̀rọ̀ pàún ni pé irọ́ pípa sí àwọn olóṣèlú àwọn tá bá wà lórí àpèrè ẹ jẹ́ ká stop ẹ̀. Nǹkan tẹ́yìn tí ẹ bá rí ní òkodoro ẹ mọ́ iye tí Wike sọ yẹn nísìn a ó rí i pé ó fẹ́ fi tánìṣì méjì gọ́vnà wa ni sóti ẹ nísìn. Bí gọ́vnà wa bá ṣe nǹkan tó bá kù díẹ̀ káàtó ti wá ni pé ẹni tó bá jẹ́ analyst kó sọ pé ibi tó kù sí ni abẹ́mọ̀ ìbéèrè tẹ́ bá sì ti sí wa la gbọ́dọ̀ dáhùn kì í kàn sí pé àmọ́ ìyàwó ọ̀tún tàbí wo òsì bó ṣe jẹ́ nìyẹn o.
3: ẹ ṣeun o ọ̀jọ̀gbọ́n Wale Egbewumi Baba One Nation fun alaye ati oju to je pe eyin na e tun fi lanfani ati wo ninu ose ta wa yin na ni ini awon deran deran no ni pe won tun se ikolu ni ipinle Delta awon eniyan emu ebe odo to je pe won ni o nbe ni ijoba bile iwo orun doka ini ni iyan ni ipinle Delta se pe won se be ise ti won ni kan ma dako ini oni kaluku in lo ti sa sala fu emi re o latari ikolu awon daran daran ni agbegbe na yato si yun omi yale agbara ya shobo ibi ti mo nlo ori ogbin ni baba one nation omi yale agbara ya shobo na o ba ile toto igbaniye ati awon ile oko je ni ipinle Bayelsa oro n wa ti wa n di owa ran ka jarana ka owara nkaka kaka kewe agbonde lile nile bi orun akika ni odun ta wa yi libi ti oju lade yi ki omi yale ko si ma yo wa lenu lorile ede Nigeria ki daran daran pelu pe ijoba ni eja se bi ti won ti mo keran si o igba kan awo kan sibe kan si ma ni wa lara lori pe a ndako to de en affect ounje wa e ba da si baba one nation agba e wa loja kuri omo wo
0: o se seri eja so toro funra wa tori pe ai lo so rorun paka o to apire fo mi riwo ebi ti ba npa tin pa wa lori lede Nigeria ni nsin awon agbesunmo mi okun kan to je pe kebi o fi ma pa awon mo ri lede Nigeria esi mo pe en to ba lo dako to dide lati bi kan to lo dako e o ri bi pe o na gbiyanju ni pe kebi o ma pa awon ebi re ko si ma pa araalu nitori pe ninu oko to ba ta to ba da ni o ta ninu oko to ba si ti to ba da yen na ni o ti mu nkan to ba to na ba fe je atawon ebi re nibe ninu oko yen na ni nigbati awon danadana ba si nse ru nkan bayi o fi han wi pe awon gan ka eyan won ka eran malu kun ju eyan lo awon nkan to si ye kan ti ki ka ma mojuto ka won ijoba wa ma mojuto ni ijoba apinle ni ijoba abile ni ijoba apapo ni koda o kan bale ilu o kan awon eyan awon otokulu ilu lati le se kini o kan mojuto oro won e ti won lo kolu won nile Delta ni isin se mo pe won tin koja aye won tun ti koja si ona beye niyan e o ri wi pe igba won ba destroy gbogbo nkan to ye ki won ti ka won eyan fi se ara loore fun jije mimu tan ba destroy tan tun pa won eyan nibe e o ri wi pe o takola kai bi asa baba wa Bolarin wa so nkan yen takola kai e ti mo pa won people yi awon eyan won yi won wa bi eyan gidi gbogbo awon ti won je danadan ara won kan tan se daada o ara won kan ninu won to je pe won ni emi itaje sile sugba awon ko loro si inu won epo to wa ninu alikamo awon na ba gbogbo nkan yi je titi da koko tan so yi nitori wi pe won siku nile ka ro jire nbi gan so ta ba tete mojuto kasi tori pe won o ti simi gbogbo awon ti won ba je oluso ti won je awon ti won je pe won da bobo ipinle kookan o kaluku won ki won dide bayi lati le dekun re at then ekini no ekeji ijoba wa papa to je ijoba oke sebi etile o pese ibi ti won o ti mo ti won o mo lo fun won ki lo wa de to fi je pe inu oko oloko o ni won tun da imolu won lo in to le wulo fe eyan eran ko lo nje ti si ba be ti ba nkan je so idi ni to fi dabe ni wipe ise agbe won o je ko fi idi mule daada bo se ko fi idi mule eyin o ba awon awogede ngbe ta ba to wa fe soro lori ise agbe omi agbara ya sobu ya le mo ran ti enikan nigba kan eti pado ni ma ngbin efo re si ni ma ngbe gbogbo nkan re si nje je mo pe odun ti mo nso yi ti omi ya gbogbo oko re gbogbo nkan oko yen lo baje ti gbogbo yen kini efo yen de ti o ti se soke dada to ti ruwe to ka je pe ko kan kere nkan re ni se ri ti yen ba fe te ba fe da ti yen ba fe da oko kin so pe gbogbo awe yen ta ba fe da ko bayi e je ka ma ri wi pe a ogun si eti odo tori ta ba ti pele gbe nkan awon nkan ogbin wa to ba ti wa leti odo ko si bo mi o se ni ibaje omi so le de bi wi pe o lagbara ju awon owo na je se igana awon jese Tyson Tansy Fury Anthony Joshua o lagbara ju won lo omi o dabi ko dabi pe eyan ko dabi eyan rara so any to ba wu lo le gbe lo kolo mo je o gbe nikan kan wa lo kolo mo je o ba nkan wa je so idi ni to fi dabe ni wipe eto agbe ta ba ti fe gbe nkan nitori olo e je ka ma ri wipe a gbin si ipado nibi todo o ti baje tabi ni inu ira tori e ri pe operation feeding nation to mo fi ko ni gba kan operation feeding nation ni joba gbede to so fun wa nipa ise agbe ke bi ma pa wa leyin wa ola se bi o ti ma pa wa ba ni gba ti awon banditi ti en ba nkan je ti awon fulani ko e koloro si danadana mi ti won ba nkan je kan gbe K47 kan gbe kaakiri se bi o ti ma pa wa bayi lori lede Nigeria so awon kan won yi ni e je ki a se akesi eyin joba wa o kan yin o kan yin eyin lo ti e wa kan ju lati ri wi pe e ba wa fight awon eyan won yi tori pe won fe gbo eyin na e mo gba fun won ase wa lowo yin e je ki won mo wi pe nkan ti won se o ku die ka to ibi e ba pese fun won je won mo koja boundary won ki onje o le su abo tori mo ranti wi pe eni onje tiwantiwa ni ka sa mo je abi be ko nkan tiwantiwa ni ka mo lo e jo bo la se fe lo nkan tiwantiwa aye igba kan ri a riru eleyi now iru nkan bayi o sele nitori wi pe akoko igba na awon te ngbin koko won ri koko won won gbin obi won ro bi won awon to ngbin ki lo npe roba won tori pe apa asale bayi awa la mo npa okan ogbin apa oke nbe yen ni won tin da mo lu tan da iran ko de si pe wahala kankan wa trade by barter ni iwora ti bi iwora tohun kemi na funra la mi na kemi na ra ti e lodo ti e so ti e nisin so in to wa ni le yi awon ijoba wa to lati pada si ese aro ti won fi nse tawon ijoba agba na ti won fi nse ti nkan kan fi ti awon nkan fi sun wa bo ngba na so ti won ba fe ki o je pe awon nkan ta wa na npese ni abele o gberu si bo si je ni
3: ambassador ojogan wale egbewumi e ba gba awon nigeria ni moran ke bi ati ndagbe re
0: e se oni an se on lobe se emi na ko wa binu se ri awa ti a je ayanyan na eto tabi ka pe won ni lameto tabi oruko mi ta ba pe won ki se pe lati tako enikankan o rara o in ta n gbiyanju ni pe en to ba se eje ka so po se en to ba ku die ka to eje ka ran leti pe nkan to n se yen o ku die ka to ko le yi pada ni o so gbogbo eni to ba ti n da si eto ko ma ri wi pe in to n fe da si o ni tumo ki se campaign la ni ki a wa se bi ko se pe ka so reality en to ibi ti eyan ba ku si e ja so pe ibi bayi lo ku si ibi ti o yan ba si da si e mo ja bo na olodum mara bo si je niyan to oruko temi ni ambassador wale egbewumi baba one nation
3: e seun baba one nation ti a pe yin ti e de je wa laro ni e se pupo adupe o adupe pe okun oniyan se olobe se gbogbo eyin te ba wa je e seun e ku aibinu ta ba ti dide ìròyìn àgbáyé ni ó wà lédè Ìbò àti lédè Yorùbá. Mo nígbàgbọ́ pé ẹ ti rí kan àbó mi ẹ ti rí dìmú lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ tòní o. Látorí àlejò tá a kọ́ ní ìyẹn ọ̀nàrẹ́bù Ọlárẹ́wájú Òkè-Sòótọ́ tó fi dórí àwọn ọ̀rọ̀ tá a mẹ́nubà lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ yìí. Tó bá di alẹ́ ọ̀la ẹ tún jẹ́ pàdé lórí àkọ́tún ètò ìtàn àwọn akọni. Tàátù ti lórí ọ̀fẹ́ láti mú ìtàn àwọn akọni wá fún yín láṣọ Ìlédùmarè. Ẹni tó gba ẹ̀bùn ìtàn àwọn akọni níjẹ́jọ́ ẹ̀bùn léyìí tí ojúko tó ń jẹ́ pé ó máa ń fáwọn èèyàn lẹ́bùn lórí ètò ìtàn àwọn akọni. Alàgbà àgálókè Fatókun tá a bá ti dìde a lọ fún wọn lẹ́bùn wọn. Fún ìkéde ìpolongo ọjà ẹ fẹ́ jálejò lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n ẹ láǹfààní àti pọmọláwọlé màá gbé màá jẹ́ yín o. 0813-864-2544 0813-864-2544 Kára láyọ̀ ká pàdé níre ká má dolódì lẹ́yìn ara wa. Mi ò fi yín sínú ìbànújẹ́ o, mi ò dẹ̀ ní bá yín nù ìbànújẹ́ láṣọ Ọlọ́run Ìlédùmarè. Tèmítọ́pẹ́ Ọláwọlé ọmọ bàbá Chaplain MC Noodles ló ń dágbére lápá bí pé ó dàbọ̀.

ìdìbò wọn ètò ìdìbò náà ló wáyé láì tí ì tó oṣù méje lẹyìn ìṣẹlẹ wàhálà àwọn aṣíkiri aṣíwọlú tó dá lórí ogun lọgọ àwọn ọdọ ìlú morocco eléyìí tí wọn yàwọ agbègbè spain ti ceuta gẹgẹ bí èsì ìdìbò náà eléyìí tán fi léde lónìí ẹgbẹ òṣèlú palm òun ló mú ipò ìjókòó ilé asòfin ọhún tó jẹ 95 nige nínú ìjókòó ilé asòfin ọhún tí àpapọ rẹ jẹ 1.4 nige. ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà donald trump ló ti kí ààrẹ ìlú china xi jinping káàbọ̀ sí iléeṣẹ́ ààrẹ nílé funfun lónìí fún ìpàdé láàrin àwọn olórí méjèèjì èyí tí ó ṣàfihàn ìbáṣepọ̀ wọn eléyìí tó dúró ṣinṣin pẹ̀lú aáwọ̀ tó wà láàrin wọn. ìpàdé náà ni ó jẹ́ ẹlẹ́ẹ̀kejì lọ́dún yìí láàrin àwọn olórí ọrọ̀ ajé tó tóbi jùlọ méjèèjì náà ṣùgbọ́n ó jẹ́ ìgbà àkọ́kọ́ tí xi ṣàbẹ̀wò sílùú washington nínú ohun tó ti lé ní 10 trump kí xi bó ti ń gúnlẹ̀ lánà òde yìí ìgbà àkọ́kọ́ nínú 11 eléyìí tí ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà yóò kí olórí ilẹ̀ òkèrè káàbọ̀ ní gbọ̀ngàn andrew ìgbésẹ̀ tó wáyé gbẹ̀yìn ní àkókò tí ààrẹ barack obama sì wà nípò ní bó ti ṣe lọ kí olórí ẹ̀sìn pope francis káàbọ̀ lọ́dún 2015 gẹ́gẹ́ bí àkójọpọ̀ ìròyìn ti àjọ c-span tó ń tẹ̀lé ètò iléeṣẹ́ ààrẹ nínú àtẹ̀jáde eléyìí tí iléeṣẹ́ ìròyìn china xinhua fi léde lórí bí ààrẹ wọn ṣe ti gúnlẹ̀ ireti xi ò ní fún ìbáṣepọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ pẹ̀lú orílẹ̀-èdè amẹ́ríkà pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ lórí wípé kí beijing àti washington kan fọwọ́sowọ́pọ̀ kí wọ́n máa ṣiṣẹ́ pọ̀ láìjẹ́ alátakò síra wọn pẹ̀lú wípé ìbáṣepọ̀ lálàáfíà eléyìí tó wà láàrin orílẹ̀-èdè méjèèjì ọ̀hún ó sì wà ńlẹ̀ bẹ́ẹ̀ kò tí ì yí padà. adájọ́ ti pàṣẹ pé kí ìjọba trump ṣe ìdápadà ìfúnniláàyè sí iléeṣẹ́ ààrẹ nílé funfun lójú ẹsẹ̀ fún àwọn iléeṣẹ́ ìròyìn mẹ́ta èyí tí wọ́n ti dènà mọ́ láti má wọnú gbọ̀ngàn náà lọ lọ́sẹ̀ tó lọ nípasẹ̀ ààrẹ ilé ẹjọ́ columbia ológbe àṣẹ ìdádúró tako ìfòfindi ọ̀hún kalẹ̀ eléyìí tó túmọ̀ sí wípé wọ́n gbọ́dọ̀ fún iléeṣẹ́ ìròyìn cnn ms now àti politico láǹfààní láti wọlé sí iléeṣẹ́ ààrẹ náà padà láàrin 14 lẹ́yìn ìdájọ́ nípa bí ìgbésẹ̀ náà bó ti ṣe rúfin ẹ̀tọ́ tó wà nínú ìwé òfin. àwọn iléeṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ó ní wọ́n pe ẹjọ́ lẹ́yìn tí wọ́n gba ìwé tí wọ́n fi ń wọlé fún àwọn oníròyìn wọn tí wọ́n gbà lọ́wọ́ àwọn oníròyìn wọn tí wọn ò sì láǹfààní láti wọlé sí iléeṣẹ́ ààrẹ ní ilé funfun. ìjọba trump wọ́n sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ ọ̀hún ní ilé ẹjọ́ pẹ̀lú ẹ̀sùn tí wọ́n fi ń kà wọ́n iléeṣẹ́ náà fún wípé wọ́n ń ṣe ìgbéjáde àwọn ìròyìn ayédèrú bẹ́ẹ̀ ó sì ń dúnkokò mọ́ ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè gbogbo ọ̀rọ̀ eléyìí tí ilé ẹjọ́ kọ̀ sí. ilé funfun kò tí ì wá fèsì tàbí fọhùn lórí ìdájọ́ náà ó sì ṣeé ṣe kí àwọn agbẹjọ́rò ààrẹ kí wọ́n gbé ìgbésẹ̀ sọ́wọ́ iwájú lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹjọ́ náà. ní àkótán nínú ìròyìn eré ìdárayá lágbàáyé gbogbo ètò ló ti tò fún ìfẹsẹ̀wọnsẹ̀ ti ìpelegede ìdíje ife ẹ̀yẹ àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ èyí afcon láàrin ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ lọ́kùnrin ti orílẹ̀-èdè nàìjíríà yún super eagles àti ikọ̀ madagascar brio ìfigagbága ọ̀hún ní ìfẹsẹ̀wọnsẹ̀ ìpelegede alákọ̀ọ́kọ́ wọn fún ìdíje ètò ọdún tó ń bọ̀ èyí tí kenya tanzania àti uganda yóò mọ gbàlejò rẹ̀. ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún yóò wáyé lọ́la òde yìí ti ṣe ọjọ́ ẹtì dímọ̀ 15 oṣù kẹsànán ní gbọ̀ngàn ṣeré godswill akpabio nílùú uyo ní déédéé bí 5 ìrọ̀lẹ́. ibùdó ìpàgọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù super eagles ní ti ń hó pẹ̀lú báwọn agbábọ́ọ̀lù náà bí wọ́n ti ṣe ń fi ìgboyà wọn hàn tó ń ti ìlérí láti sa gbogbo ipa wọn láti lè jáwé olúborí. èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí. ìjọba àpapọ̀ ti sọ̀rọ̀ lórí àjọṣepọ̀ tó jinlẹ̀ eléyìí tó wà láàrin nàìjíríà àti china lẹ́ka ọ̀rọ̀ ohun àmúṣagbára eléyìí tí wọ́n pe yóò ṣèrànwọ́ láti jíṣẹ́ iná mọ̀nàmọ́ná iná ọba tó dára àtúnṣe sí ohun amáyédẹrùn ohun àmúṣagbára wa
ati

ìpèsè àwọn ohun èlò rẹ̀ lábẹ́lé fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn olórí olórí ẹ̀sìn aṣojú ìjọba gbogbo èèkàn gbogbo nínú òṣèlú tó fi mọ́ àwọn àjọ àwùjọ tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ ó ní wọ́n ti ń pè fún ìfaradà láàrin àwọn ẹlẹ́sìn gbogbo tó ń ti ìbágbépọ̀ alálàáfíà pẹ̀lú ìkéde wípé ibi tí ìfura ní ti ọ̀rọ̀ ẹ̀sìn ìkórira àti ìpínyà ibi tó bá wà kò lè sí ìdàgbàsókè tó nítumọ̀ níbẹ̀. Orílẹ̀-èdè Morocco yan àwọn aṣòfin tuntun lẹ́yìn ìbò eléyìí tó wáyé lánàá òde yìí níbi tí àwọn olùdìbò tí wọ́n ti dìbò 38% eléyìí tó kéré jùlọ jọjọ nínú bí 20 nílùú ọ̀hún. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump kí ààrẹ ìlú China Xi Jinping káàbọ̀ sí iléeṣẹ́ ààrẹ nílé funfun lónìí fún ìpàdé láàrin àwọn olórí méjèèjì èyí tí ó ṣàfihàn ìbáṣepọ̀ wọn tó sì dúró ṣinṣin pẹ̀lú aáwọ̀ tó wà láàrin wọn. Nínú ìròyìn eré ìdárayá gbogbo ètò ló ti tò fún ìfẹsẹ̀wọnsẹ̀ ìpèrègédé fún ìdíje ife ẹ̀yẹ tàwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ ẹ̀yún AFCON láàrin ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ lọ́kùnrin torílẹ̀-èdè Nàìjíríà Super Eagles àti ikọ̀ Madagascar. Ìfigagbága ọ̀hún ní ìfẹsẹ̀wọnsẹ̀ pèrègédé àkọ́kọ́ wọn fún ìdíje ọdún tó ń bọ̀ èyí tí Kenya, Tanzania àti Uganda tí wọ́n jọ mọ́ gbàlejò rẹ̀. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní. Àkójọpọ̀ tó ń ti àtúntò ìròyìn náà ló wáyé látọwọ́ Kunle Olowu. Ẹ darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo Wells Radio 893. Bákan náà ẹ bá wà nífẹ̀ẹ́ kẹ́ ẹ sì bá wa pin káàkiri lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wells Radio 893 FM fanpage lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com fún àwọn ìròyìn eléyìí tó bá ṣojú yín tẹ ẹ fẹ́ kàn sí wa lórí ẹ̀ ẹ kàn sínú kolo ìkóròyìnjọpọ̀ wa lórí nọ́mbà yìí 091-689-3000. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ọ̀ Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ kú kalẹ̀.

Buddy FM. Magic. Nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n pọn yìí? West Radio 89.3 FM. Nǹkan agbẹ́mágbẹ́.

lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo àwa tá a jẹ́ ọkùnrin, gbogbo àwa tá a jẹ́ obìnrin, a ò ní ṣiṣẹ́ fọ́mọ ẹlòmíì jẹ. Àwa tá a ṣiṣẹ́ náà la máa fọwọ́ ara wa jẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúnúyàn eléyìí tá a wà yìí. Báwo ni ìṣẹ̀lẹ̀ tọ̀sán yìí gangan ṣe ṣẹlẹ̀? Ó ṣẹlẹ̀ pé àwọn arákùnrin méjì nígbà náà lọ́hùn, bọ́ìsì ni wọ́n, ọmọ léńje léńje ni wọ́n, wọ́n jọ ń ṣe ọ̀rẹ́. Àmọ́ ìkan ní owó lọ́wọ́ gan, Ọlọ́run gbé búrùjì fún, owó ń bẹ lọ́wọ́ ẹ̀ dáadáa, ó ní owó gidi gan ní ọwọ́. Àmọ́ ìkejì ẹ̀, à ń bẹ Ọlọ́run nìyẹn, àmọ́ wọ́n jọ ń ṣe ọ̀rẹ́. Àmọ́ arákùnrin yìí eléyìí tó lówó kò rí pé bóyá òun ní owó lọ́wọ́, kò fi ṣe ìgbéraga rárá sí ọ̀rẹ́ ẹ̀. Ohun tí arákùnrin yìí bá jẹ ìyíyí tó lówó lọ́wọ́ ẹ̀, òun náà ló máa fún ọ̀rẹ́ rẹ̀ jẹ. Nǹkan tó bá mu gẹ́gẹ́ bí ọ̀dọ́mọdé olówó, òun náà ló máa fún ọ̀rẹ́ rẹ̀ tí ò rí nǹkan kan mu, òun náà ló máa fún mu. Kò ṣáà jẹ́ kí arákùnrin yìí ó màlá pé kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ ohun tí Elédùà fún ní ìkápá pé kó máa ṣe fún ọ̀rẹ́ ẹ̀ ló ń ṣe. Wọ́n bá eré àníyàn lọ. Àmọ́ arákùnrin eléyìí tó lówó yìí, ó ní àìsàn kan tó máa ń dígbà ṣe. Àìsàn yẹn máa ń ṣe. Nígbà náà lọ́hùn, bí ìyàwó olówó yìí ṣe sọ fún wa, ọlọ́kọ̀ òun ì tí ì lè ju bí 27 or 28 years lọ ńgbà náà lọ́hùn. Ó ní owó ń bẹ lọ́wọ́ ẹ̀ dáadáa. Àìsàn kan máa ń dìgbà ṣe, àmọ́ èyí tó jẹ́ obìnrin tó jẹ́ àfẹ́sọ́nù ẹ̀, òun ò mọ̀. Ṣùgbọ́n ọ̀rẹ́ yẹn mọ̀ pé àìsàn kan máa ń dìgbà ṣe ọ̀rẹ́ òun, ìyẹn ìtólówó lọ́wọ́ yẹn. Eléyìí tí olówó yẹn gangan ló wá fún ọ̀rẹ́ ẹ̀ tó lówó lọ́wọ́ yẹn ní advice pé ọ̀rẹ́, pẹ̀lú nǹkan tó ń ṣe ẹ̀ yìí, tètè wá ọmọbìnrin kan sẹ́gbẹ̀ẹ́ tá lè máa mójútó ẹ̀, torí tí àìsàn yẹn bá dé, kò bá lè tètè rẹ́ nìkan lẹ́gbẹ̀ẹ́ tó máa tètè fúgbà ẹ̀ tó bá ti jẹ́ pé wọ̀ nìkan ló wà nílẹ̀. Arákùnrin olówó yìí ó rí ọ̀rọ̀ tó ní làkáyè nínú tí ọ̀rẹ́ ẹ̀ tó sọ, ó rẹ̀ gbọ́ sí lẹ́nu. Ó fẹ́ arábìnrin kékeré kan. Wọ́n jọ ń bá eré àníyàn lọ. Kò pẹ́ kò jìnà, arákùnrin yìí ó fún arábìnrin yẹn lóyún. Nígbà tí ó fún lóyún,

arábìnrin yìí fẹ́ra kù. Gbogbo ìrìn àjò yẹn náà ju bí ọdún kan lọ sí ọdún bíi méjì. Ó fẹ́ra kù fún arákùnrin lówó yìí. Nígbà tí arákùnrin ti rí pé arábìnrin ti fẹ́ra kù fóun. Ẹ̀dẹ̀mọ̀ àwọn obìnrin míì wọ́n máa ń wò pé ọkọ mi lówó lọ́wọ́ yẹn sáré chance ẹ̀ kí n fi oyún kí n fi dè mọ́lẹ̀. Ọkùnrin yìí náà ó smart gan. Ó wá pe ọ̀rẹ́ rẹ̀ tán jọ ń rìn káàkiri. Ó ní a lè sọ pé ó máa pẹ́ kó yá, a dẹ̀ lè sọ pé ó máa yá kó pẹ́. Ó ní gbogbo ohun tóun ní gẹ́gẹ́ bí ọmọ ọkùnrin. Ó lóun rèé o. Ó wá ń dúró ẹ̀ fún ọ̀rẹ́ tí ò ní owó lọ́wọ́ yẹn pé ó ń rèé. Mo ní nǹkan báyìí síbi báyìí, mo ní nǹkan báyìí síbi báyìí, ìwé ẹ̀rí kinní kan rèé, èyí báyìí ni mo ní láàkáǹtì, ó ṣáà everything. Nígbà tó máa tó bíi oṣù bíi mẹ́jọ, oyún arábìnrin ti pé oṣù mẹ́sàn nígbà náà lọ. Kété ó kù díẹ̀ kó oyún máa ń lé bí a bí ọ̀sẹ̀ bí a bí méjì mẹ́ta. Ó kù bélénjá tárábìnrin yìí máa bímọ. Arákùnrin yìí máa jáde láyé, ilé tó jẹ́ bàbá olówó yìí. Ó jáde láyé o. Ikú pa o. Ó gba ìkúrújẹ lọ́wọ́ ìbọ̀ra. Láì fi àkókò ṣòfò. Ẹ dẹ̀ mọ̀ pé arábìnrin elé tó lówó fún bàbá olówó, òun ò mọ nǹkan kan pé bóyá bàbá olówó ti hand over property fún ọ̀rẹ́ ẹ̀. Àmọ́ ó sì ń wò pé ọkọ mi ń ṣe dáadáa, ọkọ mi ń ṣe dáadáa, ọkọ mi ń ṣe dáadáa. Bí ọkùnrin yìí ṣe jáde láyé, wọ́n gbọ̀nà wọ́n gba ìlú lọ torí àwọn ìlú bí òkè ọya nkankan yẹn ni arákùnrin yẹn gbà náà lọ́hùn. Wọ́n travel, wọ́n lọ sìnkú, wọ́n lọ bo òkú láṣìírí. Gbogbo àwọn tó yẹ kó wálé, wọ́n ti wálé ń tiwọn. Ọ̀rẹ́ arákùnrin yìí ìgbà tó ń bọ̀ padà lòun náà bá ní accident. Ìgbà tí ó ní accident ìlú tó ṣáà tí accident yẹn ti ṣẹlẹ̀ wọ́n ṣáà gbé ńgbà náà lọ́hùn. Ọlọ́run ni ò pa o. Bí ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta, bí ọdún kẹrin ló ṣẹ̀ṣẹ̀ lè máa dìde rìn díẹ̀ díẹ̀. Ìyá sì ti jẹ kísákísá, ìyẹn sí arábìnrin yìí lára, eléyìí tó fẹ́ bàbá olówó àtọmọ. Gbà tí ó rí ọ̀rẹ́ ọkọ ẹ̀ náà mọ̀. Ìgbà tára ṣáà máa padà bí a bí ọdún bíi mẹ́fà bí nkankan lọ̀rẹ́ ọkọ wá wálé. Ló ṣáà wá ìyàwó ọ̀rẹ́ ẹ̀ káàkiri. Àmọ́ kò fojú gan ni ẹ o, kò rí o. Kó tẹ̀ rí kó jọ di mímọ̀ pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ni ọkọ ẹ fi lẹ̀ kó tó jáde láyò. Àmọ́ kò rí o, ẹ mọ̀ pé ọdún yẹn ti pẹ́.

0: bẹ́ẹ̀ torí àkókò wa. Bàbá yìí ní ẹ̀wọ̀n ni arákùnrin máa kú sí. Torí pé òun ò fa ọmọ òun lé lọ́wọ́, ó wá jẹ́ ọmọ òun gbé ni. Òun náà dẹ̀ tí lówó ti ó ti ṣiṣẹ́ mọ́ iṣẹ́ tí ọ̀rẹ́ ẹ̀ fi ilẹ̀. Wọ́n wá gbé arákùnrin, wọ́n bá ti mọ gbàga. Ẹ̀wọ̀n ló máa orí aládé tó ń sùn ta. Oṣù kìíní kọjá, ìkejì kọjá. Ìyá arákùnrin yìí náà, ó máa wá ń wo ọmọ ẹ̀. Mọ́mì mi, kìí ṣòun ló ń pa àfẹ́sọ́nà òun. Mi ò fẹ́ dárúkọ, kìí ṣòun ló ń pa àfẹ́sọ́nà òun. Kìí ṣòun, ó lóyún ni, ó fẹ́ra kù ni, àmọ́ ó lọ yọ. Òun dẹ̀ ti sọ fún pé kó máa yọ. Màmá ni à, ta ló fẹ́ jẹ́, báwo náà ṣe fẹ́ gbàgbọ́ gbogbo nǹkan tó ń sọ yìí. Àti pé arábìnrin tí ó wá kó bẹ́ẹ̀ yìí, bàbá ò kò fa fún ẹ̀, bàbá ò dẹ̀ ti, God, gbogbo ẹ̀ ṣàkàn tiẹ̀ lọ́jú pọ̀ mọ́ra wọn. Ìyá arákùnrin yìí ṣàbẹ àwọn agbófinró ni pé kán tiẹ̀ jọ, kán fún un lórí ọ̀fẹ́ láti rí bàbá ọmọdébìnrin. Ẹ mọ̀ pé owó ń bẹ lọ́wọ́ ẹ̀. Bàbá yìí ṣáà ni òun ò tiẹ̀ ní ìtura, òun ò tiẹ̀ fẹ́ rẹ́ nìkankan. Àmọ̀ nǹkan tó kó sí arákùnrin nínú ìyẹn bàbá wa ló bá ní ó dáa, òun fẹ́ rí ìyá ọ̀daràn. Àwọn méjèèjì ṣàjọ pàdé ní police station. Arákùnrin yìí ò dá obìnrin yẹn mọ́ torí ìyá ti pọ̀ jù. Ìyá ti jẹ́ kí arábìnrin yìí gbó, ìyá ti pọ̀ jù. Wọ́n ṣàbùjọ ara wọn. Arábìnrin yìí bá ní bọ̀dá lágbájá. Arákùnrin yìí bá wọ̀ ẹ̀yin kọ́ ni ọ̀rẹ́ ẹ lágbájá lágbájá lágbájá. Ló bá wọ arábìnrin yẹn dáadáa. Ó ní yẹ́s yẹ́s èmi ni. Ló bá ní òun ní ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ tó ń lóyún fún gbà yẹn. Bàbá yìí bá káwọ́ ọmọ rí. Ìyàwó ọ̀rẹ́ òun. Ìyàwó ọ̀rẹ́ òun tó sọ òun di èèyàn, tó sọ òun di olówó, tó sọ òun di ọlọ́lá, tó sọ òun di ẹni pàtàkì láwùjọ. Àbí oyún ọjọ́ yẹn òun leléyìí. Ló bá ní bẹ́ẹ̀ ni. Òun ni. Ló bá káwọ́ ọmọ rí. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín. Ẹ̀yin ọlọ́gbọ́n ayé, ẹ̀yin onímọ̀ ayé, ẹ̀yin olóye ayé. Kí ni kí arákùnrin yìí ó ṣe? Kí ni kí bàbá yìí ó ṣe? Ṣé kó withdraw case yẹn ni? Àbí kó má withdraw case? Ṣé kó ro ti bàbá, ore tí bàbá ọmọ yẹn ti ṣe fóun bó ṣe yọ òun kúrò nínú ìyá àti ìṣẹ́ láti withdraw case yẹn ni? Àbí kó fi ìjọba lẹ̀ kí ìjọba ṣiṣẹ́ wọn bí wọ́n ṣe fẹ́ ṣe? Ẹ̀yin ọlọ́gbọ́n ayé, mo mọ̀ pé ẹ̀yin ilẹ̀ ń gbé tò yìí. Kí ni kó ṣẹlẹ̀? Ṣé kó bojú àánú wò ni? Àbí kán máa bá ẹjọ́ lọ? Kí ni kó ṣẹlẹ̀? Ta ló lẹ̀bi ọwọ́ ta lẹ̀bi ti wá gangan? Ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 091-6893-1000.
1: Hello?
0: Yes, sir. Orúkọ yín sábàbí tẹ́sí ń bá wa sọ̀rọ̀.
1: Ọ̀gbẹ́ni Adé Oríkáyọ̀dé ni ọ láti kó ọlá àpáṣá.
0: Yes, sir.
1: Mo dúpẹ́ lọ́wọ́ ilé-iṣẹ́ Abanidres fún ẹ̀bùn tán fún mi ní iṣẹ́
0: ọdún. Ọlọ́run ló lọ pẹ́ yẹn, bàbá. Ọlọ́run ló lọ pẹ́ yẹn. Ọlọ́run ló lọ pẹ́ yẹn, sà. Ọlọ́run ló lọ pẹ́ yẹn, sà.
1: Àti West Radio náà, ẹ ṣe ojú òní tì mí.
0: Àmì olú.
1: Àti Comrade Fisayo.
0: Ọlọ́run ló lọ pẹ́, sà. eba wa da se to awon to fe awon to fe da se
1: to ni ti ogbeni yen.
0: Yes sir.
1: So symptom is shift. Come with joy. Call the Lord, so he can be no be. Agbala yi bi gbogbo nkan se rin. Ati ri people who has to send me.
0: Iku tomo e ku ko lo be na komo yen kan ku na be o ti lo niyan omo yen na ni waju ko ni leyin
1: omo yen to para e
0: ha iyen na ru olafe na ni
1: sey impact baba e ti koko le omo okunrin yen o je ko mo yen okunrin yen ko so fun je nge ki ye ti e lo ba be se mo ti kan ye ti yo ju si ma yen ni pere o dun ko yo ni sele yes in that your most na person wa si omo tun ti bi mu jadi to wa ta won to wa ta iya yen to wa ni o so won yen o ye ki yen na ti je ni o te ma gba won ni ta o ti kokko wo je to su
0: ti
1: ko ti ku ku ni yen Allah ko sha no fun wa
0: eh mi o nba mi nba mi o e ma se o e se o e pe sori 0916893 1000 0916893 1000 hello hello tabi ke loju opo yi hello e ka sun sa oruko yin tabi te tin ba wa soro
1: olemi yo mane yemi latapete
0: e ba ada seto sa
1: seri yo bala ta pupo saba seri osawa da pupo nile yoba
0: yes sir
1: tengo
0: yes sir
1: e ko to wa na sun ke solo si
0: yes sir
1: iwe ton fi fe ya wo nile yoba laya tijo won la ko ni sori di lejon ati o laju so ba je pe ma momo yen ko kodo ni la mo ni o ba ti di oko yen ba ti di scholar pe yawo re o ni yen ile ju ba ti je o mo to ba fe fe yawo lo ko ma n saju lo ti la ni is very very wrong o laju
0: sugbon
1: ni gan lo ko wa de
0: awon mo sin
1: are ko ti e program yin ko wa ni awon ko dadi sile to e wo damage ni ka o make very pi en to fe de lowo to fe de o n lu so mo omo de ti wa n gba gas se ri pe ya kin ni e wa wo yen to ba je pe mama yen lo ti lo to mu awon eyan dani ba ti de cognizance baba yen lojo yen oro yen ba de ti loju to e ko to wa me ni ke je ka pada si acha ati ise wa ko ba le leyan je e ko eto
0: e seun gan sa e seun gan sa 0916893 1000 0916893 1000 Hello.
2: Hello.
0: Yes, ma. Oruko yin ma.
2: Hello.
0: Hello.
2: Ade Lukman, assalam kan mi je ya.
0: O n gbo yin ma o.
2: Aja. Baba yen ko ko je ko dari jin eni yen sun. Ti se wo withdraw case yen. Ko le ko le si. Ti oro kun le ko le salaye everything ko le sele pe. Ke so lo n pa omo won.
0: E se ngo ma o. E se opolo yin ni doba. 0916893 1000 0916893 1000 Hello. Ekaso sir. Emma,
1: kas, sir. Yes sir, la fun sir. E se ngo sir, oruko yin sir bi te Jericho.
0: E ba da seto sir.
1: E so jo. Se ri ke ti waye na o ti waye na ni. Itori pe for the first instance we come at mo mo lo ti le ma pe ko do ko understand situation to pass la le join. So I'm a se lo ko awon lo ba salaye fun to ba ko ma gba bi ko ni gba awon le yanju e but second thing now you are not to say mistake now that is take lo mo ile awon lady yen so that needs ki baba e ko dare ji o do ti se lo ti sele so ko gba fo lo so de o mi a fi e lo
0: ha e ma se won eni ma ku ma ni ti e ma gbe 0916893 1000 Hello.
3: Hello.
0: Hello. Yes, ma. Olorun lo ba to oruko yin ma ibi te tin ba soro.
3: Odo ona.
0: Oruko yin ma.
3: Omi to mo Oluwa Bukola.
0: Lati odo ona. Kekere abi ta apata?
3: Eh. No, apata.
0: E ba da seto ma.
3: E gbo kan foriji o, kan foriji omobirin, omobirin yo. Omokunrin yen ko jo. A foriji gan ni. Ona lo tun lo ma waye be yen o.
0: Hey, Emma.
3: What job? Ashungoma.
0: 091-68-93-1000. 091-68-93-1000. Hello?
4: Hello,
0: Akaso.
4: Emma, Akaso,
0: Emma, that's it, Emma.
5: Hello. So you are saying that you lose it. So it's a big mistake. Anyway, say your back could not let you see it. Who was saying that you? Uma man lagbar and lokolo. Uba me. Who you think will be among them? It's a big mistake. Anyway, I'm going to come. Uma come. If you call labor, you won't be. You go to the people.
0: Hello. Yes, sir. Yes, sir. 091-68-93-1000. Irorun igi oni irorun eye ile ise Twins Travels and Tours Limited Twins Travel and Tours ni won ni ka so fun gbogbo eyin ara ilu Ibadan gbogbo orilede omo Nigeria wi pe obirin to mo ko wa dada female driver to le wa oko dada mo wa eyan 100 ni ilu Saudi Arabia to mo ko wa dada to ba mo po momo to wa dada kan si ile ise Twins Travels and Tours ke jo soro papo owo ti o ti e gani la rara o ko wo million kan tori bi ofe ganan gbe ile bi ofe ni won gbe ile iyen fun gbogbo awa gbogbo ara ilu Ibadan tori mo wa ni Ikorodu ni ana temi na mo moju ara mi debe mo ni awon olulufe mi na gbodo won gbodo je ninu anfani okunrin na okunrin na to mo ko wa dada 200 igba eyan ni won ni lo iyen ni ilu Saudi Arabia to ba je okunrin to moko wa site engineer awon to n kole to le ma assist awon bo se n kole nkan kan ni ilu Saudi Arabia na o na ni e pe won sori ero ibani soro yi 090 31 49 51 27 090 31 49 51 27 tabi ke WhatsApp won 080 96 75 50 23 WhatsApp won 080 96 75 50 23 ejo soro papo to ba je pe won busy e le pe mi gangan fun rara temi gangan ma ba yin soro le lori e pe mi sori phone number temi 080 33 17 7903 Twins Travels and Tours awon lo ran wa si yin obirin to mo ko wa dada okunrin na to mo ko wa dada iwo to le assist awon engineer biya nipa ka po biriki nkan kan to mo npa e dada ni ilu Saudi Arabia owo osu won de gara dada mo moju ara mi debe mo se ayewo fini fini gbogbo nkan to ye ki n se ni mo se nbe mo de ri pe they are legit and reliable e kan si won iyen lori awon ero ibani soro ti mo pe yen. Kini ki arakunrin yo se? Se ko fi arabirin yen le ni? Arakunrin yen ko ma lo ni? Abi ko je ki ijoba gangan ki o sise to ye ki won se le lori? E pe sori 091 6893 1000 091 6893 1000.

0: ilé ayé asán ilé ayé ìmúlẹ̀ mọ́fọ́ gbogbo àwọn tó wálé ayé mọ́yà àdá lánàá wọ́n ti kú wọ́n ti lọ o wọ́n ti di ohun ìgbàgbé gbogbo ní gàgàrùrù kẹ̀kẹ́ fẹ̀fẹ̀ ẹsẹ̀ mẹ́fà náà ni tó bá ti mí kanlẹ̀ báyìí gbẹ̀ẹ́ ó ti tán náà nìyẹn ó rí bété radio evangelist ọ̀sẹ̀ọ̀sẹ̀ ni mo máa ń pariwo ni mo máa ń ké tọ̀tàn mo máa ní ilé ayé ilé asán ilé ayé ìmúlẹ̀ mọ́fọ́ o bá dẹ̀gbé ilé ayé kó ṣe dáadáa ká bá lè ròyìn rẹ tíwọ náà bá lọ tán ṣe ilé ayé tá a wà yìí bó o ṣe dáadáa wọn máa sọ bó o dẹ̀ ṣe dáadáa wọn máa sọ o. Ẹ jẹ́ ń gbé pè ẹ́ ló.
1: Hello.
0: Yes sir, orúkọ yín sàbí tẹ́sí ń bá sọ̀rọ̀.
1: Mustapha lórúkọ ti fi mọ̀ pé láti ṣọ́ka.
0: Yes sir, ẹ dá sétò sá.
1: Ó ti wáyé, bàbá yẹn máa dárí ju ọmọ yẹn lè.
0: Ó ti wáyé, kí bàbá
1: yẹn lè gbọmọ yẹn.
0: Kó lùkèwé àbí? Ẹni tí ẹni bá kú ni tiẹ̀ gbé o. Ẹ máa ṣeun gan sá. Ẹ bá ń sí ojú òpó yẹn pa mí ní lórí ọ̀fẹ́ àti gba ìpè kankan mọ́.

0: Òun náà lẹ́ti gbọ́. Látẹnu Tèmítayọ̀ Adéwùmí. Ìfáàrà ni ẹ̀yin náà dè mú.
1: Mọ̀mọ́ ẹlẹ́ta mọ̀mọ́ alámọ̀lá.
0: Ẹrù wọn ni ó níyà nínú.
2: Mọ̀mọ́ aládàlú ẹ̀wà.
0: Ẹlòmíràn
2: nǹkan
0: gẹ́gẹ́ bí ohun tí Tèmítayọ̀ sọ yìí.
3: Iṣẹ́ ni iṣẹ́.
0: Ẹrù ni.
1: Wọ́n rè é ṣègbó owó ní ń pa.
3: Iṣẹ́ ni iṣẹ́ jẹ́.
0: A ní kí n kàn tí ẹ̀dì sọ pé mo lè ṣiṣẹ́ bí ilé ẹ wò ó.
1: Yóò gbá o.
3: Iṣẹ́ ni iṣẹ́.
0: Tó bá dẹ̀ ṣiṣẹ́ iṣẹ́ rẹ̀ dá lójú.
2: Ẹ̀rẹ́ wọn ti tọwọ́ bọ̀ kò.
0: Ṣùgbọ́n ẹ̀rù yìí náà ni.
1: Níjàlè àwọn
0: ọ̀dọ́. Báyìí ìwọ́n náà ò ṣe kọ kòtẹ́ṣàn kó mú lọ bẹ̀.
3: Ọmọ.
0: A ní báwo ni òun ṣe ṣe. A ní ṣe irú òun náà wá ń bẹ̀.
3: Àwọn ọdún bọ́ máa jẹ́.
0: Ó jẹ́ ju ẹ̀mí ẹ̀rù sẹ́gbẹ̀ẹ́ kan.
2: Àwọn tó sọ ọmọ lọ́mọ.
0: Iṣẹ́ ẹlòmíràn ní kò jẹ́ kan tó jẹ́ pé ọ̀gá ṣe lójú òun.
2: Ọdẹ wúrẹ́.
0: Ó tó yẹ kó fi ìgboyà gbà á kó náà ṣe é wò.
3: Ó bọ́ máa jẹ́.
0: Ó ní tó ń bá lọ bà á jẹ́ ń kọ́.
2: Nítorí owó tó bọ́ ọmọ lọ́mọ
0: ṣe. Ẹrù. Ó dá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ yìí pé àrà kókò yẹn ń so lókun rárá. Ẹja tẹ̀síwájú lórí.
2: Ará mi.
0: Ètò iṣẹ́ ọwọ́.
3: Iṣẹ́ oríran mi ni mò ń ṣe.
0: Ẹ̀yin tẹ́ kọjá lọ sójú òpónà. Àbí ẹ̀yin náà tó jẹ́ pé ẹ fẹ́ kọjá lọ bẹ̀. Ìdáwò ráńpẹ́ ni. Ẹ kọjá lọ bẹ̀ ó rọrùn. Àlejò wa ní ti ọ̀sán yìí.
3: Iṣẹ́ oríran mi.
0: Ẹwọ́ ti wà nínú kolo yìí. Wọ́n dẹ̀ ní àmì iṣẹ́ ọwọ́ wọn ní lára. Mi ò ní gba ìpè ẹ̀yin tẹ wà lójú òpó nìkan ni.
3: Ilẹ̀
0: gba ẹ̀bùn yẹn. Ẹ lọ ṣe kíni, ẹ kọjá lọ sí agbọ̀nì ìkọjú sí mi kí n bọ ọ̀dọ́ rẹ̀ at West Radio 893 FM Van Page. Ẹ kọ́ papọ̀ ní kẹfì sáàṣì fún. Ẹ wá fi síbẹ̀ àmì irú iṣẹ́ ọwọ́ tí àlejò wa ká tó kọjá lọ sọ́dọ̀ wọn.
2: Ìbájí lòwúrọ̀.
0: Kódà ẹ ti mọ̀ yìí pé abala àkọ́kọ́ lórí ètò yìí òun náà ni abala ìdán kí lóhun tó jẹ́ pé a fẹ́ mú wá lénìí.

0: aládùúrà pé kò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wá.
1: Ṣùgbọ́n
0: ta bá ń sọ̀rọ̀ nípa akámúyàn dára,
1: àwọn
0: ní tòótọ́, kán wo èèyàn látòkèèrè kó yọ sòǹbẹ̀. Gẹ́gẹ́ bí ìtàlejò wa, tẹ bá tún re àwọn tún ṣe kíni, wọ́n tọ èmi tẹ̀mí tẹ̀ tún gbàgbé fìlà tèmi mo gbàgbé ẹ̀ sílé. Àwọn tún fi fìlà sí títí wọn. Bẹ́ẹ̀ náà ni àwọn kan wà náà tó jẹ́ wípé fìlà yìí làwọn yàn láàyò orí rẹ̀ làwọn dúró lé lórí, ṣùgbọ́n tílọ̀ náà làwọn náà. Tá bá wá ń sọ ọ́, ọ̀pọ̀lọpọ̀ ni ó máa sọ wípé òun ò rí kan láti ṣe kíni láti ṣe pẹ̀lú bí ọ̀làjú ṣe lajú dé. Iṣẹ́ tílọ̀ èyí tí a múni dára.
1: Àpápá ajé
0: tó. Tá bá ní ká máa pin, ó pín sí ọ̀nà bíi márùn-ún. Ó dẹ̀ yàtọ̀, mo fẹ́ lè sọ pé ó yàtọ̀ díẹ̀ díẹ̀ sí ara wọn. Nítorí pé bí ẹlòmíràn gẹ́gẹ́ bí súùtù tí mo sọ lẹ́ẹ̀kan, tán bá sọ pé àwa fẹ́ràn súùtù a ní irọ́ ẹgbẹ́ kò ní sọ ti tèmi. Bí idán ló tún ṣe rí lójú wọn. Tán bá tún sọ̀rọ̀ nípa wípé ẹ ṣe kí ni aṣọ orí pápá èyí tá a mọ̀ sí sport wear, tá bá gbé dé sọ àwọn kan, wọ́n á ní ẹgbẹ́ kúrò èmi ò mọ̀. Ìdán ni náà lójú wọn náà. Ẹ má gbàgbé o, mẹ́ṣìn kan náà ni gbogbo wọn jọ ń lò ó.
1: Àpápá ajé kúlẹ̀. Bóyá.
0: Tá a bá dẹ̀ gbé agbádádé ọ̀dọ̀ ẹlòmíràn, ẹlòmíràn ní irọ́ ẹ ṣe kí ni ẹ gbé kúrò ń sọ tèmi mi ò mọ̀. Ìdán náà tún ni. Tá a bá tún ní ká tún bẹ ẹlòmíràn léèrè wípé fìlà ń kọ́ àtàní ẹ wò ó, tó bá jẹ́ ti fìlà ni ẹ gbé kúrò lọ́dọ̀ mi. Kì í ṣe ọ̀nà ti tèmi.
1: Tílọ̀
0: náà la dẹ̀ ń pè é. Ẹ tún gbọ́, ta bá tún sọ̀rọ̀ nípa wípé kán ṣe iṣẹ́ sí aṣọ ta mọ̀ yìí gẹ́gẹ́ bí àwọn tó ń kó jákàn. Àwọn tó aláyé ìgbà yẹn jákàn ni wọ́n ń pè é kó tó dà pé mẹ́ṣìn tí wọ́n fi ń kó iṣẹ́ sí aṣọ, kó tó dà pé ó dé ọwọ́ ni wọ́n fi ń kó o. Tílọ̀ náà ni wọ́n.
1: Ìjà bóyá.
0: Ẹ jẹ́ ká wá wò ó láàrin gbogbo àwọn wọ̀nyí. Iṣẹ́ kan la pe iṣẹ́ wọn, ṣùgbọ́n ọ̀nà tó jẹ́ pé oníkálukú gbà ń ṣe é, ó yàtọ̀ sí ara wọn. Ìpè ń wọlé mo ti sọ pé mi ò gbà pé ẹ kọjá lọ sójú òpó, mi ò gbé ìpè. Kì í ṣorí ìpè ni mo ti fẹ́ ṣe kíni, ni mo ti fẹ́ ẹ kọjá lọ sójú òpó yẹn ẹ ṣe kíni. Ẹ fi síbẹ̀ orí ojú òpó Facebook mo fẹ́ kẹ́ fi sí, kì í ṣe ìpè, mi ò gba ìpè wọlé, mi ò gba ìpè. Ẹ má jà ṣe kíni, ẹ má jẹ́ ká lu arúmọ jẹ fún ara wa.
1: Ọlẹ́ ò dára.
0: Bójú òpó yẹn ò bá tọ́, ẹ jẹ́ kí n mọ̀, màá engineer wà ń bí. At West Radio 893 FM fan page, West Radio 893 FM Vampage. Ona ni mo fẹ́ kẹ́ ti kàn sí mi.
1: Mo bá tún ṣe wọ́. Bóyá.
0: Àárín ibìkan náà la ṣe wà tó jẹ́ pé wọ́n ń jẹ́ amúnidára. Tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tó ń rán suit, àwọn tó ń rán aṣọ orí pápá, àwọn tó ń rán tòkè tilẹ̀, àwọn tó ń rán fìlà, àwọn tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ sí aṣọ. Ẹ tó wá mọ̀. Ohun tó jẹ́ pé ó yàtọ̀ sí ara wọn láàrin èèyàn náà ni idán. Nítorí pé wọ́n rí ara wọn gẹ́gẹ́ bí idán, ohun tẹ́nì kíní bá ṣe wọ́n rí gẹ́gẹ́ bí ẹni gẹ́gẹ́ bí idán fún ẹnì kejì.
1: Ṣùgbọ́n
0: ìjẹ́ mọ̀ yí pé wọ́n rí èèyàn kan tó jẹ́ pé ó lè kó gbogbo rẹ̀ lọ́wọ́.
1: Aago mẹ́jọ la máa wọṣẹ́.
0: Wọ́n rí èèyàn kan tó jẹ́ pé ó lè kó gbogbo rẹ̀ lọ́wọ́. Wọ́n mọ̀ pé ẹ̀yin tílọ̀ ẹ̀yin gbọ́ mi náà báyìí, ẹ̀yin tẹ́ jẹ́ tílọ̀ ìbàjẹ́ fashion designer ni. Tá a bá ń sọ yé tá a bá gbé sùtù dé ọ̀dọ̀ ẹlòmíràn, a ní rọ́ bí idán ló ṣe rí pé àbá ọ̀nà ṣe ń ran. Tá a bá gbé aṣọ orí pápá, tá a bá gbé dọ́dọ̀ ẹlòmíràn, a ní ẹ ṣe kí ni, a ní òun ò mọ̀. Ẹbí ẹ̀kọ́ nítorí pé kò mọ̀ náà ni ó idán ni lójú títí rẹ̀. Tá a bá sọ nípa tòkè tilẹ̀ ẹlòmíì, a ní irọ́ ẹ má gbé wá. Ṣùgbọ́n lọ́sàn yìí. Ṣé kìí ṣe pé mo ti fẹ́ dáhùn béèrè? Tí n bá ti dáhùn béèrè náà, ó ti lọ náà nìyẹn. Lọ́sàn yìí.
1: Bí ó ní má dùn, a ní ẹ tètè wọlé.
0: Ẹni tó jẹ́ pé ó lè di gbogbo rẹ̀ mọ́. ó wà nínú kolo yìí.

0: ètò iṣẹ́ ọwọ́ náà lẹ́wà ẹ mọ̀ pé tó bá ti ń dún bí eléyìí ẹ ti mọ̀ wípé abala àṣírí dánà láwà. Àlejò wa ń bẹ nínú kulo pẹ̀lú wa ní ti ọ̀sán yìí. Wọ́n ní àǹfààní fún wa tó jẹ́ pé wọ́n fẹ́ ka wa jẹ àǹfààní ńláńlá tán iṣẹ́ tán fẹ́ ṣe kí ni tán fẹ́ jẹ fún wa tán dẹ̀ fẹ́ fi fún wa. Ṣùgbọ́n ká tó lọ sí abala yẹn akọkọ ṣe kí ni gẹ́gẹ́ bí abala àṣírí dán ẹni tó jẹ́ pé ó kọ́ṣẹ́ mọṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ tó jẹ́ pé ó kọ́ ó dẹ̀ dá lójú. Gẹ́gẹ́ bí ìbéèrè tá a béèrè àti kọjá lọ sí agbọ̀n nìyẹn àti rí Adéolú Tóní láti odò ọ̀nà bàbá lẹ́yìn ètò pè ṣe báwo lẹ ṣe ṣe yẹn o ó dà máa mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ̀rọwọ́ mi lẹ́yìn ètò Adéolú Tóní ara olólùfẹ́ ètò yìí náà ni wọ́n. Ó dà ẹja ṣe bí eléyìí ẹja kọjá lọ sọ́dọ̀ àlejò wa ní ti ọ̀sán yìí. Àlejò wa ní titi ọ̀sán yìí àwọn náà ni mo lè sọ pé comrade Lorodin Jamiu Ìṣọ̀lá èyí tó jẹ́ pé wọ́n yan iṣẹ́ fashion designer tí wọ́n yàn láàyò àti ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ṣùgbọ́n wọ́n lẹ́nu nìkan láti ń ṣe kíni láti ń gbọ́kàn. Ẹ kábọ̀ sórí ètò iṣẹ́ ọwọ́ abala àṣírí dán ọ̀nà làwà yìí ẹ bá wà káwọn ra lé.
1: Ẹ ká san gbogbo ẹyọ ọmọ Nàìjíríà àti ibi jákèjádò Nàìjíríà tẹ́ bá ti ń gbé wa. Orúkọ mi ni Nurudeen Jamiu Ìṣọ̀lá tí mo jẹ́ aláṣẹ àtòrílédárí iléeṣẹ́ Jamlat Production.
0: Ẹ kábọ̀ sí orí ètò yìí. Tá a bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ọwọ́ irú iṣẹ́ ọwọ́ ǹjẹ́ jẹ́ kí n kọ́ béèrè lọ́wọ́ yín bí eléyìí ṣé iṣẹ́ ọwọ́ lẹ́yìn láàyò ṣé ó dá yín lójú ṣe lè sọ pé iṣẹ́ ọwọ́ lẹ́yìn láàyò.
1: Bẹ́ẹ̀ni iṣẹ́ ọwọ́ ni mo yàn láàyò.
0: Irú iṣẹ́ ọwọ́ wo?
1: Iṣẹ́ ọwọ́ tí mo ṣe ó pẹ́ka lóríṣiríṣi. Lágbọ́n ni iṣẹ́ ọwọ́ tá à ń pè ní fashion designer a ní ẹ̀ka tó pọ̀ níbẹ̀. Lágbọ́n ni iṣẹ́ ọwọ́ tá à ń pè ní printing press tá a ti ń fi ọ̀dà tá a ti fi ń dára tó wùwà ọ̀tọ̀ tínú àtàwọn iṣẹ́ mìíràn tá à ń ṣe.
0: Gẹ́gẹ́ bí ẹjẹ́ ká kọ́ wo méjì ná ẹni gẹ́gẹ́ bí abala ìdán tó yẹ pé mo gbà wọrí ètò ká tó wọ abala àṣírí ìdán yìí mo ń sọ̀rọ̀ nípa àwọn ẹni fashion designer ta lè tún lè mọ̀ pé tailor náà ni tailor ń jẹ́ ẹ̀kan ń ṣe kíni ẹ̀kan ń bo aṣọ ń ro ara yín náà ni. Agbọ́n ni tailor àbí fashion designer ó pọ̀ ní gbogbo ọ̀nà ara rẹ̀ ni a ti sọ wípé àwọn tó jẹ́ pé aṣọ àwọn tó wà lórí pápá òun ni wọ́n rán èyí tá a mọ̀ sí sportswear. Àwọn tó jẹ́ pé kán rán súùtù làwọn ṣe kí ni làwọn ń rán àwọn kan dẹ̀wà tó jẹ́ pé kán rán tòkè tilẹ̀ àwọn kan dẹ̀wà tó jẹ́ pé fìlà òun náà ni wọ́n rán àwọn kan dẹ̀wà tó jẹ́ pé kán dára sára aṣọ èyí tá a mọ̀ sí design òun náà làwọn náà ń ṣe. Agbọ́niwo lẹ́wà nínú gbogbo ìwọ̀nyí.
1: Ẹ ṣe olóòtú ẹ ṣe atọ́kùn ṣẹ́rí lágbọ́nrin ti aṣọ ṣíṣe láti fi ẹ̀ṣọ́ ọmọnìyàn hàn gbogbo aspect tó wà níbẹ̀ pátá la dálé lórí la sì dàgbà já lórí ẹ̀.
0: Lẹ dálé lórí.
1: Bẹ́ẹ̀ni là ń ṣe.
0: Lẹ lè ṣe.
1: Bẹ́ẹ̀ni.
0: Aṣọ orí pápá tá a mọ̀ sí sportswear.
1: À ń ṣe.
0: Ẹ lè ṣe. Bẹ́ẹ̀ni. Ẹ lè ran.
1: À ń ran a sì tún ń ran.
0: Ta bá ń sọ̀rọ̀ nípa súùtù ńkọ́.
1: Súùtù nìkan láti ní àǹfààní láti mọ ọ̀ràn báyìí torí akọ́kọ́ bèsì lórí àwọn ilé tí a rán yẹn pẹ̀lú àwọn stúdẹ́ǹtì tá à ń ṣiṣẹ́ fún láti jẹ́ kí wọ́n mọ importance of nǹkan tí wọ́n kọ́ àti kí ni àǹfààní tó wà lórí iṣẹ́ tí wọ́n ṣe àti orí ọ̀fẹ́ wo ni wọ́n jẹ́ ńbẹ̀. Kò ní jẹ́ sí pé tán bá kọ́ eléyìí ni ó mọ dàpọ̀ tí wọ́n fi lè dángájá lórí iṣẹ́ tí wọ́n wá kọ́ gangan.
0: Tòkè tilẹ̀ náà ń kọ́ ẹ wò ó gbogbo ẹ̀yìn ara lé ẹ bá mi pàtẹ́wọ́ fún àlejò mi nítorí pé àwọn wọn sọ pé ipa kan báyìí làwọn dúró lórí. Ó dà ẹ jẹ́ kí n tún wá mọ bí eléyìí ṣé ẹ̀kọ́ṣẹ́ yìí ni àbí ẹ bá ń lé.
1: Mo kọ́ iṣẹ́ yìí ni láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀.
0: Ẹ kọ́ iṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ kilero tebi le so yipe ise owo le fe yan laayo kan
1: lara koko omo ti o ba jade lati ile middle class lati omo atapata jide so ele ti yo fi ma je ko ma ni ilawujo tawon yo fi ma respect re ti o si fi ma gba yi ti o fi ni jeja omo komo na ni ko oko lo kose
0: kokoko lo kose lati yan ise owo kan laayo on te ri leleyi te fi se kini te fi yan ise owo laayo oda igba te wa yan ise owo ilaayo je imbiri beleyi nje elo to akoko wo lenu ise yi ati kini iriri yin ni akoko to je pe e se kini ti enko ise yi
1: e se atokun ti e ba gbagbe nipa ise ti mo kokoko kakale ta oko fe yin ni losan toni ise meji pere ni ise aranso ati ise ba se mo printing press ise aranso ati printing press ototo ni mo ko won ise printing press mo lo to bi gege ka so pe bi odun meta ni bibe yen due to pe mo kere nigba ti mo lo ko sugbon ise aranso mi loju osu meta lo ti mo fi ko ti mo si dangaja
0: ko sese o
1: ko sese
0: osu meta
1: be ni sir
0: e fi ko ise
1: be ni
0: e de mo
1: be ni
0: ta ba so yi pe eyan mo nse won ni bi ti o ba ti sile lati je yen ke eyin te wa loju opo yi gbogbo eyin te wa loju opo yi ha mo mo pe eyin na e ti mo ati ohun ti alejo wa wo le ti mo eyin na to je pe e de wa loju opo yi e lo wo daada aso ti mo wo yi awon na lo tun se kini awon na lo ran lenu osu meta kini iriri yin lenu osu meta te fi le se kini te le fi mo se yi kini ba pade yin te wo yi pe a se mi o ni pada seyin abi won ro eleyi won tesiwaju
1: e se atokun se ri osu meta ti mo fi ko ise aranso yen mo ti koko ni mo tin se printing press ti mo de ni awon mose ti mo joga ni lori ko to ri pe mo tun wa lo ko ise aranso yen
0: e duro eni ara le mo pe ohun ti o ma se yin ni kayifi nigba te ti le ko ise kan lowo tin se se printing press e tun wa de tutun joga ki lo tun wa so yin de bi pe e tun fe lo ko ise miran ti tun sise te lo ke do ye a lo pada lati lo je omo ise
1: e seun atokun se ri ni awujo ta wa yi gege bi awon ta so yi pe bi awon dagaja ni bi ise ti won se ni bi ise te lo aran so gege bi won se sise yen oni mo wo pe ah gege bi awon ile sise sise ti mo si ra won ti awon ise miran ti awon eyan se ma o ke ah o si ye ki emi na lo ko se yi o ngangan lo ko wu mi ti mo fi para lo ko ise aranso yen te ba gbagbe mo tin se mo tin ran ise mo tin se vesti tele sportswear ati gbogbo awon nkan to ku ati awon aika to ku mo tin se tele ti mo ni gbogbo awon machines yen sugbon ise vesti awon yo kin fe gbe fun mi disu pe mo kere won mo pe ah somo yo ni ba se ije bayi a si ni opolopo machine ta fi nsise o wa nle sugbon yo gbese wa
0: nkan to wa sun yin pe je kin kuku lo fi titoke tile ye je kin tun lo fi kun ohun le wa fi se kini
1: o mo fi lo ko yen
0: le fi wa lo ko yen ni osu meta te de fi mo to fi dangajia mo nbo

0: ètò iṣẹ́ ọwọ́ ní ìkọ̀lẹ̀ West Radio 89.3 FM. Pẹ̀lú olólùfẹ́ yín Sunday Afọlábí ìtẹ̀bọ̀sí mi lọ́pẹ́. Àlejò wa ṣì wà pẹ̀lú wa. Lọ́kàn ìjèjì. Àwọn ìbéèrè tó jẹ́ pé à ń ta sí wọn, àwọn náà ń tu, ẹ̀yin náà ń gbọ́. Ẹ má kúrò ńbẹ́ o, ó ní iṣẹ́ pàtàkì kan tó jẹ́ pé àṣẹ ń lọbẹ̀ tó jẹ́ pé wọ́n ṣe kíni. Àǹfààní ńláńlá tó jẹ́ pé wọ́n mú wa fún wa. Gẹ́gẹ́ bí iṣẹ́ télọ̀ bí iye ọmọ ọdún wo ló jẹ́ pé èèyàn lè tó kéèyàn tó lè bẹ̀rẹ̀ láti sọ pé òun fẹ́ kọ iṣẹ́ yìí. Irú ọdún wo bí iye ọdún wo lèèyàn lè wà tó jẹ́ pé èèyàn ò lè ṣiṣẹ́ yìí mọ́.
1: Ẹ ṣe àtọkùn. Ṣẹ́rí téèyàn bá ti tó bí abí ọmọ ọdún 12, ó ti tó kọ́ṣẹ́. Torí ó ti mọ yàtọ̀, ó tún mọ ọ̀tún yàtọ̀ sósì.
0: O ti mọ ọtún yàtọ̀ sósì.
1: Tábà gbàgbé gan, ọmọ tó jẹ́ ọmọ ọdún 12, o lè ti jáde secondary school gan.
0: Báwo ló ṣe jẹ́?
1: Ó wà bẹ́ẹ̀.
0: Ó dà. Irú ọdún wo lèèyàn lè wà tó jẹ́ pé èèyàn lè ṣiṣẹ́ yìí mọ́?
1: Ṣé rí specific pé ọdún báyìí lèèyàn lè ṣiṣẹ́ mọ́? Ó depend lórí bí èèyàn bá ṣe lo ara rẹ̀.
0: Ó depend lé bí èèyàn bá ṣe lo.
1: Bí èèyàn bá ṣe lo rẹ̀ ni.
0: Ó dáa nítorí ìjọba àkókò. Àwọn tó yẹ pé wọ́n ní ìran pé àwọn fẹ́ kọ iṣẹ́ yìí. Kò sí ohun téèyàn bá fẹ́ ṣe. Èèyàn kò kọ́ ṣírò wípé tí n bá kọ iṣẹ́ yìí tí n bá ṣe. Ǹjẹ́ ó lè rà láti lẹ́yìn gẹ́gẹ́ bí ibi tẹ́yìn náà ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti ṣe kíni láti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Téèyàn bá kọ iṣẹ́ yìí tán téèyàn bá fẹ́ ṣe kíni wò wípé òun fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Ṣé kò dìgbà téèyàn bá tó ní ẹgbẹẹgbẹ̀rún àbí tó dẹ̀ jẹ́ pé ẹgbẹẹgbẹ̀rún gan fẹ́ wúlò láwòkó tá a wà yìí mọ́? Èèyàn fẹ́ máa ní mílíọ̀nù lé mílíọ̀nù kéèyàn tó lè bẹ̀rẹ̀. Ṣé kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe rí?
1: Nǹkan tá a pè ní iṣẹ́ ọwọ́ ni iṣẹ́ tó jẹ́ sí pé èèyàn ó fi ọwọ́ èèyàn ṣe tí yóò sì mọ rí tọ́ kọ́bọ̀ láti fi jẹun. Kò kí ń ṣe bísínẹ́sì ni ó fẹ́ ṣe. Téèyàn bá ti ní machine àti scissors àti tape-proof àti ibìkan tí ó ti mọ gáṣọ àti ayọ́nù ó ti lè bẹ̀rẹ̀ iṣẹ́ télọ̀.
0: Ó ti lè bẹ̀rẹ̀. Ẹ̀yin ara lè ṣe rí nǹkan kan dì mọ́ láàrin yẹn wípé ẹlòmíràn á ní bóun ò nẹ́gbẹ̀gbẹ̀rún bóun ò ní owó báyìí kò sẹ́ni tí ó ràn lọ́wọ́ a wá jókòó a ní òun lè kọ́ṣẹ́ báyìí. Ẹ wo nǹkan tó jẹ́ pé àlejò wa sọ láàrin yẹn pé kì í ṣe okòwò làwa fẹ́ ṣe. Bí kì í ṣe iṣẹ́ ọwọ́ láti fi ọwọ́ ṣe nǹkan kan ìyàtọ̀ tó tún wà ń bẹ̀ òun náà lẹ́tún gbọ́ yẹn.

0: ó dá gẹ́gẹ́ bí ohun tí àlejò wa gẹ́gẹ́ bí iṣẹ́ tó jẹ́ pé wọ́n kó papọ̀ ẹ̀rí mọ̀ yìí kọ́ ọ̀nà kan ló fẹ́ dàbí àtọ̀jù ẹ̀kàn jẹ́ kí n wá pàápọ̀ bí eléyìí ẹ gbọ́ báwo ló ṣe lè rọrùn àti títẹ̀wé kọ́lẹ̀ ń sọ yẹn printing press àti télọ̀ báwo ló ṣe bára àwọn lọ papọ̀ báwo lè ṣe ń ṣe é.
1: Ọlọ́run náà ní fún wa ṣe kì í ṣagbára àwa náà.
0: Ṣé ẹ ti pa kan tì yọ̀ǹda fún kan àbẹ̀ ṣiṣẹ́ méjèèjì
1: papọ̀? Pa kankan tì
0: pẹ̀lú ògùn Ọlọ́run
1: méjèèjì náà ló sì ń lọ.
0: Méjèèjì náà ló dẹ̀ ṣe ń lọ
1: bẹ́ẹ̀ni
0: pẹ̀lú ògùn Ọlọ́run Ọlọ́run ṣeun. Òun náà lẹ̀ ń gbọ́ ètò iṣẹ́ ọwọ́ ni abala àṣírí idán náà láwà àlejò wa Nurudeen Jamiu Ìṣọ̀lá. Tó jẹ́ pé wọ́n yan iṣẹ́ àwọn tó jẹ́ pé wọ́n ń tẹ̀wé wọ́n yàn láàyò wọ́n tún yan iṣẹ́ kárànṣọ́ kámúni dára wọ́n tún yàn láàyò tí wọ́n dẹ̀ ṣì ń ṣe títí di àkókò yìí.
2: Wọ́n wá wọ́n rí.
0: Kéèyàn ti lè wọ́n sọ ó yà mí lẹ́nu kéèyàn ti lè dọ̀gá ara rẹ̀ lọ́mọ ọdún 24 tó ti dọ̀gá ara rẹ̀ tó dẹ̀ ti ránṣọ tó jẹ́ pé ó dángájíá ẹni báwo ló ṣe jẹ́.
2: Bó
0: náà lẹ̀ ń gbọ́ yìí ó dá nípasẹ̀ oore ọ̀fẹ́ náà wọ́n wá ní oore ọ̀fẹ́ kan fún wa ẹja kọjá lọ bẹ̀ nítorí ìjọba àkókò. Kí ni oore ọ̀fẹ́ náà tó jẹ́ pé wọ́n ní fún gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa láti fi tó wa létí tó jẹ́ pé ohun tó ń bọ̀ àǹfààní tó ń bọ̀ lọ́nà láìpẹ́ láì jìnà kí ni àǹfààní náà àlejò wa.
1: Ẹ ṣe atọ́kùn. Àǹfààní tó ń bọ̀ náà ni a fẹ́ ṣe 2-month training fún ní aspect streetwear gẹ́gẹ́ bí vest hoodie joggers àti sportswear àtàwọn oríṣiríṣi nǹkan tó pàtẹ mọ́ a fẹ́ ṣe fáwọn èèyàn yálà ó jẹ́ bí àbí ó ṣe NYS lọ́wọ́ ni àbí ó wà ní school ni àbí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ parí wáyẹ́kì ni ó wà fẹ́ dúró nílé láti máa fi máa ṣeré nlé ìwọ náà lè dara pọ̀ mọ́ wa láti wá jàǹfààní ilé tó ń lọ lọ́wọ́ yìí.
0: Tí mi ò bá ṣì yín gbọ́
1: oṣù méjì péré
0: láti fi kọ́ iṣẹ́
1: bẹ́ẹ̀ni
0: nǹkan tí mi ò fi lè sọ wípé ẹ̀yin náà parọ́ òun náà ni wípé ẹni oṣù mẹ́ta péré lẹ̀yìn náà fi kọ́ iṣẹ́
1: bẹ́ẹ̀ni
0: ó wá túmọ̀ sí wípé kéèyàn wá lọ wá oṣù kan tó kù kéèyàn lọ wá kun náà nìyẹn.
1: Ṣé rí oṣù méjì péré tí mo sọ yẹn oṣù kan láfi ṣe gbogbo nǹkan tá a ní láti ṣe a kọ wọn bí yẹn sì mọ sketch gẹ́gẹ́ bí a fún àwọn complaints bí a tún máa fẹ́ ran aṣọ ìwọ̀ ṣiṣẹ́ bá a sì kọ́ wọn bí wọ́n ṣe design ẹ̀ bí aṣọ yẹn ó ṣe rí iye kọ́lọ̀ tí wọ́n lò sásọ yẹn a tún wá kọ́ wọn báwo ni design báwo la ṣe máa ṣe design sáwọn ṣòkòtò àbáwọn ẹ̀wù tí wọ́n fi dángájí dáadáa oṣù kan láfi ọkọ̀ kọ́ yẹn oṣù kan ẹlẹ́ẹ̀kejì wọ́n ṣe practice tá a fi mọ̀ pé ṣiṣẹ́ tá a kọ́ wọn ṣó yé wọn dáadáa bẹ́ẹ̀ni àtúnwá àǹfààní kan tí wọ́n wà tó yẹ sí pé a fẹ́ ọ́fà a máa ọ́fà wọn yálà ìwọ ti ní máṣíìnì àbó tí ní máṣíìnì a ọ̀fà wọn ní full mentorship táfi máa wò pé òkè ṣẹ̀ṣẹ̀ yìí ó so ń lọ déédé àbí kò lọ déédé ibo ni ààyè wà ibo ni ó ní the amendment ibo ni mistake wà ibo ni kò sí mistake because lọ́dọ̀ tiwa nǹkan méjì ni a máa ń base lé lórí technical skill and business skill a kọ yín bí wọ́n ṣe máa ń ṣe bí wọ́n ṣe máa ń ránṣọ a tún wá kọ yín bí èèyàn ṣe máa ń sọ iṣẹ́ téèyàn mọ̀ yẹn bí èèyàn ṣe sọ dowó.
0: Àǹfààní ńlá òun náà ni eléyìí nílé iṣẹ́ yín jamlad collection lẹ ti fẹ́ ṣe kí ni lẹ fẹ́ ṣe eléyìí lẹ́nu oṣù méjì péré ẹ fẹ́ fi kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe lè ṣe kí ni bí wọ́n ṣe lè da ọ̀gá ara wọn ẹ ní irú àwọn èèyàn tó jẹ́ pé ẹ ti sọ lẹ́ẹ̀kan ṣùgbọ́n mo fẹ́ kẹ́yìn ọ̀ràn náà yẹ dáadáa irú àwọn èèyàn tó jẹ́ pé ẹ̀ ń retí tó yẹ pé wọ́n láǹfààní irú bí iye ọdún wo ipò wo ni àwọn bẹ́ẹ̀ lè wà tó jẹ́ pé wọ́n fi lè ṣe kí ni tán fi lè wá síbi ìdánilẹ́kọ̀ọ́ olóṣù méjì yìí.
1: Ẹ mọ̀ pé ẹni tó péjù fún òun náà ni bóyá bí àwọn ọmọ skul se n pe iwo to wa school oyin to need yoju machine ati iron yen lo gba to ti mo se yen school lo wa wa lawon ore wa ni classmate wa ni roommate awon ti wa mo lo so fun from there from there ora industrial from there o ma awon machine to necessary lati ra
0: ti gege bi eyin na se je pe e je printing press ngba kan te ti ko te ti mo te tutun lawon omo ise te tun wa ya si ikorita tailor lati se se te eyan na ba nsise mi tele se eyan na le lanfani lati wa sibi idanileko
1: be ni ko se en ti o le wa even gan en to je fashion designer na le wa tori ba se mo nge aso yen o yato si ba se mo nge awon native kaftan method won yato to
0: e ma so yi pe awon bi vest
1: ben
0: awon bi hoodie upe gbogbo re le ko won
1: iyen
0: ni wi pe awon to je pe won tin ran toke ti le tele kan won tun le wa lori ofe yi lati wa mo eleyi e se meta yi pere lo je pe won se kini to je pe won lanfani lati je ninu danileko yi bi
1: o po ju meta lo bo e mo pe ta ba ni ka menu ba ile osu ile omo onu
0: ki wa ni awon kan to tun ro mo eleyi ki se o ti e lowo kan abi meji ninu abi ofe ni igbala
1: nkan tan kan need na ni pe won sanwo form tin se
0: egberun marun lowo form pe mo fe joruko
1: beni
0: egberun marun
1: owo fee wa si ni is 150,000 sugbon ola pe awa wa ni ori eto ise owo a se fun won ni 100,000 fun eyan ogun pere ben
0: eyan ogun eyan na tin gbo bayi o anfani wo la wa lo fun eyan ogun yi o oda awon to ba ti je pe e se bayi awon to ba ti ogun to ba ti kokko pe yin ni eyin eto yi awon na le se kini e fun ni special register le lo open fun won pe awon ogun to kokko pe yin awon na le fun o na le ngbo egberun marun pere o na ni owo e fe gba form e kan ti e yoju sibe ke se kini eyin na gba form le no osu meji e ma le di oga ara yin ise toro wi pe o mo le no osu meji polo ma wa nbe bi won se ran polo ko ma ye ki oduro si oju kan ko ma ran toke ti le nikan lasan iwo to je pe o de ti wa ni machine to ti lori sisi nkan anfani ohun naa leleyi lati wa je ni ile ise Jamlad collection ibo ni eto yi o ti waye idanileko ibo ni o ti waye
1: idanileko yi o mo waye ni Aba Pan Oyateru Street Kuola Apata Ibadan
0: ibo ni agbegbe wa ton ba nbo lati ibikibi
1: ton ba nbo lati apata ton ma ti de Kuola won ti ri iyana to wole bayi kan so fun awon olokada yi pe awon lo si Aba Panu Oyateru Street
0: beni ton ba ti le bere
1: won ti fi ban won ti ri billboard wa nbe tabi ki won pe number wa
0: ibi number yi lo wa ku si e farabale pe number yi daradara ti won pe si oya
1: number wa ni 081
0: is 081
1: 54 92 92 71 71 49 49
0: lekan si
1: 081 081 54 54 92 92 71 71 49 49
0: o na se ero ibanisoro kan yi na ni
1: beni
0: oni kan na ni
1: tabi won si le lo message wa lati Instagram Jamlad Creative Hub
0: WhatsApp no ko si number yi
1: number yen ni WhatsApp
0: one ni WhatsApp number
1: one ni calling number
0: oh na ni calling number eyin na e se dide wuya ke se kini ke lo je anfani na gbogbo eyin iyalele gbogbo eyin omo lewe eyin to ye pe se pare secondary school anfani ma leleyi eyin na to ye pe en serve lowo e lo anfani yi lati se kini lati je ori ofe na ati gbogbo eyin naa to je pe e wa ni agbon ni lati ran awon eyan lowo ona kan lati se kini lati ran awon eyan lowo ohun naa ni eleyi o e dide wea gbogbo eyin to je pe olorun sege ola fun eyin oloselu anfani naa leleyi lati lo anfani lati fi gbe awon kan naa dide ni láti ọwọ́ yín wá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń pè lẹ́yìn ètò kẹ́pì àlejò wa tó jẹ́ pé wọ́n jẹ ọ̀gá àgbà ní iléeṣẹ́ Jamlad Collection tó jẹ́ ọ̀gá àgbà ń bẹ̀ òun náà ti pè yẹn 08154927149 09. A máa nírí ìjò báyìí lọ lórí ètò ní ti ọ̀sán ìmọ̀ yìí pé ìjọba àkókò náà ló ń gbogbo. Lórúkọ Ọlọ́run ọba tó mú wa bẹ̀rẹ̀ ètò tó tún mú wa parí ètò ní ti ọ̀sán yìí. Lórúkọ àlejò wa ní ti ọ̀sán yìí àlejò wa ẹ bá wa ṣèkìnì ẹ bá wa dágbére lórí ètò yìí kẹsàn wa dárúkọ yín kẹ wá fara balẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan sí.
1: O ní ẹ ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tí ẹ̀fìbẹ̀ bá wa jẹ́ ẹ̀yin náà ṣe náà. Orúkọ mi ni Nurudeen Jami Oshola tí mo jẹ́ aláṣẹ àtòwílédárí iléeṣẹ́ Jamlad Production. Nọ́mbà tẹ́ mọ̀ pè sí fún ẹni ẹ̀nkọ́rì àbí ìbéèrè tẹ bá fẹ́ béèrè àbí ẹ̀yin tí ẹ fẹ́ ran àwọn ọmọ kan lọ́wọ́ ni 08154927149.
0: Ó dà ẹ ṣe lọ́pọ̀ lọ́pọ̀. A nílé jò báyìí lọ lórí ètò iṣẹ́ ọ̀wọ́ lórúkọ Ọlọ́run ọba lórúkọ àwọn aláṣẹ lórúkọ àwọn lọ́gàlọ́gà àtọlọ́wọ́ bọ́tìnì ni tó tún jẹ́ ẹnjìníà ní títí ọ̀sán yìí sáà máa dé lérè. Lórúkọ Tèmítayọ̀ Adéwùmí Tàjọwádé ní títí ọ̀sán yìí orúkọ mi ò yí padà Sunday Afọlábí èyí tẹ mọ̀ sí èmi lọ́lọ́pẹ́ pàdé mi lórí ètò èmi lọ́lọ́pẹ́ ní ọjọ́ ìsinmi dédé àgógó mẹ́rin sí márùn-ún ní ọjọ́ ìsinmi. Ó dàbọ̀ ó di ọjọ́ mẹ́jọ. Iṣẹ́ yín kò ní dé bàjẹ́ o, iṣẹ́ yín yóò tó yín jẹ.

àtàwọn ní Nàìjíríà títí dé gbogbo kọ̀rọ̀ Áfíríkà. Ó yẹ ẹ̀yin tèmi lólúyọ̀lé ẹ̀yin tèmi ń challenge mọ́ níyà. Ọjọ́ mọ́kànlá amúlòkọ ẹlẹ́bùn akálà àpáta. Títí dé gbogbo New Garage Language bí ibẹ̀ yẹn. Ẹja Cross Express yẹn ẹ̀yin tèmi níjẹ̀bú gbọ́ ìjẹ̀bú òde àti ìjẹ̀bú diaspora. Ẹ ǹlẹ́ parọ́ fún yín o. Emeka Life for You ṣe kọ́kọ́ parọ́ fún wọn. Ẹ parọ́ fún wọn. Ẹ parọ́ fún wọn. Ẹ ṣe kí n parọ́ fún wọn. Ẹ parọ́ fún wọn. Make we enter the show. Na Wells Radio 89.3 FM na there na there o. Ina preferred awesome radio. And na number one family radio station with your state.

0: Wells Radio 89.3 FM. Magic. The time is 4 p.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
1: Gerege lagumeni rolelu lati koni konga agbemabe 89.3 FM.
2: Ọlọ́run Fẹ́mi Adégbọ̀rọ̀ ló ní kí ẹ máa gbọ́ ètò àkàndá ẹ̀dá lórí West Radio 89.3 FM láti ọwọ́ ọmọ yín Olúwa Tósìn GOP. Ètò àkàndá ṣe pàtàkì ètò gidi ni. Àkàndá kì í ṣe àrùn, èèyàn pàtàkì ní àkàndá ní àwùjọ. Ní gbogbo ọjọ́ Thursday ní aago mẹ́rin sí aago márùn-ún ìrọ̀lẹ́, ẹ máa gbọ́ ètò àkàndá ẹ̀dá mo fọwọ́ sí. Ètò pàtàkì tí ó ṣe àwùjọ láǹfààní ni. Ẹ jẹ́ kí gbogbo wa máa gbọ́ lórí West Radio 89.3 FM ní gbogbo ọjọ́ Thursday láti aago mẹ́rin sí aago márùn-ún ìrọ̀lẹ́ láti ọwọ́ ọmọ yín olólùfẹ́ yín Olúwa Tósìn GOP Government of Praise. Ẹ máa gbọ́ Olúwa Fẹ́mi Adégbọ̀rọ̀ ló sọ bẹ́ẹ̀.
3: Èmi Wálé Àrùtù mo fọwọ́ sí pé kí ẹ máa gbọ́ ètò àkàndá ní ìkànnì West Radio 89.3 FM. Pẹ̀lú ọmọ yín Tósìn Aláọ̀.

gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé abala àkọ́kọ́ náà la máa gan kọlù lórí ètò yìí. Ẹnjiníà mi ẹ ṣe gidi gan, ẹ ṣe, thank you very much. Ẹjọ́ ẹ lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì Facebook wa 89 West Radio 893 FM fan page. West Radio 893 FM fan page. Ẹjọ́ tẹ bá ti ń wọlé, ẹ máa bá wa like, ẹ máa share, kẹ́dẹ̀ máa ṣe kíni, ẹ máa fi kọ́mẹ́ntì yín síbẹ̀. Ìgbà wo la bẹ̀rẹ̀ ọdún yìí ná? Ya 2026 kábíyèsí Ọlọ́run. Ó dàbí àná ta kí Happy New Year. Everybody sọ pé ọdún 2026 a fẹ́ lọ kí Happy New Year, a fẹ́ kábíyèsí Ọlọ́run. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nínú àánú ẹ̀, Ọlọ́run máa ń fi àánú hàn fún ẹni tí àánú ò tọ́ sí. Lára àwọn tí àánú ò tọ́ sí, lára wọn láwa, Ọlọ́run dẹ̀ ṣe kíni, ó dẹ̀ ń fi àánú hàn wá. Mo ti wọnú ètò fún tèmi lọ ní sàn-án-sàn-án, lónìí àbájì gan nìyẹn o. Ẹ máa tẹ̀lé mi, ẹ jẹ́ ká ṣe ṣe kí ni kájọ kọgbọ́n, kájọ kẹ́kọ̀ọ́. Tẹ bá ti rí sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá ti ń sọ̀rọ̀ tí ò rẹ́ kọ́kọ́ nínú ọ̀rọ̀ tó ń sọ, kò ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀. Sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ tó dẹ̀ ń kẹ́kọ̀ọ́ nínú àwọn nǹkan tó ń sọ tó ń tẹnu ẹ̀ jáde, mo gbé fúnru sọ̀rọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀. Gbogbo àwọ àkàndá ẹ̀dá, ẹ jẹ́ ká wo ẹ̀yìn wò, ẹ jẹ́ ká wo wájú wò. Gbogbo àwa barapá náà, àbí wọ́n ní Bíbélì sọ pé ní gbogbo ohun tí Ọlọ́run dá dáradára ni. Gbogbo àwa barapá náà, ẹ jẹ́ ká wo ẹ̀yìn wò, ẹ jẹ́ ká wo wájú wò. Ẹ jẹ́ ká wo ẹ̀yìn wò, ká wo ìgbà tí a bẹ̀rẹ̀ ọdún yìí, ṣe ló dàbí pé a ní dé ìpele tí a wà yìí. Wọ́n tiẹ̀ ti dá ọjọ́ ọkú fẹ́ lómi pé nǹkan tó ń ṣe ẹ̀ yìí ó lè mú ọdún yìí jẹ́ ó lè di oṣù kẹsàn-án gan, ó lè di oṣù kẹsàn-án, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run fi àánú hàn fún ẹni tí àánú ò tọ́ sí. Esther, àbúrò mi ni, Ọlọ́run fi àánú hàn fún ẹni tí àánú ò tọ́ sí.

Nínú àkàndá tí ó yẹ kó là láyé, tí ó yẹ kó ṣe ríre láyé, àkàndá tí ó ní ojú tó jẹ́ pé ní ìpèníjà ojú, tó dé pé àwọn èèyàn ti rò pé báwo lè ṣe fẹ́ ṣe, torí pé àwọn Yorùbá máa ń sọ pé ojú ni ìmọ́lẹ̀ ara. Ṣùgbọ́n lọ́dọ̀ Ọlọ́run kò mà rí bẹ́ẹ̀, torí pé ọwọ́ ṣe kí ni, ọwọ́ Ọlọ́run yí ọwọ́ padà. Ẹni tí ò lójú wá di apàṣẹ lórí ẹni tó lójú méjèèjì tó fi ń ríran, ẹ̀rí pé ìyẹn kọjá kí ni, ó kọjá ìmọ̀ ènìyàn.

0: ẹjẹ ká ti ẹ tí wá gbé yẹn sẹgbẹ kan ká tó wá wo àkàndá tó jẹ pé kò ní apá kò lápá méjèèjì kò dẹ tún lẹsẹ méjèèjì ẹjọ irúṣẹ wo ló ní tọ irúṣẹ wo ni ru àkàndá bẹẹ irúṣẹ wo ló fẹ ṣe tó fẹ fi là láyé ẹ sọ fún mi. Ṣùgbọ́n ní èrò àwa ènìyàn nìyẹn ṣùgbọ́n ní èrò Ọlọ́run ohun gbogbo ni ṣíṣe ẹni tí ò lápá méjèèjì ẹni tí ò lẹ́sẹ̀ méjèèjì á dẹ̀ máa dẹni tó ń san owó oṣù fún ẹni tó lápá méjèèjì tó dẹ̀ tún lẹ́sẹ̀ méjèèjì ẹjọ́ bá ẹ́sà báwo ló ṣe lè ṣàlàyé irú nǹkan bẹ́ẹ̀ yẹn.
1: Ó ti lé mi ó ṣàánú fẹ́ni tí mi ó ṣàánú fún. Kì í ṣe bẹ́ẹ̀ ẹni tó lápá tàbí ẹni tó lẹ́sẹ̀. Ó ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀.
0: Nínú ọ̀rọ̀ rẹ̀.
1: Ó ti lóhun ó ṣàánú. So ẹni tó bá ti wù ló ń ṣàánú fún.
0: Ẹni tó bá ti wù ló ṣàánú fún.
1: Ẹni lápá ẹni lẹ́sẹ̀ ó lè má lè ṣe ohunkóhun. Ṣùgbọ́n Bíbélì jẹ́ kó yé wa, ó ní èmi ní ò ṣe ohun gbogbo nínú Kírísítẹ́nì tó fi agbára fún mi. Ẹni tó lọ́rùn bá fi agbára fún ló lè ṣe ohun gbogbo. Ẹni tí ò bá ti fi agbára fún kò bá àlápá. Ibù kó dàbí Gòláyàtì kò lè ṣe ohunkóhun.
0: Ṣúgà já. Ètò àkàndá ẹ̀dá náà ló ń dé sétí ìgbọ́ yín orí kan ní West Radio 89.3 FM.

Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lẹ́lẹ́ẹ̀kan Esther, mo ní nínú ipòkipò tí ẹ̀dá bá wà láyé, a sọ ìrètí nù. Mo máa ń rántí ọ̀rọ̀ ara mi ní ìgbà yẹn tí wọ́n bí mi sílé ayé gẹ́gẹ́ bá a ṣe sọ fún mi nígbà tí mo dàgbà. Torí nígbà tá a bí mi, mo rìn bí èèyàn ṣe ń rìn, mo rìn fún ọdún kan àtàbọ̀. Lẹ́yìn ọdún kan àtàbọ̀ tí mo fi rìn, ìjì jà, ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀. Ọmọ tó ti ń rìn, tó ti ń gbẹ́sẹ̀, tó ti ń sáré lọ sọ́tún, tó ti ń sọ̀kalẹ̀ látorí bẹ́ẹ̀dì fúnra rẹ̀, tó ti ń wọnú ilé ìdáná tẹ́lẹ̀yìnbó àbí tá a pè ní kíṣìn yẹn, tẹ́lẹ̀yìnbó pè ní kíṣìn, tó ti lọ ń bá ìyá rẹ̀ níbẹ̀ pé, "Ah, my mommy, mo ti jí o, tí yàrá náà dẹ̀ fún lóúnjẹ, ah, ìyá gba ilé, kó o jẹ́." Ó wá di wípé ọmọ tó ń sọ̀kalẹ̀ látorí bẹ́ẹ̀dì fúnra rẹ̀ kò lè sọ̀kalẹ̀ mọ́, kò lè fẹsẹ̀ méjèèjì rìn mọ́. Èyí téèyàn bá jẹun tí kò máa fi ga síwájú, ikùn mi wá wú sẹ́gbẹ̀ẹ́, ó wọ́ sẹ́gbẹ̀ẹ́ gbọ́, kàbíyèsí Ọlọ́run. Nínú ìlàkọjá iná láti gbé májèlé jẹ fún mi jẹ́ pé eléyìí kò yẹ nínú ìran wa. Nírú ọmọ arọ báyìí, ẹlòmíì lè máa láìkí mo ṣe sọ ẹ̀ rí wà á kọ́kọ́ búra ẹná káwọn èèyàn kan tó pẹ́. Nírú ọmọ arọ báyìí nínú ìdílé wa, ibolẹ̀ ti ré léyìí, ẹ jẹ́ ká fún un ní májèlé jẹ kó gbá bí tó ti wá kó gbà lọ, kábíyèsí Ọlọ́run. Gẹ́gẹ́ bí ọmọ kékeré tí ò mọ ohunkóhun tí ò mọ nǹkan kan, mo jẹ májèlé. Mo jẹ májèlé ọ̀hún, wọ́n pò mọ́ ẹ̀kọ́ fún mi ni mo tún pẹ́nu lámọ́ láì mọ ohunkóhun, kábíyèsí Ọlọ́run. Ohun tó wá yà mí lẹ́nu gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún mi o, ìgbà tí mo dàgbà, wọ́n ní bí mo ṣe jẹ májèlé yẹn, bẹ́ẹ̀ náà ni mo ṣe ṣe kí ni mo ṣe tọ́lẹ̀tì ẹ̀jẹ̀, ni mo ṣe ṣe gáì, ni mo ṣe ṣe gáì, exactly bí mo ṣe jẹ́, ni mo ṣe ṣe gáì.

ìgbà tí wọn yá tí wọn rí pé eléyìí kò máa ṣe ń pa ẹjẹ àṣìfínlẹ ibi ìyá mi ṣe gbé mi sá nìyẹn pé ẹ má bá mi pa dánù. Ìyá mi wúra ọ̀la ibikíbi tó bá wà àánú ọlọ́run ní wọn ẹ o. Ẹ wo awọ àkàndá ẹ̀dá, à ń la nǹkan tó ní agbára, à ń là kọjá, ṣé ti kàbíyèsà, ṣé ìlàkọjá nípa ti ìkórira ni, ṣé ìlàkọjá nípa ti kẹ́kàn fojú wo tẹ́ńbẹ́lú pé ta lélẹ̀ yìí, ibo lélẹ̀ yìí ti wọ wá, ibo lélẹ̀ ibo lẹni tí ò ríran, ibo ló ti wá, ta ló ń bèrè, oríṣiríṣi ṣá.

ìjẹ́mọ̀ wípé àwọn nǹkan tí mò ń sọ yẹn mi kàn ń sọ ni ìjẹ́mọ̀ pé ọlọ́run fi àṣẹ sí. Gbogbo àwa àkọ̀dá ẹ̀dá pátá, gbogbo àwa abara pápátá, agbára ń bẹ lórí ahọ́n wa. Ìtorí ẹ̀ jẹ́ ká lo agbára tó wà lórí ahọ́n wa, ẹ jẹ́ ká lò ó bó ti tọ́ àti bó ti yẹ. Ẹlòmíì ti fi agbára tó wà lórí ahọ́n ẹ̀ ó ti fi ba ti ọkọ jẹ́. Ẹlòmíì ti fi agbára tó wà lórí ahọ́n ó ti fi ba ti aya jẹ́. Ẹlòmíì ti fi agbára tó ń bẹ lórí ahọ́n ó ti fi ba ti ọmọ jẹ́. Ẹlòmíì ti fi agbára tó ń bẹ lórí ahọ́n ó ti fi ba ti ara ẹ̀ gangan jẹ́. Kábíyèsí Ọlọ́run.

0: dókítà gẹ́gẹ́ bí abiamọ tó tọ́ ìjẹ́ agbára tó wà lórí abiamọ báwo ló ṣe yẹ ká abiamọ máa lò ó.
1: Bó ṣe yẹ kí abiamọ máa lo àṣẹ tó ń bẹ lórí àwọn ohun ni wípé kó tiẹ̀ tó dí pé aṣọ bó ti máa lò ó ṣé gbogbo òbí ló mọ̀ páwọn láṣẹ lẹ́nu nítorí pé àìlóye wọn ló máa mú kóbì mi máa gégùn fún mi.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Àìlóye wọn ká ní wọn mọ̀ pé ohun táwọn bá ti sọ sáyé ọmọ yẹn bó ṣe máa rí nìyẹn ọ̀pọ̀ wọn ló máa kọ́ṣọ̀nà rẹ̀. So ṣé gbogbo wa la mọ̀ pé Ọlọ́run fún wa lọ́mọ yìí bí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ lẹ́ẹ̀kan ọ̀gá bẹ ṣe ń sọ mo dẹ̀ fẹ́ mi wò pé ọ̀rọ̀ tí ìránṣẹ́ yìí ń sọ ẹ̀mí Ọlọ́run dẹ̀ interpret ọ̀rọ̀ yín fún mi wípé ṣe rí gbogbo àwọn àkàndá ọmọ wọn ò dédé di àkàndá. Àṣẹ tí Ọlọ́run fẹ́ gbé fún wọn ti pọ̀ ju bọ́dì yẹn lọ.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ohun tẹ́mi Ọlọ́run sọ fún mi nìyẹn wípé àṣẹ tọ́lọ́run fẹ́ fún wọn yẹn ó pọ̀ ju tí físíkà bọ́dì wọn lè gbé ló ṣe máa ń tọ̀nù mí sí nǹkan mi. Òun wá ló ṣe jẹ́ pé gbogbo àwa tá a bá ní wọn lọ́dọ̀ ẹ má rò pọ́mọ lásán ni wọ́n. Àṣẹ tán gbèrú kọjá ẹ̀yìn tẹ̀kàn wò wọ́n. Òun la ṣe gbúdọ̀ mọ pàtàkì wọn. Ẹ má fojú rẹ náà wọ́n pẹ́ kí lọ fẹ́ ṣe.
0: Bẹ́ẹ̀ni.
1: Àṣẹ tó wà lẹ́nu wọn bẹ́ẹ̀ náà ni àwọn òbí mo padà sọ́rọ̀ àwọn òbí yẹn. Ṣẹ́rí tí òbí bá lè mọ àṣẹ tó ń bẹ lẹ́nu wọn fún ọ láti lóyún sínú fún ọ láti ní àtọ̀ tó fún tó di ọmọ yẹn mọ̀ wípé orí ọ̀fẹ́ kan lórí
0: orí ọ̀fẹ́ ńlá
1: kì í ṣe gbogbo wa la ní.
0: Yàyàyàyàyà.
1: Tó bá jẹ́ gbogbo wa la ní gbogbo wa la máa dán lọ́mọ.
0: Kì í ṣe gbogbo wa la ní.
1: Kì í ṣe gbogbo wa la ní.
0: Tó bá wá jẹ́ gbogbo wa la ní.
1: Gbogbo wa la ní ọmọ yẹn. Àṣẹ ní wéètì jura lọ. Òun mo ṣe ní ìgbà tẹ́mi Ọlọ́run sọ fún mi pé àṣẹ tó gbé wọ àwọn àkàndá ó ju ohun tágbára wọn lè gbé.
0: Gbé lọ.
1: Ló ṣe máa ń rọ wọ́n sí ni tó bá wù ú. Ó wá di ẹ̀ṣẹ̀ fún ẹnikẹ́ni láti rí wọn fi wọ́n ṣe yẹ̀yẹ́. Nítorí pé kọ́ mọ́ sọ̀rọ̀ àṣẹ tí ń bẹ lára wọn ó mọ gbéjà.
0: Kábíyèsí Ọlọ́run.
1: So gẹ́gẹ́ bí òbí a gbúdọ̀ kọ́ sún ara wa ká mọ̀ pé ipò àṣẹ kan la wà ohun tó bá ti lè mú kó dẹ̀ sọ yóò rí bẹ́ẹ̀. Ẹ̀rọ Ọlọ́run bà mí. Ọjọ́ kan mò ń tẹ̀lé èmi àtọmọ mi à ń lọ sílé ìwé.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Olúwa ó máa ṣe o. À ń lọ sílé ìwé lọ́jọ́ yẹn. Bí àwọn méjì mo mú kan dání so àwa fẹ́ cross mo dẹ̀ ti sọ fún ọmọ yẹn má rìn sójú títí jọ. So ó ṣàwà kò gbọ́ bó ṣe yà bí mọ́tò ṣe fẹ́ gba ọ̀tá ẹnìyẹn mo bá ní ìwọ ọmọ yẹn ó ti dára fún ẹ. Kété ẹni aláàlú tó ń ṣàwọn tó máa ń ṣàǹkan ní títì yẹn ó dẹ̀ sọ owó mi ó ní bẹ̀dẹ̀ ṣe sọ yẹn ó dẹ̀ ti rí bẹ̀.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ẹ̀rọ Ọlọ́run bà mí. Mo ní ká ni mo sì sọ. Ó lè má sọ fún
0: mi bó ṣe máa fi
1: àṣẹ. Ó lè má sọ sí lọ́kàn.
0: Kábíyèsí Ọlọ́run.
1: So àwọn òbí Ọlọ́run ti fún wọn láṣẹ tó jẹ́ pé kò sẹ́ni tó lè kojú ẹ̀. Òun ló ṣe jẹ́ pé tó bá sọ tí ayé bá sọ olórin kọkọrin ó ní kíyèsí Ọlọ́run ò sọ bẹ́ẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Àwọn òbí lè yí ìlànà Ọlọ́run padà nípa ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wa lórí àyànmọ́ àwọn. So tá a bá ti kíyèsí ara káyé má sọ bẹ́ẹ̀ kọ́lọ́run fúnra ẹ̀ má sọ bẹ́ẹ̀ òbí fúnra rẹ̀ lè sọ bẹ́ẹ̀
0: sí ayé ọmọ. Ṣùgà já.

0: ọ̀rọ̀ ńlá lẹ ti gbọ́ yẹn gbogbo abiyamọ pátá tó ń gbọ́ ètò àkàndá ẹ̀dá nìkan ni West Radio Tiran 9.3 FM. Ẹ jẹ́ ká lo agbára tó wà nínú ahọ́n wa, ẹ jẹ́ ká lò ó lọ́nà tó tọ́. Ìwà àkàndá tó ń gbọ́ mi, agbára tó wà nínú ahọ́n ẹ̀yẹn lò ó lọ́nà tó tọ́ kó fi ṣe kíni, kó fi bọ́ sí ìpele tó kàn fún ayé rẹ. Ẹ mọ̀ wípé ìwọ̀nba nǹkan la lè ṣe lórí ètò yìí. Tákàndá kan bá wá tó bá lóun nílò ìrànlọ́wọ́, tá a bá gbé wá sórí ètò yìí pé báyìí, nǹkan tó bá wọlé náà la máa fún un. Ṣùgbọ́n tí àkàndá yẹn bá lo agbára tó wà nílu ahọ́n ẹ̀ tó ké pe Ọlọ́run láti fi súre fún rẹ̀ tó takú sọ́lọ́run lọ́rùn, tó o bá ti lè ràn mí lọ́wọ́ kúkú mú mi sọ́dọ̀. Tó o bá ti lè ràn mí lọ́wọ́ Ọlọ́run kúkú mú mi sọ́dọ̀, a rí pé irú àkàndá yẹn á gbádùn ore téèyàn kan ò gbádùn rè láyé. Ṣé ẹ rí gbogbo nǹkan tí mo ń sọ lórí ètò, gbogbo nǹkan tí mo bá ń sọ lórí ètò mi nǹkan kì í déédéé sọ? Àní nǹkan kan ṣẹlẹ̀ sí mi lọ́jọ́ kan. Ọjọ́ yẹn mo kàn wo ATM tí mo ń lò, mo wá rí pé ó ti expire. Ìyàwó mi dẹ̀ wà nínú oyún second born mi ń gbà yẹn. Wọ́n wá sọ fún wáfin pé mo fẹ́ lọ sí báǹkì lọ́la o, mo fẹ́ lọ gba ATM káàdì mi. Bí wáìfù mi dẹ̀ ní pé a máa jọ lọ ni o, mo ní òkè kò sí problem. Bá ṣe lọ sí báǹkì nìyẹn. Ìgbà tá a dé báǹkì, mo ṣáà sọ fún wọn pé mo fẹ́ gba ATM mi o, mo fẹ́ gba another ATM. Mi ì mọ̀ pé èèyàn kan ń wò mí níbẹ̀ yẹn. Tẹ bá rí ẹnìyẹn, shirt àti jean ló wọ̀. Kábíyèsí ọlọ. Kó tó di pé a tó lọ sí báǹkì lọ́jọ́ yẹn. Ẹ̀mí yẹn kàn ní pé kákàn yin òun. Pé kákàn yin òun fún bí abi 2 hours. Bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní kọrin nìyẹn. Èmi ò mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ o. Bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní kọrin, bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run nìyẹn. Ọjọ́ kejìlá wa lọ sí báǹkì. Bí mo ṣe dé báǹkì báyìí, wọ́n ṣà ní kí n jókòó. Bí màá yẹn ṣe ń wò mí, màá yẹn súnmọ́ mi, ó béèrè yẹn question lọ́wọ́ mi. Báyìí, mo ṣáà dá lóhùn. Ẹni tí n bá máa ṣe nǹkan báyìí, kí ni mo nílò? Mo ní nǹkan báyìí. Ó wá ní kí n má wọrí pé exactly owó yẹn wọ́n máa fún mi nísìnyí pé kí n fún un ní 2 minutes. Ṣé ẹ rí 2 minutes yẹn? Gbogbo wọn dẹ̀ ń forí gbárí ní báǹkì. Kò pé 2 minutes, wọ́n dẹ̀ wá gbé owó yẹn lé mi lọ́wọ́. Mo ní wá ń wo báyìí pé wáìfù mi wá béèrè lọ́wọ́ pé ṣé mo mẹ́ni yẹn rí? Mo ní mi ò mọ́ rí níbì kankan. Àṣé ìtìjú kan dúró dè mí
1: nílé
0: ní ṣọ́ọ̀bù bíi tí mo ti ń ṣiṣẹ́.
1: Ọba.
0: Ṣọ́ọ̀bù bíi tí mo ti ń ṣiṣẹ́, mi ò jẹ́wọ́ ń bẹ́ o. Lálọ́ọ̀dù yẹn ló dìdí ìpè mí ìgbà tí mo fẹ́ san owó mi. Ó ní kí n má wọrí, kí n má san owó mọ́. Ipé kí n máa lo ṣọ́ọ̀bù lọ. Mo ṣáà dúpẹ́, ẹ ṣe gan sá. Mo ṣe wá dé ṣọ́ọ̀bù láàárọ̀ ọjọ́ yẹn nìyẹn, bó ṣe ti ṣọ́ọ̀bù mi pa nìyẹn. Ó ní mi ò ṣiṣẹ́ bíbí ìmọ́sẹ̀. Mo ní kí ló dé, kí ni mo ṣe? Mo ń sanwó náà. Ẹyin náà lẹ́dẹ̀ ni pé kí n máa lo ṣọ́ọ̀bù. Oníṣọ́ọ̀bù mi, àwọn èrò ti máa ń pọ̀ ń bẹ jù. Àwọn bọ́ìsì ti máa ń wá. Báwo lèèyàn ṣe máa ṣe business? Báwọn èèyàn ní wá sọ́dọ̀ èèyàn? Àwọn àgbààgbà àdúgbò bẹ máa yẹn kò gbọ́ o. Wọn ò gbọ́ rárá. Ọ̀ǹtì mo ṣe lọ kó ẹrù mi. Ọjọ́ yẹn sí ọjọ́ kejì, Ọlọ́run dẹ̀ ṣe ṣọ́ọ̀bù mi. Mo dẹ̀ san owó. Kábíyèsí Ọlọ́run. Ṣé rí nǹkan tí mò ń gbìyànjú láti sọ fún gbogbo àkàndá ẹ̀dá? Ẹ jẹ́ ká fi ìrànlọ́wọ́ wa sí ọ̀dọ̀ Ọlọ́run. Ó nìkan ló lè ṣe o. Tí ò bá ṣe é, kò sẹ́ni bọ́dì tó lè ṣe é. Ṣùgbọ́n tó bá ti ṣe é, kò sẹ́ni tí ò lè lò láti ṣe nǹkan yẹn fún ẹ.

Ìtòrí ẹ̀ gbogbo ìgbà tí bá ti sùn tí bá ti ń jí lọ́kàn mi, mo máa ń ṣàdúrà fún ìyá wa, Evangelist Lillian Gbadémọ́sí, tí wọ́n fún wa ní orí ọ̀fẹ́ ńlá bàǹtàbàǹtà báyìí, tí wọ́n fún àwọn àkàndá ẹ̀dá ní orí ọ̀fẹ́ ńlá bàǹtàbàǹtà báyìí ní ìkànnì West Radio 89.3 FM. Ilé àtọ̀nà yín kò ní bàjẹ́ lágbára Olódùmarè.

torí ẹ náà gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ ètò yìí pátápátá káàkiri àgbálá ayé tọ́lọ́run fún yín lórí ọ̀fẹ́ láti ṣe fúnyàn ẹjọ́ ètò yìí ẹ wá kún wa lọ́wọ́ lórí ètò yìí ẹjọ́ ẹ wá kún wa lọ́wọ́ àwọn àkàndá ẹ̀dá kan wà tó jẹ́ pé wọ́n ń ṣagbe kò wù wọ́n agbe tó ń ṣe yẹn kò wù wọ́n ṣùgbọ́n wọ́n kàn nílò ìrànlọ́wọ́ èèyàn kan sí bí méjì láti mú wọn kúrò nínú agbe yẹn lára nǹkan bẹ́ẹ̀ ni ètò yìí wà fún àti pé lára nǹkan tó ti wà pé ká tún máa fi encourage ara wa torí pé àwọn nǹkan kan wà nínú àkàndá ẹ̀dá tọ́lọ́run ti ṣe odo síbẹ̀ pé tó o bá gbé ìgbésẹ̀ nǹkan yẹn ò lè jáde bẹ́ẹ̀ ni àbí ẹ jẹ́ kí iṣẹ́ ni tá bá ní ká máa tọrọ bẹ̀rẹ̀ sẹ́nu àní kúrò ní abala abala àkọ́kọ́ lórí ètò àní kúrò ńbẹ̀ torí pé ó ní nǹkan tá a fẹ́ jẹ́ kí àwọn èèyàn kán bá wa dá sí ní abala ìkejì kábíyèsí ọlọ́run bàbá ti padà dé bàbá ṣe padà dé a wá ṣe kíni a wà wọnú àka abala ìkejì lọ ní sánsan ohun tá a mú wá tá a fẹ́ jẹ́ kí àwọn aráalé kán bá wa dá sí ẹ bá wa dá sí kí ni ìwòye yín kí lẹ́yìn rò nípa ẹ bá ohun tẹ bá rí nípa ẹ bó ṣe yẹ ẹyin sí ẹ sọ fún àwa àwa náà kẹ́kọ̀ọ́ ńbẹ ẹ mọ̀ pé àwa náà gbúdọ̀ máa kẹ́kọ̀ọ́ àwa náà kẹ́kọ̀ọ́ lára àwọn aráalé à ń kẹ́kọ̀ọ́ àìmọye àwọn tó jẹ́ pé wọ́n ń gbọ́ wa wọ́n mọ ètò ṣèṣì wá lọ so orí ọ̀fẹ́ la rí gbà orí ọ̀fẹ́ la rí gbà nínú gbogbo tẹ́ni ọba níláyè orí ọ̀fẹ́ ni nǹkan tó ń ṣe yẹn àwọn nǹkan mọ̀ ń ṣe jù ẹ lọ tó jẹ́ kó má kàn máa wò bẹ́ẹ̀ pé kíní ní ìdẹ́ ẹ wé try try try adúpẹ́ lọ́wọ́ ọlọ́run.

ní ara nǹkan tá a mú wá ní ìrọ̀lẹ́ títè ní in fact ìgbà tí mo ro kiní ẹ̀ máa pé ṣé yàtọ̀ wà ń bẹ́ ṣá ṣé yàtọ̀ wà ń bẹ́ ìròrí àti ìrònú ṣé ìyàtọ̀ wà ń bẹ́ mo ṣà ń wò ó mo ní ló máa ti dórí afẹ́fẹ́ lénìí màá jù síta fún àwọn èèyàn wa afẹ́mọ̀ ìyàtọ̀ tó wà ń bẹ́ kí ni ìyàtọ̀ tó wà ń bẹ́ nínú ìròrí nínú kéèyàn ro orí àbí nínú kéèyàn ro orí kéèyàn dẹ̀ tún wá ronú ṣé ìyàtọ̀ wà ń bẹ́ ẹ sà ìyàtọ̀ pọ̀ ń bẹ́ jẹ́ ká gbọ́ láì tí sọ jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ àwọn aráalé kí ni ìyàtọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa pátá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá tẹ̀ ń gbọ́ wa ẹ̀yin tẹ̀ dẹ̀ ń wà lórí ìkànnì facebook wa ẹ lè drop comment yín ẹ lè drop ẹ síbẹ̀ ìyàtọ̀ tó bá wà nínú ìròrí àti ìrònú kí ni ìyàtọ̀ tó wà nínú ìròrí àti ìrònú ìyàtọ̀ wo ló wà nínú méjèèjì ẹ jọ mo fẹ́ jẹ́ kí àwọn aráalé kan bá wa dá sí a fẹ́ mọ ìyàtọ̀ tó wà ńbẹ̀ nọ́mbà tẹ máa fi pè wọlé sórí ètò òun náà ni 0913 1000 0915 333 4893 0915 333 8933 0911 333 8933 0911 333 8933 àwọn nọmbà tẹlẹ fi bá wa dá sétò nìyẹn kí ni ìyàtọ̀ tó wà nínú ìròrí àti ìrònú ìyàtọ̀ wo ló wà láàrin àwọn méjèèjì afẹ́jẹ́ kí àwọn aráalé kan bá wa dá sí ní ti ìrọ̀lẹ́ ti tèmi ohun tá a mú wá lénìí nìyẹn afẹ́mọ àwa náà fẹ́ kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ àwọn ìyá wa látọ̀dọ̀ àwọn bàbá wa látọ̀dọ̀ àwọn bírọ́dà wa látọ̀dọ̀ àwọn sísítà wa afẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dẹ yín afẹ́mọ ìyàtọ̀ tó wà nínú ìròrí àti ìrònú kí ni ìyàtọ̀ tó wà níbẹ̀ 0916 833 1000 0915 333 8933 0911 333 8933 óyá bá mi ṣí ojú òpó fún wọn fún àwọn aráalé kan máa wọlé óyá ẹ jẹ ká máa gbọ ojú tẹyin fi wò ó.

Ẹkú rọ̀lẹ́, àsìkò iṣẹ́ láti àárọ̀ ìròyìn lérèfé lamọ́ afọ̀yín láti ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ́ 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lẹ̀ Estate ńlẹ̀ Ìbàdàn, Adédàmọ́lá, Olóyèdè lóníròyìn. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ní àsopọ̀ pẹ̀lú àwọn owó tí ń já lórí àwọn ilé tó ní ṣe pẹ̀lú àwọn owó orí táwọn èèyàn kọ̀ láti san, eléyìí tí a pè ń gùn lé àwọn kan tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀yáwó ìlú àtànjẹ kòdìmíràn pé ìdádúró lórí sísan àwọn owó orí yìí òun ló ṣeéṣe kó ti ìjọba lọ sí agbọ̀nbí tí wọ́n ti máa yáwó láti fi ṣàkóso àwọn ibi tí àkùdé àti díẹ̀ kùdìẹ̀kudiẹ tó wà. Mínísítà fọ̀rọ̀ ètò ìṣúná àti alákòóso ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí Taiwo Oyedele ló fi àsìkò yìí síta nínú àtẹ̀jáde kan ilé ìtàn fi síta níbi ìpàdé kan tán ṣe lónìí òde yìí. Ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ àwọn nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ Nàìjíríà lórílẹ̀-èdè yìí, ó ní àti ṣàlàyé pé ilẹ̀ Nàìjíríà àti ilẹ̀ Amẹ́ríkà ni a ti fẹnu ọ̀rọ̀ kò láti ní àjọṣepọ̀ tó dánmọ́ra lágbà àwọn ètò ìdókòwò pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà lẹ́ka ètò ìwakùsà nílẹ̀ Adúláwọ̀, eléyìí tí ibi rẹ̀ sì láǹfààní àti pọ̀ jọjọ nílẹ̀ yìí. Gẹ́gẹ́ bí àtòjáde wọn pé ọ̀rọ̀ yìí ló wáyé bí ààrẹ ilẹ̀ Amẹ́ríkà bí ó ṣe mú àdínkù àti ìyọkúrò débá àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ètò ìrànwọ́ tí ń bẹ láti ń wá láti òkè ìta dípò kí a ṣe ìgbójúlé àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ètò ìdókòwò lábẹ́nu àti àwọn àdéhùn tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ yìí pàápàá jùlọ nílẹ̀ Adúláwọ̀ níbi tí pé àwọn ilẹ̀ China ò ní àti ní ohun tó ní ṣe pẹ̀lú ìrẹsẹ̀ wálẹ̀ lásìkò yìí. Àjọ tó ń ṣètò ìdìbò ilẹ̀ wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ INEC ó ní àti rọ àwọn tó jẹ́ ẹgbẹ́ olóṣèlú àti àwọn olùdíje lórí àwọn ọ̀rọ̀ kò bákùngbé àti àwọn ọ̀rọ̀ tó lè dá wàhálà sílẹ̀ tí ó ń jáde lásìkò ètò ìpolongo káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́. Alákòóso fọ́rọ̀ iléeṣẹ́ náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀jọ̀gbọ́n Adẹniran Tẹ́lá òun ló kanminú lórí ọ̀rọ̀ yìí níbi ìpàdé kan tí wọ́n ṣe pẹ̀lú àwọn ìkàntọ́rọ̀ kan pẹ̀lú àwọn olóṣèlú lọ́fíìsì INEC ti bẹ̀ ní Agodi nílùú Ìbàdàn. Àjọ elétò ìdánwò àpapọ̀ ilẹ̀ Nàìjíríà NECO ni a ti ṣe àkójáde èsì ìdánwò elétò níṣe pẹ̀lú àwọn ilé ẹ̀kọ́ eléyìí tí a ṣe lọ́dún 2026 yan SSC. Alákòóso fún iléeṣẹ́ náà Ọ̀jọ̀gbọ́n Dantani Ibrahim Oṣeṣe òun ló kéde ìkójáde èsì ìdánwò náà ní olú-iléeṣẹ́ àjọ náà ti ń bẹ nílùú Mìnà lónìí òde yìí. Nílẹ̀ òkèrè ààrẹ Donald Trump ló ti kí ẹni tí ṣe Xi Jinping káàbọ̀ sí ilé funfun nílẹ̀ Amẹ́ríkà fún ìjíròrò eléyìí tí àpẹ̀wò ni ó fìgbà àkọ́kọ́ ṣẹlẹ̀ rí. Trump nígbà tó ń sọ̀rọ̀ ní ilé funfun náà òun ló ṣàlàyé pé ìpàdé àti ìjíròrò yóò láǹfààní àti bẹ̀rẹ̀ pẹ̀lú àdéhùn alágbára láti lè mú kí àjọṣepọ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì kó lè láǹfààní àti rẹ́sẹ̀ wálẹ̀. Ìròyìn lérèfé fún ti ọ̀sán tòní kò ní ju báyìí lọ. Ẹ darapọ̀ mọ́ alálẹ́ lórí àkójọpọ̀ ìròyìn lẹ́wà fún àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́. Ẹ mọ́ gbàgbé wípé ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sójú òpó WhatsApp yàrá ìkóròyìn jọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916893200 fáwọn ìṣẹ̀lẹ̀ tó bá ṣojú ẹni. Adédàmọ́lá Olóyèdè ló mòròyìn náà wá sí ti gbọ̀nyìn ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kànga àgbọ̀mọ̀gbẹ́ 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín.

0: Ìfilẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
1: Àwa ewé ìwò yìí.
2: Olúwa dára bàbá bàbá bàdà
3: o. Ọmọ nìyí, ọmọ nìdẹ, ọmọ ní wọlédè ni ètò ọmọ nìyí, ọmọ nìdẹ. Ńlẹ̀tọ̀ tó ṣe àjíǹde fún àṣà tí ṣe ilẹ̀ wa. Lórí ìkànnì Wells Radio 89.3 FM Aláàfin Avenue Olúyọ̀lé Estate Ìbàdàn. Bẹ̀rẹ̀ látago márùn-ún sí aago mẹ́fà àrọ̀lẹ́ ní gbogbo ọjọ́bọ̀ Thursday pẹ̀lú olólùfẹ́ yín Afọlábí Kẹ́hìndé Èkó bàbá. Ẹ má gbàgbé o, abala méjì ńlẹ̀tọ̀ ìpín sí. Abala àkọ́kọ́ ń lọ̀rọ̀ ọ̀mọ̀nà fún àwọn ọ̀dọ́. Lábala ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ láti ń sọ àlọ́ àpamọ̀ àti àlọ́ àpagbè. Ẹ̀kọ́ sódo sínú ètò yìí má jẹ́ ròyìn ẹ̀ fún ẹ. Ọmọ nìyí, ọmọ nìdẹ, pẹ̀lú Afọlábí Kẹ́hìndé Èkó bàbá. Ètò bàbá ètò.

ọpẹ olóhun ọpọlọ yẹ olúwa o ọba tó mọ wà rọjọ ìní òní tí sí ọjọbọ tó kẹ nínú oṣù kẹsànán ọdún yìí o 2026 jẹjọ là ń dágbére pé tòótún dọjọ mẹjọ ẹyìn abẹrí lónìí olúwa tó ń já tatẹtẹ a sì jẹ sórí tẹtẹ lata ò ń gbà ní ó tún dọjọ mẹjọ ẹyìn ọlọrun elédùà ó sì mọ akárọjọ ìnáyọ àtàlàfíà ọlọrun ògo ni fúrúkọ rẹ o. ìbá ọlọrun ìbá ènìyàn ìbá ọkùnrin ìbá obìnrin ìbá ọmọdé ìbá àgbàlagbà ìbò yín pátápátá ńlájú bá yín o. tó èyí ni ètò yín ètò wa ọmọnìyẹ ọmọnìdẹ láti west radio 89.3 FM aláàfin avenue ńláwà níbí o olúyọlé estate nílùú ìbàdàn. dórúkọ olóòtú ètò yìí alàgbà adédàmọ olóyèdè ọwọ́ wò mí lójú nínú kúndùn iná mi sódù síbẹ̀ iná mi dùn síbẹ̀ ẹ ṣeun yọ̀dá fún ó ní mo kí yín pátápátá ní gbogbo ilẹ̀kílẹ̀ gbogbo ẹ̀yìn olólùfẹ́ ètò yìí mo kí yín pé ẹkú ilé ẹkú ìfọmọnìyàn ṣe gbogbo àwọn lọ́gàlọ́gà lẹ́lẹ́kàkà gbogbo yín pátá ni mo kí o gíwa wa mo fi wọn ṣe alákòóso àwọn pátápátá alàgbà ayọ̀ emmanuel ejò kí mama wa dáadáa ni lady evangelist lillian bademasi ẹ ṣe àdúpẹ́ o ẹ kú ìfọmọnìyàn ṣe o ẹ ṣeun wa o. lọ́wọ́ bọ́tìnì mi fún ti ọjọ́ tìní àwọn náà ni alàgbà ní àbíọ́ ọ̀dà alàgbà ibrahim alàgbà ibrahim òun náà ń da alàgbà lọ díẹ̀díẹ̀ nu ṣebí jò ní náà ni àrídàmọ́ lánàá òun náà ń da alàgbà nu. orúkọ tèmi ni kẹ́hìndé àfọlábí o èkó bàbá nìyí o àfijọ olówó orí ọkọ yẹn fún jọwọ mo ṣe yín pẹ̀lẹ́ mo kí yín pé ẹkú ilé ẹkú kalẹ̀.

láàrin kádìjú kálá ìgbàmọ yíbìrì ẹni tí wọn fi ṣe ẹyẹ lódiwọn ó lè padà wá dẹni àyẹ sí lọjọ nígbà bá dọlà ó lè jẹ pé ní ọràn lọwọ lọla ó tí mọ ọmọ tọla ó bí ọlálóyún torí ẹ mo fi ń sọ fún ọdọ ẹ wípé gbé wá rẹlẹ kó o gbé wọ lọ kó o gbé wọ bí ẹwù di aláàánú èèyàn nítorí pé ọlá kò dájú fún ẹnikẹni o ọlá ò dájú fún ẹnikẹni. Béèrè tí mo béèrè ń tí alàgbà látàkù fún gbàun ẹnìkan ni mo fi sọrí ẹ. Olóyè Sunday Adégaye ni King Sunny Ade tó sọ jọ́bi. Jọ́bi ọgọ́rin ọdún. Bàbá yẹ pẹ́ lórí pẹ́ o. Àgbo ewu ń tọrẹ o. Àgbóra kòrò ń ti gbìn àwọn àgbà ló wí bẹ́ẹ̀ olóòtú mi máa pé mò ń pọfọ. Wọ́n ní ogbó kánrin kése ní tàlábà wọn. Bàbá yóò gbóyọ ọ̀tọ̀ lágbára olúwa a ní fi kọrin. Lóyè King Sunny Ade happy birthday to you. Ọmọdé yìí ọmọdé ló ń lọ lórí atẹ́gùn lọ́wọ́lọ́wọ́ West Radio 89.3 FM òun lẹ̀ ti ń gbọ́ wá. Bọ́ọ̀ bá lówó lónìí fa gbogbo ẹbí rẹ mọ́ra àtọ́rọ́ ọ̀mọ̀ bí ọ̀lọ́ ó ṣe jẹ́ ọ̀lá mọ̀ lóyún o àmọ́ rúfin ọmọ tí ó bí. Fowó báwọn ọ̀rẹ́ rẹ náà lo. Akọ̀ díẹ̀ sí ọ lónìí nù ọ̀mọ̀ ń tọ́ ló wí.

gbé ìpolówó sórí ètò yìí o ẹ bá ti débí ẹ lọ bá wọn ní ẹka ìpolówó ọjà ẹyin ẹlẹtọ báyìí lẹfẹ ńlẹfẹ so ń gbọwọ rẹ ó fi tẹrí tọyàyà ni wọn fi gbà ń wọlé èyí ẹsẹ ẹwà dán wo ẹnìkan tó wá lọjọ kan ń jò ní ó tún ti ń bá mi sọ̀rọ̀ pé gbogbo àwọn èèyàn lọ́gbọ́ tí jẹ́ pé nú ọjà wọn wìtìwìtì ní ààbò òun bí ìtàbọ̀ ẹ̀yìn yìí bó ti mọ̀ ń jẹ́ lórí tiwa nu abọ́lọ́run dòwòpọ̀ ní ọlọ́run sì fi yà pé òun ọmọ jẹ́ tiwa ẹnikẹ́ni tó bá wà dòwòpọ̀ ọlọ́run ọmọ jẹ́ tiẹ̀ náà. tí wọn mọ lúàbí ìrẹsì tó o ní lọ́wọ́ nǹkan èé sì wọlé ní akànfọ́n kínkínní ń bẹ̀ ni ọ̀làlóyún o a ò mọ ọmọ tí ó bí.

ṣerere. Ṣerere sí gbogbo ọmọ ènìyàn, ọmọ ntọ́la òbí o, ọ̀lá lóyún o, Èkó àfọlábí ń ké tantan ìwọ ọmọ yìí, ṣerere.

ohun tí mò ń bá ẹ sọ ni wípé kó rántí ọlá ìyẹn ni wípé ọlá lóyún kò sẹni tọmọ irúfẹ ọmọ tí ó bí jẹ òní wá rẹlẹ kó jẹ jẹ aláàánú sí gbogbo ọmọnìyàn yóò dára fún wa o.

0: gbàjá dúdú gbàjá ọ̀nà àlọ́ ni ẹ̀yìn bá ń jà tó ọ̀dà o. Hello, hello.
1: Èrùn ni
0: o. Èrùn ni o. Ẹ fúnra yín láti Àkùfò. Láti Àkùfò. Adébáyọ̀ láti Àkùfò. Èrùn ni o. Ẹ ṣeun o. Ẹ ṣe o. Àlọ́ kejì nìyí o. Ọmọge ẹlẹ́sẹ̀ kan ń kiri àtẹ. Ọmọge ẹlẹ́sẹ̀ kan ó ń kiri àtẹ. Kí ni o? Hello.
1: Hello, sir. Ẹ kú ìtò.
0: Ẹṣeun, ẹṣeun. Ọmọ ọba kọ́ yìí. Ọmọ ọba látẹ̀gbẹ́dá. Ọyá o.
1: Olú ni o.
0: Olú ni o. Ẹ fúnra yín látẹ̀wọ́. Àwọn tó ń tẹ̀lé mi nìyí. Olú ni o. Ẹ ṣeun. Ẹ ń bá mu olú dáadáa. Olú póríṣiríṣi. Olú ọ̀ràn ń bẹ o. Olú níbi tó bá ti wù. Ẹsẹ̀ kan ní elélẹ̀ tangana báyìí. A wá fẹ̀ lórí. Ẹ ń pé ọmọge ẹlẹ́sẹ̀ kan kiri àtẹ. Olú ni o. Ẹgbọ́n ìkẹta ká tó lọ sí abala àti àlọ́ onítàn o. Ẹgbọ́n dáadáa o. À ń lọ ó yàká sí ni. À ń bọ̀ ó tún yàká sí ni. Kí ni o? À ń lọ ó yàká sí ni. À ń bọ̀ ó yàká sí ni. Kí ni o? Ajá àbalẹ̀ lẹ́fi ṣe. Hello.
1: Hello, sir.
0: Hello.
1: Hello.
0: Ta ló ń pe Prince náà ni kí lẹ pé o? Kí lẹ oòrùn?
1: Oòrùn
0: sun. Ẹja fẹ́ ẹ̀gbá o. Ẹja fẹ́ lómìn ní ààyè. Ẹ̀gbá. À ń lọ ó yàká sí ni. À ń bọ̀ ó yàká sí ni. Kí ni o? Hello. Hello.
2: Ẹ kúrò
0: lẹ́sà. Ẹ kúrò lẹ́. Àǹtí Kristana kọ́ yìí.
2: Bẹ́ẹ̀ ni ẹ ṣe ọjọ́ sá
0: o. Kristana Adékúnlé ọ̀dà o. Kí ni o?
2: Ewé ẹ̀gẹ́.
0: Ewé ẹ̀gẹ́ ni. Ẹ fúnra yín látẹ̀wọ́. Ewé ẹ̀gẹ́ ni. Ewé ẹ̀gẹ́ ni. Èmi gan pàtẹ́wọ́ fún yín. Ẹ ṣeun o. Ẹ ṣeun.

ẹṣin gbogbo ẹyin tẹ bá mi dá sí tó yìí alàgbà adébáyọ látàkùfọ prince láti ẹgbẹdá àti àǹtí kristana látolúyọlé ń bí ẹṣẹ o àlọ onítàn tòní àlọ mi tòní ọmọ ìdá lórí olórí ọmọ ìdá fùrù gbàgbó kọmọ gbàgbó ọmọ mi lọ. ẹranko kan bẹ tẹ ń pè ní adigbọnà ń kù àti ẹkùn ajá àti ìjàpá àwọn wọ̀nyí ni àlọ́ mi ò ní ńlọ dálé lórí o ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ dáadáa o. báni ń bèrè pé irú ẹranko wo ni jẹ́ adigbọ́nà ń kú ní ọjọ́ kan ìjàpá ìjọpá ọmọ ló ń jẹ kankan lé o kò sóúnjẹ fún láti jẹ bẹ́ẹ̀ náà ni kò ló lọ ṣe mọ̀ pé jàpárẹ̀ ọ̀lẹ́ ni. ẹni tí ń pè kọ́mọ wulẹ̀ pé ẹ farabalẹ̀ kọ́ ẹ gbádùn àlọ́ mi yìí ni bàbá jẹ́ pé ẹ fẹ́ kí mi ni èmi náà ń kí yín o. ìjàpá bàrún títí bí yóò ṣe borí ìṣòro rẹ̀ yìí ọ̀rẹ́ rẹ̀ múṣẹ́ ó ní à ó ní bí a ti ṣe èèyàn máa fi tí ó ṣe èèyàn máa fi ṣùgbọ́n ń tà sí inú ẹ̀nìní gbé kàkà kó ń mọ jẹun olóúnjẹ ni ọ̀yà ní sùn olóúnjẹ ni ó sùn lébi ẹ mà pé ìjàpá tẹ́lẹ̀ ọlọ́gbọ́n ẹ̀wẹ́ ni kàkà kó mọ jẹun sùn ẹni tó lóúnjẹ ńlẹ̀ gan-an ni ò ní sùn òní ó sùn lébi. ìdá kò gbọdọ̀ ní ọgbọ́n tó tó tèmi yìí kí n tún wá máa ṣàròyé ọ̀wọ́ oúnjẹ nínú ilé mi ń tọ́lọ́gbọ́n bí irú mi n tún wá máa ṣàròyé pé ń lò ń jẹ nílé ká mọ rí. ìjàpá múra ọba àdílé adigbọ́nà ń kù bó ṣe délé adigbọ́nà ń kù nígbà tó débẹ̀ ó kàlẹ̀kùn ó kàkùn gbọ̀gbọ̀gbọ̀gbọ̀gbọ̀ adigbọ́nà ń kù ni ta ni o ẹ wọlé àkùkù tilẹ̀kùn ẹ wọlé o dípò tí ìjàpá ẹ bá fi sọ ohun tó wá bá fún irọ́ o n sì ló bẹ̀rẹ̀ sí fọ̀rọ̀ ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí adigbọ́nà ń kù ló bẹ̀rẹ̀ sí bu ló bẹ̀rẹ̀ sí bu lé bu ara nínú lọ́rọ̀ ó bẹ̀rẹ̀ sí nu adigbọ́nà ń kù nù lọ́rọ̀ tó ń sọ̀rọ̀ sí bí ẹ̀ ń pò ní ń bọ̀ láàárọ̀ ní ń bọ̀ lọ́sàn-án ní ń bọ̀ lálẹ́ ìjàpá ní ìwò adigbọ́nà ń kù ǹjẹ́ ibi kọ́ ní ọ̀pọ̀ ọkú báyìí ìwọ wọ̀nràn yìí ebi kí àlùọ́ pa báyìí tó dúró kalẹ̀ báyìí gbogbo ara ẹ̀ lórí kùsàkùsà yìí ó kúkú ọ̀jọ̀lẹ̀ tẹ́lẹ̀ ara ẹ rí bí ara ọ̀pọ̀lọ́ bí wọ́n bá gbọ́n ni irú wa yìí rẹ̀ kọ́ ọmọ bá rìn irú wa ìlọ́yẹ̀ kọ́ ọmọ bá rìn kọ́ ọmọ bá kọ́ ọmọ sí amúgbálẹ́gbẹ̀ẹ́ wá káàkiri kébi ọmọ bá pọ̀ kú. ó ní adigbọ́nà ń kú tọ́ba jẹ́ pé ò ní kú nù ṣáàtù sí yìí tètè múra kọ́ tẹ̀lé mi lẹ́yìn báyìí o ibi tí mò ń lọ àárò ń jẹjẹ́ ń bẹ̀. bí wọ́n ti yàn lọ́nà ìjàkà bá dá owó kan pé adigbọ́nà ń kú adigbọ́nà ń kú sọ ń gbọ́ mi sọ mọ̀ pé ọ̀hún oúnjẹ ń bẹ lóde nísinsìnyí èmi pẹ̀lú rẹ yóò sì lọ bá àwọn ẹlẹ́kọ̀ọ́ lọ́jà àwọn ẹlẹ́kọ̀ọ́ tí ń tajà lọ́jà lójú ọjà ọba ńbẹ̀ là ń lọ báyìí o kò jẹ́ ń sọ fún ọ. èmi ọ fara sinko síbì kan màá wá tì ọ sínú ọjà ọ wà lọ báyẹ ẹlẹ́kọ̀ọ́ wọn ó júwe rẹ wọn nàwọ́ fún nàwọ́ sí fún ọ. bí n bá ti náwó ẹ̀tọ́ ọba ti débẹ̀ ìwọ sáàmù ná ọjà ẹ̀kọ́ ni wọ́n lè pè ní pọ̀n márùn-ún ìwọ pọ́ọ̀rà ní pọ̀n méjì àbọ̀ bá ọba ti náà á ní ọmú á ń dọ̀bà ẹ̀wọ̀n ní kò sọ pé sílẹ̀ márùn-ún lọ́mọ ní lọ́wọ́ ìgbà tó ọba náà jáde bíi pé kòkòrò wá gbé inú ó ti bíyẹ lẹ́kọ̀ọ́ yọ ọkàn fi gbájùn ọ lórí tàbí kó fi kankan jù ọ lórí ọkàn dàwẹ́kẹ̀ lọ́ọ̀bà sùn lọ́ọ̀bà sì bó kú sọ ọgbọ́n adigbọ́nà ń kú má ba ọdún mi jẹ́ o. adigbọ́nà ń kú ni mo ti gbọ́ ṣebí ń tọ́ ọba yìí fún mi ní gbọ́ ṣebí wọ́n mọ tẹ̀lé lẹ́yìn
nto wi fun mo na ni bo n ba ti de be ma na pe agbon kan ko gba kobo to ba ni ki mu a ma wa ni se ko gba toro ni bi o se fi binu na menu mo kan subu yege o gbodo mi mami o bi mo de be n gba ma ma pariwo ti ma n so ku nada mami rara o mami o so gbo adigbon na ko o lo nti gbo ma ba doja oba idapa farasi kun to to lo ba ti adigbon na ko oya ye eleko kan ni ko ma lo lo ba de waju ye eleko n to to adigbon na ku ni to ye eleko ilo wa leko yin ye eleko ni pon marun ni oni ko pa pon meta won ni mo wa pon meji nko won ni mo wa adigbon na ku ni ko gba pa nkan Yaba wa digma na unku o wo ti kategbin o wo o wa mu wa ngba na adigma na kwani eh ya mi e ma binu eh ko gba kobo marun ye le ko ba fa binu yo o fa tere lu oni aje ni o si o pa iwo rarara dai Obun ba ri ku oko ti ran mo adigbon na ku ba se wegele nle o lo ba ti wegele won pa digbon na ku won pe adigbon na ku ko mo da won lohun o omo si be npo ti gbe mi o ijapa ba be tan bi to fara pamo si ijapa n gbara ile ni pe e ti paburo mi eni to je para di oya ta se pe ko lo mara re da lojun e si di paburo mi e ti paburo ohun japa ba nsun kun ni ngbara yile gbogbo ara oja ba pele won lori baba iswa ibi omo gbese mo o gbogbo oja lo pejo sibe o ti won si nbu ni okan je pe aye eleko tori e ko ilo le wa payan mama ja pin adibanan ku mama jiti o osa sun kale na ni ye le kon lagun taratara ko mo bi ti oda kini sinu gba si o e ba nji e gba mi japa nsun kun ni ngbara ile pe to aburo kan ti mo ni laye lo na e si pa loja oba ye le ko si pa buro mi to se nja ka ba joko lo ba fo leran se be ko me be to fo leran o ti suyanu ni be ni je loko wa ba o kunle ni waju re ni ra baba pe ha ni ra baba eh gba mi ba ntaji ba la bro de o se ji bayi gba mi mo je n lo ko lodo oba gba mi idapa ma gbebe yi o sugbon o ni bi n ba se se nlaye fun wo je eleko o nla ti gbogbo agbe ko re pata lo gbe le o eyun nikan olohun pupo o nla ti ko gbogbo n to n je patapata isu ni o ere ni o eyin ngbaguda ni o gbogbo orisirisi tenu je o gbe lo le mi ki n to bo ji bi mo na wa ye eleko ti gbe gbogbo o ti gbe apare eko kan le o ti sare lo saarin ja o ti lo gba sulawin gbaguda lawin o gba ere lawin o gborisirisi lawin nko lo le japa o bi ya se ti gbogbo ya ni amu gbogbo mo ti gbe dele japa ba be lo ba lo ba aburo re o wa sore kelekele sadigbe adigbenunku adigbon na ku ti n ba ti fi opalule pa lekini mo dahun o eleketa ni ko to dahun adigbon na ku na meju pin o tun se mi lo won ba n be japa iya ni bo lo ti se oni e sa farabalẹ gbogbo ohun ti mo ni ke mo ti mo ka fun yin se e ti se ìyá ni mo ti se bá ń jí àbúrò rẹ mo jọ sọ mí lẹnu lọ bá mú igi lọ bá gbé sókè àfi wàjà adigbonankú mẹra ó dẹ kejì yí wàjà adigbonankú kò tún mẹra
je leko tun bu ekun paye un egba un jakaba tun gbegi won le won jan le keta adigbona nku o loba adigbona nku barun ra bayi lorun ra bayi lo lanu o loba yan loba sinsin ro loba sin jade oba taji nu gbogbo aro ja modun o won wo fun ayo ijapa wa agbona le pe njo le rin lo le bayi so le rin bayi adigbona nku ba da lo pe gbogbo ara ni nro mi gorogo tori pe gbogbo ire kike orikere ki ara mi oni won lu ni kuma nti an fi ateju lori oni gbogbo orikere ki ara hun oni ni an lu n kuma gbogbo ara ni nro hun ijapa ni so sa le rin dile oni won ti ra die inu ye eleko modun o nibante keje lo adigbe lo ku ba nlo o ati japa ni an ba dele inu awon ara oja do pe won sa ti ti won na won ba lo ka ma boko lo le oro o ka ma ba lo wona japa ni kokko soro pe adigbe na nku mo dupe lowo re o iyun gban dele nu o oni mo dupe lowo re o eyin fun je ta ri je o nisisin yi kilo tun duro de o adigbana kilo duro de ti adigbana kuni ijapa kilo wi kilo duro de ma lo abi kilo de oni fun mi ni eto temi o leto wo lo ni ijapa taku o ofa akokori o o si ti adigbana nku lo ba ti sita lo ba ti le kun mo ojo je o adigbana ku ba lo ba binu kuro nbe ni ba lo o don ti mo nton wo se adigbana gba ni o mo nton wo se fere lo ba lo li ekun lo ba lo ba ekun pe to ekun ya mo jemi iya kan mo jemi ekun iyawo lojo bai na mo se un ati japa ija kan mo tin ta omo fa ko kori o fa ke kori o ko fo leto tun o ekun ba mura lo ba ri fle laarin iseju kan ekun ti dele japa bo se dele japa o ba japa mi to tin je ni je wora lo ba oni japa oni wole kun je jade fun mi wa japa ni ekun omo go leyan o ase bo se tore nto je pe gbogbo re mu nko bo ti mo ti se to pe ki mo ru bo wa bo nle ni nisin o tu wa ran ju kankan kan mo mi o go fenu ra gbogbo n ti wa iwo na le kuku ni ṣugbọn oro kan nbẹ ta se ko to di pa mo ko lo ekun bilere pe oro wo ni o lo oro na ni bi pe a o fokun ti n ba to ba ti mu okun to de mi mo ti n ba ti pe o tu mi nle iwo na n wa fokun su o ti n ba ti fokun mu o iwo na ba se n o tu o le o ma gbonje lo ekun ba ni ọlọrun obinu si oya gbọrun re le ki n fi okun si lo ba fokun sọrun japa lo ba fadan japa ba ni ekun ba tu japa japa ni o ku wo ekun bayi oya gbọrun le japa ba so e o ba sokun mo ekun lorun lo ba lo mogi lo ba fadan ekun kigbe titi ijapa o ma fi ko ma ma fi e ko ma fokun le o ekun ranju kakakakakakakakan ayin igagbona obode ni di ekun sa se kini o ekun ba ku bo se ku ijaka ba gbe ekun jade lo ba pe yawo re yanibo ounje de oya igbomi kana ebo ara re eje asayan re won ba sayan ekun won se ikokokun o bi an se guyan won fi yan won fe ran ekun jiyan ati yawo re njaka ba bo ni ntanyi lo ba lo ba aja ibi ti ni agbede re lohun alagbede ni aja ore si lohun ati japa jaka ba di agbede lo ba ni aja o din ran lowo ki n bo fi ewiri ise ki le wiri nse to ba dojo mi a mo bira wa jaka ba gbe wiri ni ma n fe wiri korin oni ke ma gbo ntin wi o oni ikoko obe nile ikoko obe nile seken ikoko obe nile ijata ki lo mokunrin wi ikoko obe nile ikoko obe nile aja bani to
ijapa mo nbo mo fe se ga mo nbo na ajaba sare lo ri lo ba lo ba yan nibo oko re ni ko gberan ta won se ko gbe fun mi lo ba gberan fun won fun aja o ajaba je gbogbo e patapata patapurungodo o fa han la gbogbo e patapata lo ba pada sagbede bo se dagbede omo ogu kin ta fa omo ogu se lagbede ajaba n fa omo ogu do fi nko ni pe ikoku obe patapata mo je tan porogodo ikoku obe patapata mo je kan porogodo ijapa si leti n to mo ogu n bi o ba wo ba pe ha ijaka ba ni to aja mo n lo le lo ba sare de ni gba to oni ore yin te na wale eni o ba pe ikoku obe oni eh ikoku obe wo ni olohun ti gbo nbo o si ti ba opa ti an fi sina to ti dina fun ara re won fe fi ro nkan ni daka ba yo ninu na afi sin ni waju ninu nimu ja nimu aja o aja ba kigbe aja ba ntigbe pe wow la aja ba nke mu aja nto fi dudunu o ndo fi deke baja banke wao in la janke ijapa in lo so imu ajada be o itami to ni to ko wa mo ni yi o ko wa pe ka mo je oni wora eniyan ijapa jo ni wora o ka je nti o ni ogbon lori ogbon omo ju agbara lo o eto to ni le gbo yen o tan lenu o to kunkun ni o dupe lowo oni button mi fun toni alagba ibrahim ayan omo lenje denje leyin alagba sa adelere leyin eto yi farabale ke gbo sport assembly lo kan bayi e ma ja fogbon e ma ja fiyan ara wa je o pade wa tun dojo majo lagbara eleduwa o to ba di jo mejo prof yo ba wa lori eto ibi ta re toto ni mo ni yi o eyin gbogbo nle to ba wa je adupe lowo yin o gbogbo eyin te ba wa dasi adupe lowo yin o ipade wa tun di ojo mejo lagbara eleduwa o ipade wa mo lo se kini o di wo bi ojoro o dojo mejo.

Ẹ kàlẹ́ àsìkò iṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa la mú wá fún yín láti ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ́ 89.3 FM. Eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lẹ̀ Estate nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá Olóyèdè lò níròyìn yìí ṣáájú ẹgbẹ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Bọ́lá Tinubu kéde ìgbésẹ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn nǹkan ìtìkọ̀ tí ó jẹ́ ti ìbútí omi tí ó lọ bí $7 billion nígbà tó ń ṣàlàyé pé yóò ṣe ìpèsè iṣẹ́ bí $50,000. Ìjọba àpapọ̀ ti kéde àṣẹ tuntun láti mú àdínkù dé bá ilé orí lórí àwọn tí wọ́n pẹ́ san owó orí wọn. Àjọ elétò ìdìbò ilẹ̀ yìí ló ti ra àwọn ẹgbẹ́ òṣèlú àti àwọn olùdíje sí ipò lórí bí èèmọ̀ fi àwọn ọ̀rọ̀ àlùfànṣá ránṣẹ́ síra ẹni bó ti ṣe ń gbòde kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àjọ elétò ìdánwò NECO ṣe àkójáde èsì ìdánwò tọdún 2026. Ní báyìí, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti kéde pé ètò ìtìkọ̀ ti Gateway tí wọ́n ń gbèrò àti agbègbè ìtọ̀-àjò orí omi ìpínlẹ̀ Ògùn ni yóò fa owó tó lé ní $7 billion ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ rẹ̀ wọlé tí yóò sì da iṣẹ́ tó ju $50,000 lọ sílẹ̀ bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń mú àwọn ìgbésẹ̀ pọ̀ sí láti mú ìdàgbàsókè bá ìtọ̀-àjò orí omi àti láti gbé àwọn ọjà tó yàtọ̀ sí ọ̀rọ̀ epo jáde kúrò lórílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ìròyìn tí Báyọ̀nà Anuga àti Ṣolùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ìròyìn gbé jáde lónìí, ààrẹ kéde ọ̀rọ̀ náà nílẹ̀ Paris lóde France níbi tí wọ́n ti fọwọ́ sí àwọn àdéhùn ìgbọ̀ra ènìyé láàrin ìjọba ìpínlẹ̀ Ògùn àti DP World. Iléeṣẹ́ tó jẹ́ ọ̀kan lára àwọn olùdarí pàtàkì jùlọ nípa ọ̀rọ̀ ìbútí àti ìtìkọ̀ tó ń ti ṣètò gbígbé ọjà káàkiri orílẹ̀-èdè àgbáyé fún ìdàgbàsókè àwọn iṣẹ́ àkànṣe ọ̀hún. Ààrẹ náà fi dá àwọn olùdókòwò lábẹ́lé àti òkè ìtàlẹ̀ Nàìjíríà lójú pé ìjọba àpapọ̀ yóò pèsè òfin tó hànde ìdúróṣinṣin nínú àwọn ìlànà ìjọba àti àyíká owó tó ṣe gbẹ́kẹ̀lé kí àwọn ìdókòwò lè ráyè dàgbà. Ó tún ṣe ìlérí pé ìjọba yóò yọ àwọn ìdènà tó lè fa ìdádúró nínú mímú àwọn iṣẹ́ náà ṣe ṣe lórílẹ̀-èdè Nàìjíríà. Nínú ìròyìn mí ẹ̀wẹ̀, ààrẹ Bọ́lá Tinubu ń gbèrò láti fi àwọn àbá òfin méjì ṣọwọ́ sílé ìgbìmọ̀ aṣòfin láti béèrè fún ààyè fún àwọn obìnrin àti fún àwọn aṣojú àwọn ènìyàn tó ní àìlera ra ní ìpele ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀. Abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ilẹ̀ yìí Right Honourable Tajudeen Abbas ló ṣàfihàn ọ̀rọ̀ yìí lónìí nígbà tó gba ààrẹ ẹgbẹ́ àwọn alukoro NIPR Dr. Ike Nnelakpo, ààrẹ àkójọ àwọn alukoro lágbàáyé àti ìṣàkóso ìbánisọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n Justin Green tó fi mọ́ àwọn ọmọ ìgbìmọ̀ wọn lásìkò àbẹ̀wò ẹnu iṣẹ́. Nígbà tó ń sọ̀rọ̀ lórí àwọn ètò òfin tí ilé ìgbìmọ̀ aṣòfin kẹwàá gbé kalẹ̀, Abbas ṣàlàyé pé àbá òfin lórí aṣojú àwọn obìnrin ni yóò pèsè àwọn àga àkànṣe fún àwọn obìnrin nílé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ yìí tí yóò sì yàtọ̀ sí àwọn àga tó ti wà tẹ́lẹ̀ èyí tó jẹ́ pé gbogbo àwọn olùdíje máa ń díje fún àga ọ̀hún. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti gbé ìṣàkóso owó orí ilẹ̀ wa Nàìjíríà tọdún 2026 jáde láti dí òṣùwọ̀n ilé tí wọ́n gbà lórí owó orí tí wọ́n pín wọn kò san lójú ọjọ́ kù. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde oníròyìn tí Mínísítà fún Ìṣúná àti Alábòójútó Ètò Ọrọ̀ Ajé Taiwo Oyedele fọwọ́ sí lónìí nílùú Àbújá, àṣẹ náà ni yóò kan àìsàn owó orí lójú ọjọ́ gẹ́gẹ́ bí abala 45 nínú abala àṣẹ ìṣàkóso owó orí ilẹ̀ Nàìjíríà tọdún 2025 bó ti ṣe sọ, tí àṣẹ náà yóò sì bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ lọ́jọ́ 1 oṣù kẹwàá ọdún tá a wà nínú rẹ̀ yìí. Oyedele ṣàlàyé pé àdínkù náà yóò yọ kúrò nínú àfikún òṣùwọ̀n ìdá 5 ilé tí wọ́n máa fi kún èlé tẹ́lẹ̀. Ó mẹ́nubà pé òṣùwọ̀n èlé kan yóò máa gun oṣù kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí wọ́n ti pàṣẹ fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìpawó wọlé nílẹ̀ yìí NRS láti máa ṣe àtẹ̀jáde àwọn òṣùwọ̀n sójú òpó ayélujára rẹ̀ ní gbogbo ọjọ́ kẹta oṣù kọ̀ọ̀kan. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí àti ilẹ̀ Amẹ́ríkà ni a ti tọwọ́ bọ ìwé àdéhùn láti fẹ ojú ètò ìdókòwò ilẹ̀ Amẹ́ríkà ní ẹ̀ka ètò nǹkan tó ní ṣe pẹ̀lú ìwakùsà lórílẹ̀-èdè Nàìjíríà láti lè mú ìgbélárugẹ dé bá ẹ̀ka ètò àwọn nǹkan àlùmọ́nì ilẹ̀ wa lórílẹ̀-èdè yìí. Àdéhùn ọ̀hún ni a tọwọ́ bọ látọwọ́ ẹni tí ṣe mínísítà fọ̀rọ̀ ètò ìdàgbàsókè nǹkan àlùmọ́nì ilẹ̀ Yedele Alake àti ẹni tí ṣe igbákejì akọ̀wé ilẹ̀ Amẹ́ríkà
Christopher Lando níbi tí wọ́n pé wọ́n ti ṣe ètò ìbúwọ́lù náà nílẹ̀ Gẹ̀ẹ́sì ní ìfẹ̀gẹ́gbẹ̀kẹ́ pẹ̀lú bí a ti ń ṣètò ìpàgọ́ àwọn adarí tó ní ṣe pẹ̀lú lóde àgbáyé lọ. Alákè ló kéde àwọn ìṣẹ̀lẹ̀ yìí lójú ọ̀pá ìjára rẹ̀ lónìí ti ṣe X tó sì ń jẹ́ kó di mímọ̀ pé gbogbo àwọn nǹkan yìí ni ó láǹfààní àti ṣe àkóso gbogbo àwọn ìgbèríko àti gbogbo ààyè tó ní ṣe pẹ̀lú ìwakùsà tó ń tírí ìdàgbàsókè àti àwọn nǹkan míì eléyìí tó ní ṣe pẹ̀lú rẹ̀. Àdéhùn náà ló wá bí ìjọba àpapọ̀ ṣe ń gbèsè sọ́wọ́ iwájú láti fọjú àwọn olùdókòwò látòkè ìtawọ ilẹ̀ yìí pàápàá jùlọ lágbọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn nǹka àlùmọ́nì ilẹ̀ wa Nàìjíríà láti lè mú kí ìyàtọ̀ àti ìtẹ̀wọ̀ iwájú kó lè dé bá. Àjọ elétò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà INEC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ oníyẹ ti rọ àwọn tí í ṣe ẹgbẹ́ olóṣèlú tó fi mọ́ àwọn olùdíje pé kàn tẹ̀ jẹjẹ látàrí bí ọ̀rọ̀ àwọn olùàlùfàṣá mímọ gbé gbogbo rogan pàkáná láàrin àwọn olóṣèlú àti àwọn ọ̀rọ̀ ilé tó ń jẹ jáde lásìkò yìí èyí tó lè dá yanpanyanrin sílẹ̀ lágbọn ògbò òṣèlú ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Alákòóso fọ̀rọ̀ iléeṣẹ́ náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀jọ̀gbọ́n Adéníran Tẹ̀là òun ló kanminú lásìkò ìpàdé kan ilé tí a pín ṣe pẹ̀lú àwọn èèkàn tọrọ kan àti àwọn ẹgbẹ́ òṣèlú ilé tí a ṣe lọ́fíìsì àjọ elétò ìdìbò ilẹ̀ Nàìjíríà ti bẹ ní agbègbè Agodi nílùú Ìbàdàn. Tẹ̀là ló ṣàlàyé pé àjọ náà ló ti kíyèsí tí wọ́n sì ń kanminú lórí bí àwọn ọ̀rọ̀ àlùfàṣá ọ̀rọ̀ kò bá kùn bí bó ṣe ń jẹ jáde lágbọn ètò ìṣèlú pàápàá jùlọ bí a ti ṣe wo àsìkò ìpolongo nígbà tí wọ́n ń lago ìkìlọ̀ sí ti àwọn ẹgbẹ́ òṣèlú àti àwọn olùdíje láti yàgò fún àwọn ọ̀rọ̀ eléyìí tó lè dá wàhálà tàbí dá rúgùdù sílẹ̀ ní àwọn agbègbè kí yòówù lórílẹ̀-èdè Nàìjíríà. Nínú ìròyìn mí ẹ̀wẹ̀ àti ṣe olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Rashidi Ládọjà wọn ló ti rọ àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè Nàìjíríà láti má ṣe fi ojú tó dára wo àwọn ìwà tí kò tó àti léyìí tí kò yẹ pàápàá jùlọ lágbọn ọ̀rọ̀ ìṣèlú bí ètò ìpalẹ̀mọ́ sétò ìdìbò gbogbogbò ọdún 2027 bó ti ṣe ń súnmọ́. Orí Adé náà pe ìpè náà lánàá lásìkò tẹ́wọ́ gba àwọn ẹgbẹ́ àwọn olùkọ́ àti àwọn kọ̀ọ̀kan àbí àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí ó jẹ́ ti Ifáfitì tìlú Àbújá ti ń ṣàbẹ̀wò ẹ̀lẹ́bẹ̀rún sí ààfin rẹ̀ nílùú Ìbàdàn. Ládọjà tó sọ̀rọ̀ lórúkọ ẹni tí í ṣe balógun ilẹ̀ Ìbàdàn ọba Tajudeen Ajibọla tó gba ẹnu ọba náà sọ̀rọ̀ wọn ló rọ àwọn ọ̀dọ́ pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́ láti rí pé wọ́n kó ipa rere nínú kíkọ́ orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà tó tọ́ àti eléyìí tó yẹ kí wọ́n sì yàgò fún àwọn ìwà eléyìí tó lè da omi àlàáfíà rú lágbègbè àti àyíká tí kò wọ àwọn bàbára wọn. Àjọ elétò ìdánwò àpapọ̀ ilẹ̀ Nàìjíríà NECO ti ṣe àtújáde èsì ìdánwò tó ní ṣe pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ jáde oníwèé mẹ́wàá tọdún 2026 pẹ̀lú bí wọ́n ṣe pé àwọn tó jókòó ṣe ìdánwò kan eléyìí tí ó ń lọ bí ìdá méjìdínlọ́gọ́ta ó lé pẹ́sẹpẹ́sẹ wọn ni wọ́n láǹfààní láti rí èsì bí àwọn ibi tí wọ́n ti rí kírẹ́dìtì márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àwọn iṣẹ́ bíi márùn-ún nílé ìta ti rí ìmọ̀ ìṣirò àti ìmọ̀ èdè Gẹ̀ẹ́sì. Alákòóso àti olùdarí àjọ náà ọ̀jọ̀gbọ́n Dantani Wuṣeṣe wọn ló kéde èsì ìdánwò náà lónìí ní olùiléeṣẹ́ àjọ náà ti bẹ̀ nílùú Mìnà ní ìpínlẹ̀ Niger. Ọ̀jọ̀gbọ́n Wuṣeṣe ṣàlàyé wípé àwọn tó jókòó ṣe ìdánwò náà wọ́n ní lọ bí mílíọ̀nù kan ó lé mẹ́ta àti díẹ̀ pẹ́sẹpẹ́sẹ ilé ìta ti rí àwọn ọkùnrin tí wọ́n lọ bí ẹgbẹ̀rún lọ́nà okò 84,000 ó lé pẹ́sẹpẹ́sẹ nígbà táwọn tó sì jẹ́ obìnrin lọ bí 84,000 nínú àwọn tó jókòó ṣe ìdánwò náà gẹ́gẹ́ bó ṣe sọ mílíọ̀nù kan ó lé ẹyọkan àti ó lé tó ń ṣe àfihàn ìdá bí 84% òní láǹfààní àti rí kírẹ́dìtì márùn-ún nínú àwọn iṣẹ́ kó wá wọn ilé ìta ti rí èdè òyìnbó àti ìmọ̀ ìṣirò nígbà tó ṣàlàyé pètò ìdánwò tọdún 2026 yìí òní wọ́n ṣe káàkiri ìpínlẹ̀ gbogbo ti bẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà tó fi mọ olúlẹ̀lẹ́wà Àbújá nígbà tí wọ́n pé wọ́n ní àwọn orílẹ̀-èdè mẹ́fà míì tó jẹ́ tilẹ̀ òkèrè bí ilẹ̀ Benin Republic, Equatorial Guinea, ilẹ̀ olómìnira Niger, Cote d'Ivoire, Togo àti Saudi Arabia làwọn náà darapọ̀ láti ṣe ìdánwò náà. Bẹ́ẹ̀ ò bá gbàgbé àjọ NECO òní wọ́n pe wọ́n ṣètò ìdánwò náà láàrin ọjọ́ 15 oṣù kẹfà sí ọjọ́ 23 oṣù kejì ọdún 2026 nígbà tí ètò mímọ̀ ṣe ìṣàmì àwọn iṣẹ́ ìdánwò náà tó wáyé láàrin ọjọ́ 17 oṣù kẹjọ sí ọjọ́ 4
oṣù kẹsàn-án ọdún tí a wà yìí nírí ohun tó wá níṣe pípa mímọ̀ ṣe màgòmọ́gó lásìkò ètò ìdánwò alákòóso àti olùdarí fún àjọ náà jẹ́kò di mímọ̀ wípé àwọn olùjókòó ṣe ìdánwò bí 1,000+ òun ni wọ́n pè wọ́n lọ́wọ́ nínú mímọ̀ ṣe màgòmọ́gó ní ètò ìdánwò náà lọ́dún 2026 nígbà tí wọ́n ṣe ìfẹ́ kẹ̀gbẹ́ pẹ̀lú ti ọdún

Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà ti nà ká lébù sí ìjọba àpapọ̀ wípé wọ́n jẹ àǹfààní àfikún owó tó ń lébá orí epo lórílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ bí epo rọ̀bì àti epo bẹntiró ṣe ń gbówó lórí tí àwọn òṣìṣẹ́ àti àwọn orílẹ̀-èdè Nàìjíríà sì ń tiraka tí wọ́n sì ń làkàkà láti mọ rí ìgbòkègbodò ọkọ̀, rí oúnjẹ tìbọ ẹnu àti àwọn nǹkan ìgbáyégbádùn èlé ètò yẹ kán máa jàǹfààní tó di ọ̀wọ́n gógó fún kálukú lásìkò yìí. Ẹgbẹ́ òṣìṣẹ́ òní pè fún ìdásí àti ìgbésẹ̀ látọ̀dọ̀ ìjọba pàápàá jùlọ lórí bí owó epo ṣe ń gbẹnu sókè nígbà tó sì ń sọ̀rọ̀ wípé àwọn àfikún nínú owó ti ń pa pàápàá jùlọ epo rọ̀bì ti ń gbé lọ sọ́jà àgbáyé. Wọ́n lè ẹ̀kan lò láti fi dáàbò àti pèsè fún àwọn tó jẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́ àti àwọn orílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí tí ò rọwọ́ rí wọn pe ọ̀rọ̀ tó jáde láti àwọn ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ yìí òun ló wáyé bí ẹni tí ṣe mínísítà fọ́rọ̀ ìgbòkègbodò àti ìdàgbàsókè ọ̀rọ̀ ojú òfurufú Festus Keyamo bó ṣe ṣàlàyé pé owó tí í ṣe owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ nílẹ̀ Nàìjíríà ti ṣe ₦100,000 ò ní kò tó láti rí sí bí àwọn èèyàn ó ṣe láǹfààní àti gbáyégbádùn lásìkò tá a wà yìí. Ààrẹ NLC Comrade Joe Ajaero òun ló pè fún ìdásí yìí látàrí pé òun pè fún kí ìjọba ó ṣe àmúlò àwọn owó tó ń lékún lórí epo rọ̀bì ilẹ̀ Nàìjíríà láti lè fi gbọ́ bùkátà àwọn òṣìṣẹ́ àti àwọn èèyàn nílẹ̀ yìí. Àkójọpọ̀ ìròyìn lẹwa fún ti alẹ́ tòní kò ní ju báyìí lọ, ṣùgbọ́n kí a tó mọ̀lẹ̀ jẹ́ ká bojú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn láti mọ fún yín pé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ti kéde pé àbá kan eléyìí ti ń gbèrò láti ṣe ìgbésílẹ̀ etíkọ̀ tí ó wà ní ìpínlẹ̀ Ogun àti láti rí sí èrò ìpawówọlé ní apọn ìpínlẹ̀ ọ̀hún. Òní ẹ pé yóò fa bí ètò ìdókòwò tí owó rẹ̀ ń lọ bí $7 billion tí ó sì pèsè iṣẹ́ bí ₹50,000 fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ti ń tẹ ọwọ́ iwájú lágbọn ètò náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ṣe àgbékalẹ̀ àṣẹ kan tó níṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìṣàkóso owó orí ilẹ̀ Nàìjíríà ọdún 2026 láti mú àdínkù òde bá owó àwọn nǹkan tó níṣe pẹ̀lú èlé tí ń wọ orí àwọn tí a pè wọ́n pẹ́ láti san àwọn owó orí wọn. Àjọ elétò ìdìbò ilẹ̀ Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kọrin ìkìlọ̀ sí ti àwọn ẹgbẹ́ òṣèlú àti àwọn olùdíje sí ipò kọ̀ọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà lórí ohun tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ àlùfànṣá àti àwọn ọ̀rọ̀ eléyìí tó lè dá yanpan yanrìn sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àjọ elétò ìdánwò ti NECO ní a ti kéde èsì ìdánwò tọdún 2026 fún àwọn akẹ́kọ̀ọ́ jáde láwọn ilé ẹ̀kọ́ girama lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣe àfilédè rẹ̀ lórí bí ètò ìdánwò àti èsì ọ̀hún bó ṣe láǹfààní àti lọ ní ṣísẹ̀ntẹ̀lé. Èyí lópin ìròyìn lẹwa fún ti alẹ́ tòní Kẹ́mi Sọ́lá Williams ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọ̀hún. Ẹ lè darapọ̀ mọ́ aláwọn ojú òpó ayélujára gbogbo pẹ̀lú at @wellswood893 nígbà tí ẹ lè fẹ́ràn tí ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú at @wellswood893fm fanpage. Bákan náà lè lè gbọ́ wa sọ̀rọ̀ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellswood893.com. Ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóròyìnjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916893200 lórí ẹ̀rọ WhatsApp fún ìkún tó bá ṣojú yín. Adédàmọ́lá Olóyèdè ló mú ìròyìn náà wá sí ti ìgbọ̀nyìn ẹ̀ṣẹ́ tí ẹ̀ ń gbọ́ ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín, ọ̀run ayọ̀ láòsàn.

sẹ́nu kulu yìí nìkan ló tutù àbí bẹ́ẹ̀ ló ṣe tutù ń ta ẹ kalẹ́ o. Ìkànnì kọ̀ǹga gbọ́mágbẹ́ Wells Radio 89.3 FM náà rẹ̀. Ìkànnì àkọ́kọ́ fún gbogbo mọ̀lẹ́bí ní ìpínlẹ̀ Tọ̀yọ́. Ó ṣe yé mi nígbà tí Sam Adeleere ní tí n bá fẹ́ ìsìn kí n yín sókè dáadáa o. Àbí kí n jẹ́ ó wálẹ̀ kó ba lè tutù dáadáa. A kú iṣẹ́ látàárọ̀ adẹ̀kú ìpalẹ̀mọ́ òpin ọ̀sẹ̀ o. Ètò àwárí ìfẹ́ òun náà ló tú gorí afẹ́fẹ́ fún talẹ́ tòní. Ìbá kọ́dá ìbá ṣẹ̀dá ìbá Ọlọ́run tó mú wa lọ tó tún mú wa padà lọ́sẹ̀ yìí. Ọlọ́run aláàánú tó ń ṣí tó ń tì í tó ń ṣe tó dẹ̀ tó ń ṣe fún gbogbo wa. Bí mo ṣe máa ń sọ gbogbo nǹkan ní ìgbà tí àkókò wà fún òun ló dá ìgbà òjò òun ló dá ìgbà ọyẹ́ òun náà ló tún dá ìgbà ẹ̀rùn. Òjò á rọ̀ kílẹ̀ ó tó mọ́ tó bá dé ìwúrọ̀ òòrùn á bá tún yọ síta. Àbẹ́ẹ̀ rí pẹ́ lọ́hún dẹ̀ tóbi. Tí Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tí ó tẹ̀dó sínú rẹ̀. Nítorí tí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun sì gbé kalẹ̀ lórí àwọn iṣan omi. Tani yóò gun orí òkè Olúwa lọ, tani yóò dúró níbi mímọ́ rẹ̀. Ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun tí kò sì gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ìtàn. O ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Ọlọ́run àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlá rẹ̀. Èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀ tí ń ṣe àfẹ́rí rẹ̀ Ọlọ́run Jákọ́bù. Ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ká sì gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògo kó lè wọ inú ilé yìí wá. Ẹgbẹ́ orí yín sókè gbogbo ohun tó lè jẹ́ ìdènà àbí tó lè dúró lọ́nà ayọ̀ ètò àwárí ìfẹ́ lálẹ́ tòní. Ẹgbẹ́ orí yín sókè gbogbo ìdàrú ìdàpọ̀ gbogbo nǹkan tó ń fa làálàá wàhálà nínú ìdílé tẹ́ ti ń gbọ́ mi lálẹ́ tòní. Ẹgbẹ́ orí yín sókè gbogbo afẹ́fẹ́ gbogbo agbára tó ń bá afẹ́fẹ́ ṣọ̀rẹ́ tí ò ní jó débi tó yẹ kó dé lálẹ́ yìí. Kí a sì gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògo kó lè wọ inú ilé yìí wá. Ẹgbẹ́ orí yín sókè o gbogbo wàhálà tó bá lè wà ní ìdílé kọ̀ọ̀kan tàbí ní ìpínlẹ̀ yìí. Ta ni ọba ògo yìí? Olúwa tí ó le tí ó sì ní agbára, Olúwa tí ó ní agbára ní ogun. Ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà. Àní kí a sì gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògo kó lè wọ inú ilé yìí wá. Ta ni ọba ògo yìí? Ọlọ́run àwọn ọmọ ogun náà ni ọba ògo.

Ètò àwárí ìfẹ́ òun náà ló tún gorí afẹ́fẹ́ fún tọ̀sẹ̀ yìí. Ǹjẹ́ ẹ ti mọ̀ pé tó bá ti di nígbẹ́ bí aago mẹ́sàn-án ètò àwárí ìfẹ́ ní gbogbo alẹ́ Thursday títí di aago mọ́kànlá. Òun náà la mọ sọ̀rọ̀ lóríṣiríṣi bá ṣe ṣàwárí ìfẹ́ nínú ìdílé wa, bá ṣe ṣàwárí ìfẹ́ láwùjọ wa. Bó ṣe jẹ́ pé àlàáfíà ni ó máa jọba ní àgọ́ gbogbo wa ní ìgbà kọ̀ọ̀kan. Òpópónà Aláàfin Avenue Lolúyọ̀lé Estate nílùú Ìbàdàn níbẹ̀ ni Wells Radio 89.3 FM kànga gbọ́mágbẹ́. Níbẹ̀ ló ti ń gbóhùn sáfẹ́fẹ́. Láti Olúyọ̀lé káàkiri àgbáńlá ayé náà lẹ́ti láǹfààní àti máa gbọ́ wa. Kò síbi tẹ́ ẹ lè wà lórílẹ̀ àlàyé láǹfààní láti máa gbọ́ wa lójú òpó www.wellsradio893.com tàbí lójú òpó Radio Garden Wells Radio 89.3 FM. Lójú òpó YouTube èyí tó fún yín láǹfààní àti máa wò ó kẹ̀ẹ̀dẹ̀ tó láǹfààní àti máa gbọ́. Irú ẹ̀ náà ń bẹ lórí Facebook ẹ láǹfààní àti máa wò ẹ láǹfààní àti máa gbọ́. Wells Radio 893 FM fan page lójú òpó Facebook ní o. Wells Radio 89.3 FM ní lójú òpó YouTube. Tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo wà lójú òpó Facebook báyìí ẹ lọ láìkí ẹ̀ kẹ́ ṣé ẹ̀ tàbí kẹ́ fi kọ́mẹ̀ǹtì yín sílẹ̀ ńbẹ̀. Ẹ̀jẹ̀ mọ̀bí tẹ́ ẹ ti láǹfààní àti máa gbọ́ ètò àwárí ìfẹ́ fún talẹ́ ẹ̀ tòní. Ìlú Ìbàdàn ni ìpínlẹ̀ míì ni tàbí ní orílẹ̀-èdè míì ẹ kọ́ sójú òpó Facebook a máa kí yín bí. Ayọ̀ Emmanuel Ojo òun lórúkọ tèmi kalẹ̀ o.

0: Ní òpin ọ̀sẹ̀ tó kọjá mo láǹfààní láti wà níbi ìpàdé kan. Lópin ọ̀sẹ̀ tó kọjá mo láǹfààní àti wà ní ìpàdé àwọn ọ̀dọ́. Ní ìpàdé àwọn ọ̀dọ́ yìí ó ní í ṣe pẹ̀lú àwọn ọ̀dọ́ tó ń retí àti ṣe ìgbéyàwó. Ọ̀dọ́ lọ́kùnrin àti ọ̀dọ́ lóbìnrin. Àwọn tó ti mú ọjọ́ orí àti ṣe ìgbéyàwó ṣùgbọ́n tán tí ì ṣe. Wọ́n wá pe àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wá láti lè gbà wọ́n ní ìyànjú. Kí làwọn nǹkan tó jẹ́ red flags fún yín, kí làwọn nǹkan tẹ́ ẹ gbúdọ̀ wò nínú ọkùnrin tàbí nínú obìnrin kẹ́ ẹ tó fẹ́. Nígbà tó wá de àárín kan, wọ́n pín àwọn ọ̀dọ́kùnrin, wọ́n pín wọn sápá ọ̀tún. Wọ́n pín àwọn ọ̀dọ́bìnrin, wọ́n pín wọn sápá sí. Ṣùgbọ́n bákan bákan ṣá gbogbo ètò ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn obìnrin yẹn, ńṣe ló tún ń ta sáwọn ọkùnrin létí. Toráriwo wọn pọ̀ díẹ̀. Ṣùgbọ́n ìbéèrè kan ló jẹyọ tí mo dẹ̀ fẹ́ kí a jọ fùrò lálẹ́ tòní ká jọ sọ̀rọ̀ ń pa ẹ̀. Lọ́dọ̀ àwọn ọ̀dọ́bìnrin yìí, wọ́n ń sọ̀rọ̀ nípa ìyá ọkọ. Olùkọ́ tó ń kọ́ wọn wá ń fún wọn ní oríṣiríṣi ìmọ̀ràn àti ní oríṣiríṣi ọ̀nà tó lè gbé gbà láti lè rí pé àwọn àti ìyá ọkọ wọn tó máa ní wọ́n á jọ wà lálàáfíà. Ṣùgbọ́n olùkọ́ tó ń tukọ̀ abala yẹn ń rí kébò ń ṣe ń sọ̀rọ̀ ìyá ọkọ yẹn bẹ́ẹ̀ náà rúnra lọ́tún lọ́sì. Èyí tí a rè ò balẹ̀ ọ́n ṣà ń kẹnu bọra wọn lẹ́nu yìnyìnyìn náà kùn yúnmúyúnmú. Lolùkọ́ yìí bá bèrè pé àbá rẹ nìkan nu yín tí ò wù láti níyà ọkọ ńgbà tí ó bá ṣègbéyàwó. Ẹ̀gbọ́n ìbéèrè yìí dáadáa, ǹjẹ́ arẹ nìkan kan nínú yín tó wù pé nígbà tí ó bá ṣe ìgbéyàwó kó má níyà ọkọ o? Àfi bí ìgbà tó jẹ́ kí gbogbo àwọn ọ̀dọ́bìnrin tó jókòó pátápátá lódìde o. Fún ìyàlẹ́nu tèmi o, gbogbo wọn bí gbogbo wọn ṣá kásà ní gbogbo wọn lódìde o. Lolùkọ́ bá ní kí lẹ ti gbọ́ nípa àwọn ìyá ọkọ ẹ máa bá fún wọn máikrófóònù nǹkọ̀ọ̀kan o. Nọ́mbà fún ti bí Mike, wọ́n ní àwọn ìyá ọkọ wọn máa ń burú o. Wọ́n ní àwọn ìyá ọkọ wọn máa ń tojú bọlé o. Wọ́n ní nǹkan tí ò kàn wọ́n ni wọ́n máa ń kojúbọ̀ o. Wọ́n ní wọ̀n ní jẹ́ kínú mi ó dùn o. Wọ́n ní wọ̀n ní jẹ́ wà lálàáfíà àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nǹkan kan ló yà mí lẹ́nu pé ṣáwọn arábìnrin náà rò ó pé tó bá dọjọ́ kan àwọn náà dàgbà, àwọn á bímọ ọkùnrin, àwọn náà dìyà ọkọ. Òun téèyàn bá dẹ̀ rò fún èèyàn báyìí lòun náà ó gbà. Ṣùgbọ́n kí nìdí tó fi dàbí pé àwọn ìyá ọkọ gan máa ń ní wàhálà gan? Lolùkọ́ tó ń kọ́ wọn bá sọ pé ní ìgbà kan tòun o. Màmá ọkọ tòun ara ẹ̀ ò fi gbogbo ara yá. Àbí kí n ní màmá ọkọ ti arábìnrin tó jólùkọ́ ẹ̀ ó ní màmá ọkọ ń ṣàìsàn ńgbà kan. Ó ní ìpínlẹ̀ ibòmíì dẹ̀ ni màmá ọkọ òun gbé kò ń ṣe ìpínlẹ̀ ibi tóun àtọkọ òun jọ ń gbé. Ó ní gbogbo òpin ọ̀sẹ̀ ọkọ òun á nì láti tẹkọ̀ létí lọ wo màmá ẹ̀. Oṣù kìíní, oṣù kejì, oṣù kẹta títí di bí oṣù keje ọdún náà. Ó lóun bá wò pé Ọlọ́run màṣàánú wà. Pẹ̀lú bójú títì ìṣerí ìkẹ́nìkan máa tẹkọ̀ létí gbogbo ìgbà. Àlẹ́ nìkan ó làksidẹ́ǹtì Ọlọ́run máa dàbò ẹ̀bò wá, ṣùgbọ́n òun wà rò pé kí lòun lè ṣe gan. Lòun bá sọ fún ọkọ òun pé ẹ jẹ́ a gba màmá sílé ká máa tọ́jú wọn. Yóò fún ẹ láǹfààní àti máa rí wọn lójoojúmọ́. Yóò tún sèèvù wọn náà lówó ọkọ gbogbo òpin ọ̀sẹ̀ owó tí ò sí ó wà wàá tún mú un lọ. Oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ń títì wàá tún sèèvù ẹ kúrò níbi ìyẹn. afi bi igba to je pe oro tarabirin so bi eni bu kerosene sinu na ni o emi o le se emi o le se emi o ni gba o iya rara ma wa won iya kan le be mi gbe o ibere meji ni mo fe so lale toni ti ma se oju opo le nsin ni abala akoko yi iya ma je ti awon obirin Shiru nkan ti arabirin se to fi gba iya oko e si le seyin le se seyin le seru nkan ta arabirin yi se ati pe kini idi to fi dabi pe awon eyan ti so gbogbo iya oko lenu gan iru nkan ti arabirin yi se seyin le se kini di to fi dabi pe won ti so iya oko lenu aba won iya oko na lo so ra won lenu ton gbe bi kan 0916-893-1000 0915-333-4893 tabi 0911-3-9-8-9-3 to ba je pe iya oko leyin na e pe wole teyin ba de ti jere iya oko yin da yin na e pe wole igbeyawo da ko nse pe gbe igbeyawo da sugbon awon to da pe igbeyawo ti won dun won ti fa awon to da gbe todan won odun lanfani ati ma soro soke nitori na teyin ba ti jere iya oko yin ri eyin na e pe wole eyina le fi la awon eyan loya awon to ba nro bakan e le fi correct e ati pe kini idi to fi da pe ninu igbeyawo oju ma n wa lara mama oko daada mi so pe won saba n soro n pa mama iyawo o sugbon gba te ba fi so pe mama iyawo yen gba te ba fi so mewa e ti so yo ko bi 100 kini die to fi dabi pe won ti so iya oko lenu ninu igbeyawo e je ajo soro ta le toni hello e ka le ma o Mrs. Akiola e ka le o e pele ma e ku ataro yes ma e jere iya oko yin
1: ibi temi na da je ko ji aye ni tori oko temi da so mo wa pe iya to di obi omo to da se mi na ba le toju won be yen omo mi na a le toju
0: a le se re fe yin na
1: en tori iya dada ni ki mi en ti o ba wa bi omo to da to fi nice se mi be okay ba wo le mi se fe ri se yo ba ro e ti yo ko ni yi ti o ba bi mo to mo e wa da ki mi ba mo ye fe ri se iwon mo ma ke oko eyo oko yen iya dada ni ibo to fi su odo mi no wa won won de si oko to da ki nse iya to ye pe ton ba to awon ba ti su gan ko to de ni bi ton ba lo won ba ti dada ti won ko awon eya ni laye ise eni jo me kaisa mo ko jan bi kan mo fe ri uma e bo ko yo wan pe ni o mi mo ama oko ile kan so lori phone boya o di phone ni mo boya oko won si pe ni pe ọmọ wọn ọkùnrin ni kí wọn máa fẹràn wọn ju àwọn ìyàwó àwọn lọ gbogbo àwọn ìyàwó ẹ pé kí ọmọ àwọn kó má fẹràn
0: àwọn ìyàwó ẹ
1: àwọn tó wọn gbé ọkọ wọn ni kó máa fẹràn kíní ẹ wá pọ̀ sí ni pé ókè ẹ̀yin mọ̀ dáwọn ọmọbìnrin níbì kan ókè ṣé kí àwọn ìyá àwọn yẹn náà máa ní kí àwọn ilé
0: àwọn ọkọ máa fẹràn
1: báwo ni ṣe fẹ́ tọ́jú ọmọ tí nínà tó bá jẹ́ pé wọ́n ro àròjinlẹ̀ kò yẹ káwọn náà máa fọ bẹ́ẹ̀ pé tọ́ láwọn náà ní ọmọbìnrin ẹrí rù yẹn bẹ́ẹ̀ yẹn ókè tí wọ́n ṣe ìyàwó ọmọ ló ń bọ̀ tó gbọ́rù yẹn
0: tó gbọ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn
1: ṣe kí ọkọ yẹn sì wà kẹ́mi ẹ̀ gùn èmi sọ bẹ́ẹ̀ so irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn náà làwọn ọmọ ọ̀sìn náà gbọ́dọ̀ máa ní àwọn òtí ẹ̀fẹ́ rí ìyọkọ àwọn ọ̀fẹ́ tí ìyọkọ wà so gbogbo àwọn nǹkan tó ẹ̀yẹn káwọn ìyá tó bá dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ náà
0: káwọn náà jáwọ́
1: ẹ̀yẹn kò da rárá so ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin náà ló ti rí yẹn ìyọkọ míì náà burú gan
0: ṣùgbọ́n Mr. Akinolake tó lọ ṣẹ́yìn àti màmá ń gbà tó wà láyé ẹ̀ jàrí bó lẹ ṣe handle ẹ̀
1: No, mama, emo, ara un good man choir ni mama. Mm. So one day, no, ni suru.
0: Toni suru.
1: Emo, be, ma, e wo jema vese in komi. Iga ni igon wa direte. E na ati wo mama plan. Jo ya wo komi ni ki ma lo bi kon. Si ma lo bi. Wa sari kon kwe, emi ni mo ni kon lo bo wa jo ba. Emi ni ki wo lo ki. Wo, wo ni suru kon. Eh, eh, wo jen yo to ni suru kon. Emo, agbala gban. Ba mi, no, wo le ma se.
0: Wo le ma se se agba.
1: Jo ma ni, ah, ah, eh, eh. Wa ma do fun mi pe ah ma di ni gba ko wa to ye ko ajo jade ni pe ko foju gba se mo pe to mo won ba de kini ko won ah ma sa won won be fun ni la won ko won du kini ko kini ko won o je ki o te je nkan to ma ma ba yan leru rara so ah won se dada tori emi yawo ni mi o de so pe mo pe ton lati ma se nkan bo won ma ni awon pe won ma so pe omo mi wa bai bai bai ni so bo ti ye ka wa yo ko abi yawo na ka ma se ni awon yawo mo wa se wa awon ko mo na se wa ko ka fi suru
0: se ka fi suru se e seun go Mrs. Akinola o 0916893100 awumi iya oko kilo fa to fi da pe wahala ma npo lori e hello e kale o
2: sayo
0: e kale sa Hamid Tombo
2: ni dongulo
0: mo ti gbohun yen kale
2: ima to bi de mu ala le o ba very important kan ba won odo sin o ye kan li se se sure a ko kan be ko te ni la ni awon iya wa
0: okay
2: ati awu mo ni pe won saba ma ri awon bi orogun
0: won saba ma ri awon bi orogun
2: te won ko polo ka awon mothers wa ko ma pe process ati protect it so won wọ́n la ya problem wọn ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́rìí àwọn ya wọn láàmù kúrò èèyàn bá rẹ̀ sí ìjọba dé sẹ́ẹ̀dì kan ẹ̀ láti máa
0: mú láàmù kúrò
2: àwọn ìyàwó náà sì ń ọdọ́ ọ̀sìn tọ́jọ́bìnrin wọ́n ti wà explosive jù jálẹ̀ on social media
0: explosion
2: tó jẹ́ bẹ́ẹ̀ni náà ṣe sọ lẹ́ẹ̀kan pé news pé ìyàwó ìyá ọkọ wọn ọ̀dà ló pọ̀ jù máa ń gbọ́ àwọn sọ́ọ̀bù tó bá jẹ́ ìyá ọkọ tó dáa wọn sábà ń púṣẹ ní social media ó wá ń change mentality wọn lórí àwọn ìyá ọkọ wọn náà làwọn náà fi gbà èmi ò láìpẹ́ ti di type of man stress mi o ẹ̀wọ̀n kọ́ lọ́pọ̀ wọn ṣe soft life ni gbígbà ìyá ọkọ sọ́ọ̀bù kan wọn kì gẹ́gẹ́ bí wàhálà kìtà àwọn ọ̀lẹ́ ìtọ́ ẹ̀kọ́ wọn fẹ́ gba nání àti ẹ̀rín wọn máa rẹ̀ àgbà kí ẹgbẹ ìgbà tó wọn máa tọjú ìyá ọkọ nìkan ọpọlọpọ wọn jẹrìí kọ rántí pé nǹkan tí yẹn bá ṣe ló máa gbà
0: yìí
2: náà bẹ ṣe sọ lẹẹkan ọmọ máa àwọn náà máa da ìyá ọkọ ọjọ wa tẹmí wọn bá gùn pé ìyá ọkọ náà kọ ló ló jẹ gbogbo náà àǹdẹ wọn fẹ jẹ kí àwọn mi come down to ìyá ọkọ lẹbù tó bá dìde pé wọn ní ìṣù fábìlì bíà nǹkan tẹmí fẹ lé ọkọ tèmi nìyẹn ìyá náà kì í àwọn máa kéyìn pé èmi ló bọ́mọ mi mo bí ọmọ kó tó di pé
0: mo tó di pé mo fẹ́
2: mo máa yẹ ni àwọn ìyá wa náà kò máa fi sòrò
0: síbi ọ̀nà kò
2: ní ti kọ́ máa lábòjú tókò ẹ̀yọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ní bẹ́gbẹ́ ìyá ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ̀ síbi ọ̀nà ọ̀dọ̀ ìgbé ayé àbáwọn ṣòro ogun ọba gbé wọn sọ́jọ́ ebi sori kan ni ya wa tọ́ pé
0: lẹ́ẹ̀kan
2: dẹ́bìlì ẹ lè mọ̀ ẹ lè mọ̀ ọ̀bẹ ní ìjà ara ikú lẹ́yìn náà tó pé tán àti ìyàwó
0: àti ìyàkọ́ kò sẹ́ni tó pé tán
2: ọkọ náà ni kó wà bàbí ẹ dúró kó má fi kàn kẹ́kọ̀ọ́
0: kó má fi kan kẹ́kan conversation mi ti ẹ nìyẹn fi kan kẹ́kan yẹn topic mi ti
2: nìyẹn. Ayé bẹ́ẹ̀ ni wọ́n la láti máa lè jùmọ̀ lóòótọ́ náà bẹ́ẹ̀ ni láti máa sọ kí ni kan bá ayé wọn pépé ìyọba ti máa rí tó dẹ̀ ní ìyá ẹ lọ́dọ̀ tí ẹ wá bíbí jẹ kó bá ronú pé ó dé àwọ̀ méjì
0: sọ́jọ́
2: láti kó ọgbọ́n ọdún tí wàá lò láti fi mánéjì ọ̀hún ẹ máa padà jà ní àwọn ohun ìgò tẹ́mi ní sọ yẹn pé ètò pẹ̀lú
0: báyìí. Ẹ ṣeun gan àmì ìdánbù mo dúpẹ́ o. Ọ̀rọ̀ ńlá làwọn ọ̀rọ̀ yìí. Nígbà táwọn ọ̀dọ́bìnrin tó bá lé ní 60 bá jókòó níbì kan. Tọ́ wá ń sọ̀rọ̀ mọ́dà yín lọ tí gbogbo wọn wá ń rúnra. Tọ́ wá bèèrè pé kí ni ti ìyá ọkọ ṣe jẹ́ o. Tí gbogbo wọn dẹ̀ dìde pé kò wù àwọn òǹgbà táwọn bá ṣègbéyàwó káwọn níyà ọkọ o. Ẹ ti rí pé ìyẹn ti tó nǹkan téèyàn gbúdọ̀ tẹ́ sórí afẹ́fẹ́ láti sọ èlò ẹ̀ka lẹ́ o.
3: Hello.
0: Ekale baba, lati ko ola.
3: Ekale sa.
0: Eseun go baba, mo dupe o.
3: Eku ogbon nu eku suri ti wa o.
0: Eseun go.
3: Opolo kini na ni joba o.
0: Ami ati teyin na o.
3: Sheri awon omo isiri ni. Olorun ko se anu won ni ko ma pa le le ra won. Sloka yen buru. Owo fe ta ya oko. Automatically to na ba tokunrin iyawo omo e na o ni pa le yen. Ko ma da ofo sile ni ilu. Yes. E jo ti le pipi ko sa mo won ko ni ma se mari now. So automatically awon gan no fe first marriage omo won ko ni. They should drop that slogan.
0: Amen. Eseun go baba.

Torí ìfẹ́ òun náà ni àṣẹdá olólùfẹ́. Gbogbo abi amọ ayé pátápátá wọn ní kẹ̀yìn àwọn ọmọ wa sí wa o. Gbogbo ìyá pátápátá tó ń sunkún tó ń jìyà lórí ọmọ pátápátá ẹ jèrè iṣẹ́ ọwọ́ yín o. Màmá kan ni àjọ sọ̀rọ̀ lórí ètò yìí. Kì í ṣe lórí afẹ́fẹ́ ṣùgbọ́n lábẹ́ aṣọ ni. Wọ́n ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún mi, màá dẹ̀ máa sọ síta nǹkọ̀ọ̀kan ìjèjì o. Màá dẹ̀ fẹ́ ká gbà wọ́n ní ìyànjú, ká gbà wọ́n ní ìmọ̀ràn. Màmá yìí ní ọmọ méjì, ọkùnrin méjì lọ́lọ́run jogún fáwọn. Wọ́n ní Àkọ́bí àwọn ńgbà tó wà ní ọmọdún márùn-ún, tábúrú ẹ̀ wà ní ọmọdún mẹ́ta lọ́kàn àwọn jáde láyé. Àdágbé, àdáfà, àdáṣe nìkan làwọn ṣe táwọn ọmọ yìí fi dàgbà. Lọ́jọ́ tó dùn àti lọ́jọ́ tí ò dùn. Lọ́jọ́ tára wọn ń gbóná táwọn ọ̀rẹ́ ni pè táwọn ọ̀rẹ́ ni bá sọ àfọlọ́hún. Nígbà táwọn àbí bàbá wọn fi àwọn lẹ̀ láì ti ẹ̀wẹ̀yìn pé bó lára àwọn ọmọ bó náà ṣe ń jẹ bó náà ṣe mọ̀. Wọ́n ní báwọn ṣe gbáyé rèé o. Màmá yìí ní nígbà tí ọkọ àwọn wà láyé, ọkọ àwọn ń ṣiṣẹ́. Ó dẹ̀ ń ṣe ìwọ̀nba tó lè ṣe gẹ́gẹ́ bí ọkùnrin láti pèsè fún ìdílé ẹ̀. Wọ́n ní ṣùgbọ́n àjọmọ̀ àwọn àti ọkọ àwọn ni láti rí pé àwọn á ṣe nǹkan tó lóyìnbó ń pè ní full housewife. Káwọn ó ba lè láǹfààní àti lè tọ́jú àwọn ọmọ. Wọ́n ní nítorí agbègbè ibi tí àwọn bí àwọn ọmọ yìí sí àwọn ọmọ ìpátápọ̀ ń bẹ̀. Bàbá lọ bíṣẹ́, màmá lọ bíṣẹ́. Lóòótọ́ ó dà, á tún jẹ́ kí ìdílé ó tètè dàgbàsókè. Ṣùgbọ́n àwọn méjèèjì jọ pinnu pé jẹ́ kèmi ó dúró táwọn ọmọ yìí. Báwọn dẹ̀ ṣe ń ṣe rèé. Wọ́n ní ṣùgbọ́n ńgbà tọkọ àwọn jáde láyé, òyọ́lẹ̀ fáwọn gidi gan o. Torí kò ṣẹ́kù ń wájú bẹ́ẹ̀ ni ò ṣẹ́kù lẹ́yìn. Àwọn ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ń wáṣẹ́ kiri. Bó làwọn ọmọ ìyá ṣe jẹ, bó làwọn ọmọ ìyá ṣe kàwé. Wọ́n ní ṣùgbọ́n àwọn ṣe ìlérí kan fún ọkọ àwọn ńgbà tí ó ṣaláìsí. Kò síbi tó wò ó láti jẹ́ káwọn ọmọ ẹ̀ dé láyé tọ́lọ́wọ́n bá fáwọn lórí ọ̀fẹ́ àwọn á ṣe. Wọ́n ní nítorí náà ńgbà tó bá ti ẹ̀rẹ̀ àwọn tó bá dàbí pé agara fẹ́ dá àwọn. Àwọn á rántí ọ̀rọ̀ àti ìlérí táwọn ṣe á tún gbé àwọn ró. Màmá yìí níṣẹ́ wo làwọn ò ṣe, àwọn fọ́lẹ́ o. Àwọn fọ gbá, àwọn fàwo faṣọ, kódà àwọn ọmọ tí ò tọ́ àwọn sọ̀rọ̀ sáwọn. Wọ́n ní láwọn ọjọ́ tó dàbí pé nǹkan tó le gidi gan, kódà àwọn ṣe bára dánwò. Àlébi ò gbọdọ̀ pa àwọn ọmọ àwọn sẹ́. Wọ́n ní títí títí táwọn ṣe ń forí tì í, fọwọ́ fà á, fẹsẹ̀ gba títí táwọn ọmọ àwọn fi parí ilé ẹ̀kọ́ girama rèé o. Ní pàápàá jùlọ Àkọ́bí àwọn ńgbà tó parí ilé ẹ̀kọ́ girama yẹn secondary. Ṣùgbọ́n àti lọ ilé ẹ̀kọ́ gíga yunifásitì yẹn mà dógún. Àwọn òrówó lọ́dún àkọ́kọ́ ọmọ wà ńlé. Àwọn òrówó lọ́dún kejì ọmọ tún wà ńlé. Wọ́n lọ́dún kejì ni ìyá wọn ṣí pé ńgbà tọkọ àwọn wà láyé ó fi ilẹ̀ kan lẹ̀ fáwọn. Wọ́n ní ilẹ̀ yìí àwọn àtọkọ àwọn làwọn jọ pinnu ńgbà náà pé àwọn á máa kọ́lélé lórí. Wọ́n làwọn jọ ra ilẹ̀ yẹn ní ńgbà yẹn. Ṣùgbọ́n ogún àwọn ọmọ àwọn nílẹ̀ ṣáwọn á wá ta ni. Ṣùgbọ́n táwọn ò bá ta ọmọ lójókòó kalẹ̀ ọdún kejì ló ń lọ yìí láì lọlé ẹ̀kọ́. Wọ́n ní báwọn ṣe pe Àkọ́bí àwọn rèé o. Àwọn wá ṣàlàyé fún pé wò ó nǹkan báyìí báyìí báyìí wà ń bí. Bó tiẹ̀ jẹ́ pé ogún ìwọ àti àbúrò ẹni ilẹ̀ jẹ́.
nkan ye kan ni pato ta le so ke baba yin file fun gbogbo wa na re ta ba ta ko fi lo le eko kini o se ku fun wa lojo la sugbon mama yin ni omo awon akobi awon so pe ki mama ohun je ka won ta Ode se adura fun pe ojo ola won ada won ara won tun ra ju be lo fun won Mama yin ni awon mejeji sukun awon dejo pin lale ojo na pa won o ta ile yi Mama ni ile yi la won ta o lomo awon fi le lo le eko giga university o ni akobi awon owo asan wole ati gbogbo e patapata Aburu e na tin gbiyanju a o tin pinu ati se waye ki ngba na Won ni ba won sa se nfori ti re o Ojo ta won a ko aso ta won a ta Ojo lo le isu mi ka ba won won bata to ti ja ko ba nso po kin ri wo Ojo le tailor aso wo ni te customer ko mu wa ti o da mo ati gbogbo e ta won a wo sorun o ni ko ren ko se ni to ri awon gba ta won ja won ya yi o mama yi ni ngba ti olohun a gbo adura awon kin se ni papapa omo awon akobi ngba to pari ile eko giga facility olohun ma yonu sa won olohun to ngbe eyan dide laarin erofo to wa ngbe joko laarin awon ba Oni bi omo awon se pari agunbaniro yen NYSC ngba na Olorun de se sere o tomo awon serise pelu ile ise kan lorilede Nigeria to nso won dollars ni o Gbo mi daada lorilede Nigeria yi lo ti rise sugbon dollars ni won sanwo iyen owo oke okun ni won fi nsowo fun won lorilede Nigeria Oni Olorun se nomi je awon nure o. Oni Olorun se so ekun awon derin, Olorun se so derin re o. Oni nkan akoko tomo awon koko se fa awon ni pe koko gbale mi fa awon na. Bi mami e le gberu ile jakujaku ile ta dagba si yi e le gberu ile bayi mo. O gbale gidi fa awon ladugbo to woju ri. Won ni ngba ta won wa se ojo bi 60 years ngba na Won ni ebun la meji ni omo awon fun awon Omo awon ra ile plot meji ni adugbo to woju ri daada Ladugbo to je pe ba won gba awe ati adura yo si fun awon ti o ba jo lohun awon fe le gba fun gbogbo oju aye awon Plot ya koko olohun fi da pada fun eyi ton fun ohun lati fi lo ile eko Plot keji olohun fi fun mama ohun pe gbogbo itan na fi jeya tin re Mama yi ni omo okunrin ohun yin akobi awon won lo ma ntoju awon gidigan o Won ni ngba mi ita won ba wonu miro awon ki n die le dara awon momo Se mi na re teke mi ngbe jom jom bayi Se mi na re ti gbogbo nkan wa dun fun mi ti mi o ma rin kiri

0: gbèsè pọ̀ lójú la. Hello, ẹ kalẹ̀ ti wọlé o. Hello, sir, ẹ kalẹ̀ sir.
1: Olóyè Ismail Jomede Yere náà ni.
0: Ẹ ṣeun gan bàbá.
1: Ẹ rí ẹni tí wọ́n bá fi nǹkan fà wá lé láti ibi abroad town wí. Tàtẹ̀ bá sọ àwọn tàfin nǹkan fà wá lé. Ẹwọ àwọn tí wọn di port lásán gan tí wọn lé ń pàjáwìrì.
0: Tọ́ lé tọ́kàn lé. Bó ṣe lé tó. Ìyẹn
1: náà ní orí kankan mọ́. Ẹ̀yìn owó bá ṣe máa ń padà jọ́ ṣe máa ń padà dì. Ìrònú náà ni ó fẹ́ẹ̀ kan àwọn òbí oníkà òun náà lè mọ̀. Lẹ́ni tó jẹ́ pé ìdífẹ̀ nǹkan ránṣẹ́ sílé tó bì í. Wọ́n wá dì ní pàǹpà. Wọ́n lè àjò oníkà kan mú. Ẹni bá sì nǹkan fà wálé ní ìran tí owó mọ kankan yóò wálé ní kundukun náà ni ìwà ti ìbìbì gbọ bí o bì bí bó ṣe lọ bí o ẹni bó ṣe lọ ló ṣe bọ.
0: Bó ṣe lọ ló ṣe bọ.
1: Àjọ àní tí ó wá kù jẹ́ ẹ̀ka àtò àjọ àní ẹwọ́ tí ń ṣe rẹ̀ ṣe wá lójijì Nàìjíríà lé nìkan ẹ̀kọ́ mọ ní. Sọ́rọ̀ àdúrà lélẹ̀ sọ́rọ̀ àdúrà lélẹ̀ sáà máa ṣe pè.
0: Àbí.
1: Àdúrà náà ni
0: àdúrà náà ni
1: ọlọ́run ò gbà àdúrà wa.
0: Àmì o àmì o.
1: Olóyè Ismail Jomede Yere náà.
0: Ẹ ṣeun gan bàbá mo dúpẹ́ o dára.